0: chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
1: Bonvita, prepare them to win every day. Offer valid whilst lasting.
2: Tẹ́kù dédé àsìkò yìí ní bí gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited. Tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà. Ǹjẹ́ ẹ tó kó dé báyìí?
3: Ẹ kú dédé àsìkò yìí, èèyàn mẹ́ta ń gbọ́ mi nílé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí?
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí?
3: Bẹ́ẹ̀ni, lónìí kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí?
3: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá, láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù, bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láì ṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹn tó bá nídìí solar freezer.
3: Bẹ́ẹ̀ni,
2: ó wà lọ́dọ̀ yín.
3: Ó wà nínú iṣẹ́ wa.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
3: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building. Tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6, Ọmọdọ́wà Street. Ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 04 04 28 28 04.
2: Ẹjẹ́ àtúnmú lẹ́ẹ̀kan sí
3: 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
4: Wẹ́pà!
2: Signal Strength Nigeria Limited tún gbẹ́ra mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùnkùn kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ọ̀ bá ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìí kéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní yóò tó tẹnu bẹ́ẹ̀. Epo. Won wa ni Signal Strength Office. Go TV Yellow Building. Legba UBA Bank. Ajiloso Adoekiti. Number 123. Signal Strength House. Go TV Yellow Building. Obo Osupa Road. Old Hospital Road. Akure. Ati adjacent Baba Ajashin House. Oke Ogunowo. Tofimo Ephraim Plaza. Legba Polaris Bank. Ikari Akoko. Falaye Epe 08101042804.
4: Oya so fun mi. Kilo mo wa?
5: Fun mi nilu yen.

0: ti
1: Olabode
0: ataya ebeti
1: osedimi leyin
0: ba ti egun ati eye ba ti egun
1: oforo kingdom
0: odin keka bi esi
1: oba ji bade bade gun ti
0: but wa tumodon
2: Ah, Sade, ku si oko mi. O bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun.
3: Mami,
2: sugbon duro na o. O se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin.
3: Hypo ke.
2: Beni, awon kokoro efojuri ki igba lero. Tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo.
4: Ma gba fa awon kokoro efojuri da bobo ile re pelu hypo.
5: Hypo go hypo.
6: Èyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
7: Ó pẹ́ o.
6: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí i. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ni, kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
7: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
6: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó mà dùn gan ni.
8: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
9: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
10: Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.
11: Atọ́tọ́ ara rẹ̀.
12: Fífí oògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú bí tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
13: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Orúmọlẹ̀ Kẹ́jẹ̀gbá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́n fẹ́ ra fàánù ni o, wọ́n fẹ́ ra deep freezer, wọ́n fẹ́ ra washing machine, wọ́n fẹ́ ra microwave, wọ́n fẹ́ ra ro kitchen, gas cooker and co. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ̀ yọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé o èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ náà rọrùn yeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanco Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ
14: jáde rúlẹ̀ o.
15: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
16: O káàárẹ̀ ọmọ dáadáa.
15: Àwọn àǹfààní kòkó tún bá wa ọ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
16: Iye náà dáa àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
15: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
17: Kódà ó ṣe ju pàtàkì lọ, o ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé iyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
18: 02094613333.
17: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
19: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
0: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Iwe, aṣọléwe, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́nà, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
7: Ó tún ń ná. Òun náà ní jàre.
4: Bá a ṣe ń ṣètò báwọn ọmọ

0: se ma pada sile iwe won e ranti wi pe omo to ba sonu alaafia o di dodon ko pegede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won not people son moka fun awon akeko laayo loni
1: Mooka, adding comfort to life since 1959.
2: Sweet is the remembrance of the righteous. It is 21 years since we lost our father, Chief Amos Bolaon Bolale, the Ojomolala of Ijebuowo, and 10 years since the passing of our mother, Princess Comfort Olanike Bolale Ni Alale. Though time has passed, your love and sacrifice still speak in our lives. Daddy, your strength taught us how to stand firm. Mommy, your warmth taught us how to love without holding back. Today, above our tears, we lift up our voices in gratitude, thanking God that He has been faithful. Faithful to remind us that your legacy lives on in us. Rest on, dear parents. We miss you and will never forget you. And now,
3: tọmọdé tàgbà ní ẹ̀kọ́ ilé. Ẹ farabalẹ̀ gbọ́ ìkéde pàtàkì yìí lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ilé ní kàrí àkókò. Aishi Gabriel Oye ládìdí ẹlẹ́kàn ọ̀fẹ́ kan ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ pàtàkì kan láti ṣèwádìí àwọn àṣírí ńlá nípa àwọn tó ta àtàwọn tó ralẹ̀ ní ẹ̀kọ́ ilé láti January 2024 títí di èní. Nítorí àṣírí ńlá yìí la wá ìgbìmọ̀ ẹ̀kan fi ń pe ẹ̀yin tẹ́ ẹ ralẹ̀ lọ́wọ́ èyíkéyìí nínú àwọn olóyè ẹ̀kan Ọ̀gbẹ́ni Sahi olórí ọ̀dọ́ ẹ̀kọ́ ilé àti Mufuta olórí ọ̀dọ́ ẹ̀kan láti farahàn níwájú ìgbìmọ̀ ẹ̀kan pẹ̀lú ìwé ẹ̀rí ìdánilójú tẹ fi ralẹ̀ náà láti ìsìn títí di ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026 lágo mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán ìgbìmọ̀ yìí yóò máa jókòó nínú hóòlù Cinema African Church ẹ̀kan gbogbo ẹ̀yin tẹ ti kọ́lé ẹ̀yin tẹ ń dáko àtẹ̀yin tẹ ti ṣèkọ̀kọ́ sórí ilẹ̀ náà lọ̀rọ̀ yìí kan ẹni bá wakọ̀ tí ọ̀gbìn sí ìkéde yìí ní ẹ̀kọ́ ilé yóò pàdánù ilẹ̀ náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08169605599
4: Vacancy.
5: The National Association of Proprietors of Private Schools, NAPS,
4: Akure South Uhu Government Chapter, is hiring competent, qualified, and highly motivated teachers in all subjects into all our primary and secondary schools in Akure South Uhu Government. Qualifications: interested candidates must possess a minimum of NCE, HND, and university degree. Remuneration: very attractive and negotiable. Interested candidates who meet this requirement are to submit their application attached to it. Detail curriculum vitae CV to Winners College, number 36, Fadibi Road, Akure. All application are to be turned in within 1 week. For more inquiries, call Dr. Wina Ola Adetola, Chairman NAPS, Akure South Local Government, on this number
5: 0805-959-4959. 0805-959-4959. Announcer, National Association of Proprietors of Private Schools, NAPS Nigeria, Akure South Local Government.
6: Ọlọ́run ẹ̀sán tuntun ṣetán láti gbẹ̀sán rẹ lára àwọn ọ̀tá rẹ̀. Ìdíre ti Unity Evangelical Church of Christ, number 5 Sọlágbàdé Street, Ọ̀ṣilẹ̀ Quarters, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Pè họ́ sí convention lọ́dọọdún 39 years tọdún ìtútùkọ̀. Pẹ̀lú àkòrí, Olúwa yóò gbẹ̀sán mi lára àwọn ọ̀tá mi. Gbogbo ẹ̀wọ̀ tí ayé ń yọ lẹ́nu tí ọ̀nà àti ṣe wá dí gágá. Ìwọ gángan ni convention yìí wà fún. Tára ṣàṣà máa bọ̀ ní Sunday ọjọ́ kẹfà títí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026. Ago mẹ́sàn-án àárọ̀ títí di ago méjìlá ọ̀sán lẹ́tọ̀ àárọ̀. Ago márùn-ún títí di ago méje lẹ́tọ̀ ìrọ̀lẹ́. Ago mẹ́ta títí di ago mẹ́rin ni àyè wà fún counseling láti bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́ yóò máa lò níbi ìpàdé yìí. Lára wọn ni Prophet Taiwo Sunday, JP, Dikin Oluwatosin Odeyemi, Lady Evangelist Mojisola Balogun, Pastor Motayo James Táwọn Jóni Wàásùn, níbi tí bàbá àti màmá wa, Primate Dr. J.O. Ọmọbòmí àti Reverend Mrs. E.O. Ọmọbòmí, táwọn jẹ́ General Overseer àti host, ẹ tara ṣàṣà máa bọ̀ ní Unity Evangelical Church of Christ tó wà ní number 5 Sọlágbàdé Street, Ọ̀ṣilẹ̀ Quarters, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Ọlọ́run olùgbẹ̀sán dúró dè ẹ́ nínú convention ọdún yìí.
7: Ọmọ tó ń lànà bá sẹ́kùn jò pé mí níjà. Àwàdà kọ́ ọ lọ́dún yìí ni màá rọ́nà lọ.
6: Ìpè ń bẹ
8: bá jẹ̀ mú fọ̀hún síbẹ̀. Ìdí rèé tí ìjọ Disciple Interdenominational Ministry tó wà ní 125B or 48 Adilewa Oyinmeku Road, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fi ń pe gbogbo onípòjípò tí bí ètò alágbára tí Ọlọ́run bàbá wa nínú Olúwa Wòlíì John Ọládèjì, èyí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Tuesday bẹ̀rẹ̀ láti aago méje títí di aago mẹ́jọ òwúrọ̀, pẹ̀lú àkòrí ìpàdé aláṣẹ pé kàsà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo onípòjípò tí ń wojú Olúwa fún àṣepé nínú iṣẹ́ nínú ayé rẹ̀ ìwọ gangan lètò àdúrà yìí wà fún. Ẹ má sì gbàgbé anointing service tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kínní nínú oṣù ní déédé aago mẹ́fà òwúrọ̀, ìyẹn náà ò tán síbẹ̀, ẹ tara ṣàṣà máa bọ̀ nínú ìjọ wa èyí tó wà ní 125B or 48 Adilewa Oyinmeku Road, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, níbi tí Ọlọ́run ti ń lo bàbá wa nínú Olúwa Prophet John Ọládèjì níbi ètò àdúrà ọjọ́ Tuesday ìpàdé aláṣepé yìí, tara ṣàṣà máa bọ̀ torí Ọlọ́run aláṣepé ń dúró dè ọ́, Jésù lolúwa.
9: Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dámi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Sẹ́ẹ̀tì ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára, kálábóyún bímọ láyọ̀, kágbóhun ìyá, kágbóhun ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
10: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jẹ́ àjọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
9: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀, National Primary Healthcare Development Agency, NPHCDA.
11: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
12: Oh, talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh la la la la la.
11: Yes, so whether they support your fleet or they do business we need plenty petrol, this is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
13: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: pẹ̀rẹ̀ bàǹbà lọ bá níbi ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kúrẹ́ tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Láwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà lẹ́yọ̀lẹ́yọ̀ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
1: Distributọ̀ ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan Lakunrẹ́.
1: Telephone 08165316655.
0: Oye ìpè kí n gbọ́.
2: Evergreen.
3: Oládùá Sẹ̀bìbí ni Islam International Ẹ̀ka Ondo State. Ó pé gbogbo ènìyàn nípínlẹ̀ Ondo àti agbègbè ẹ̀ síbi ìpàdé àdúrà ọlọ́jọ́ méje tó gbóná yakinlala. Wákàtí méjì gbáko fún ìtúsílẹ̀ nínú onírúurú ìṣòro. Bí wọn náà bá lè darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn níbi àpéjọpọ̀ àdúrà, Ọlọ́run Ọba aláṣetán tú ọ sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro.

0: báwo yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: Ẹjọ̀wọ́ ẹ dúró náà jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ní tòótọ́
1: kájà sọ pé o ti rẹ̀wọ̀n àbí.
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
1: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
4: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, màá ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ Money.

0: quality for lowest price.
1: Wow, mommy, today's golden morning is milky.
2: Mine too.
3: Mother of the year, well done. But please, he's been managing the milk small now.
4: It's not me, oh. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
3: Milk already inside? Since when?
5: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
6: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
3: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Hypo.
6: Tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
8: Àgbọ̀n yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dàgbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpo òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obì, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò, táwọn náà máa rí, tá a máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Tudu Yamin Lane, opposite Oyemekun Grammar School, ni ilu Akure, ero banisoro mire, 07-64-60-64-19, alafi ara wo ni bifi abia.
3: Wow, mommy, today's golden morning is milky.
10: Mine too.
11: Mother of the year, well done. But please, he's been managing the milk small now.
12: It's so meal. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
11: Milk already inside?
12: Since when?
1: Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden.
13: Where did you buy it? Easy.
14: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare èyí ní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn kan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
15: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine ó gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde àá gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún sanwo lo nkan ti sidike wa fun ni ko wa so wi pe a ngbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yin wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
14: office nigba to je pe ni e pe kan kaakiri
10: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
14: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le sese bawo ni kini awon se bossi ona na re e tele won CD Care o di gba kan na e seun
10: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
16: City Care there for you.
17: Yeah.
18: Books, uniforms, school fees.
19: Hey, mattress.
20: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
21: Say no more.
18: Don't leave sleep out of the back to school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
22: Sleep better, live better, Mocha.
23: Mocha, adding comfort to life since 1959.
24: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
25: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
26: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: 091 60 62 62 53 091 60 62 62 53.
1: Abba Make Sure. Rubiga. Ijawa Ijausi. Always guiding.
2: Tẹ́tí sì kéde pàtàkì láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ondo ń gbé láti dín ìparun igbó kù àti láti dáàbòbò àyíká wa àti ìpínlẹ̀ Uzun. Ẹ̀ka tí ń bójútó iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba ti ìpínlẹ̀ Ondo ti fi òfin de ṣíṣe ìdúró ní gbogbo ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé gígé igi nígbó lọ́nà àìtọ́ fún ṣíṣe èédú jẹ́ ewu ńlá fún ìlera wa, ilẹ̀ wa, àyíká wa, àti ọjọ́ ọ̀la wa. Ẹnikẹ́ni tá a bá gbámú tó ń ṣe èédú tàbí gbé èédú jáde yóò fojú padà òfin o. Àwọn òfin tó ń ṣàkóso ìgbó ọba kò fàyè gba gígé igi fún ṣíṣe èédú. Ìjọba ń lo àǹfààní yìí láti ké sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ondo láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti fòpin sí ohun tó léwu yìí. Ẹ jẹ́ ká dáàbòbò àyíká wa kí a sì dáàbòbò igbó ọba wa. Ìjọba ìpínlẹ̀ Ondo kò ní fàyè gba ìparun àyíká tó wọn láàyè inú rẹ̀ mọ́ o. Kòkòkò báyìí la rọ́fà àdìtì ogun àwítẹ́lẹ̀ kí n parun tó bá gbọ́n o. Ẹnikẹ́ni tá a bá gbámú tó wọnú igbó ọba láti máa figi ṣe èédú yóò fara kásá òfin o. Ẹ jẹ́ kí a dáàbòbò agbègbè wa. Ẹ jẹ́ ká dáàbòbò igbó ọba wa. Ẹni ọ̀wọ́ kọmíṣánná fún ètò ọ̀gbìn àti igbó ọba ẹnjìnà Lẹ́yẹ Akínọlá lolùkéde.
3: Màámi, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
4: Káàárín ọmọ dáadáa.
3: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
4: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
3: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
5: Kódà ó ṣe ju pàtàkì lọ, o ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 02094613333.
5: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tó.
7: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, n ó máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo Golden Mon aládùn tó kún fún mílìkì.
8: Ó pẹ́ o.
7: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ ni, kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
8: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
7: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
9: Ìyá mi, ó mà dùn gan ni.
10: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon sọ gbogbo èèyàn di wúrà.
11: Ẹ yọ ìyanra òyìnkun èkìtìkẹtì ẹ̀mí ọmọ orin gorosó èkìtì orúnmọlẹ̀ kẹjìgbá wẹrẹ ni wẹlé èkìtì wọ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ fẹ́ ra fáànù ni o, wọ fẹ́ ra deep freezer, wọ fẹ́ ra washing machine, wọ fẹ́ ra microwave, wọ fẹ́ ra ro kitchen, gas cooker and co. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ̀ ẹ yọ wọ yọ asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé o èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanco Plaza Lajilosun Lado Ekiti. Ẹ ò wọ ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351. Yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ.
12: Yáre rúlé o.

0: Song phone for any of our M Copper shop where they near you. You still fit located of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now now. Pay small small.
1: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
2: mami
1: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
2: hypo ke
1: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
3: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
4: hypo mo hypo.
5: Ẹ̀jẹ̀ tí bẹ́ẹ̀ lè jẹ́ igbó ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùra àkókò pẹ̀lú ìpùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò ṣàpútà. Eléyìí tá a mọ̀ sí Produce Buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìkùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń tà fún.

0: Àwọn ìwé ìròyìn ń bẹ wájú wa bí akọ̀rẹ́ lẹ́rù. A tún ti kó ọjọ́ báyìí ká máa ṣe láwẹ́láwẹ́ nítorí àkókò wa àròjọ musolókùn. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí ní ṣí. A bí ọdún.
1: Ee Káyọ̀dé.
0: Bí ẹ dá tọ́ mi lódì kejì lọ́hùn náà.
1: A dá tọ́ mi.
0: Ẹ káàbọ̀ látòdì kejì lọ́hùn.
1: Ẹ ṣeun a kì í pẹ káàbọ̀ padà o.
0: Bí ọdún.
1: Èé Káyọ̀dé.
0: Tanumọjọ.
1: Àbárẹ.
0: Mo rọ àgbẹ̀ mi kọ́ nìkan.
1: Rọ̀rọ̀rọ̀ ọmọ kọ́.
0: Kẹ́ ẹ wá máa ṣe responsibility lórí mi.
1: Ọmọ ọkọ ni ọ. Àbárẹ lọ́jọ́. Ẹ sọ máa le. Bẹ́ẹ̀ ni ọ nìkan lọ́sà bímọ. Àbárẹ mo wí nìyé mi. Mi ọmọ ọkọ lóore.
0: Ẹ ṣàkínwé èdè.
1: Ọmọ alára ọmọ ọkọ.
0: Ìyá ọmọ ẹlọ́rìí jiyàn ọmọ ìyàwó.
1: Dádì mi ẹ kú lé o.
0: Abami ńlẹ lọ́nà ọ̀run. Gbadun.
1: Káyọ̀dé.
0: Àwọn olùgbé òkè ọgbà nílùú Àpẹ́jọ nílùú ìpínlẹ̀ Odò Nọ́mà ti wà nínú ọ̀fọ̀ látàrí ikú àwọn màjèṣí mẹ́ta tó jẹ́ ọmọ ìyá wọn bàbá kan náà tí ó wáyé ní agbègbè ọ̀hún. Léyìí tí èèkan lára àwọn olùgbé agbègbè ọ̀hún ọ̀gbẹ́ni Samuel Jonah tó jẹ́ bàbá wọn ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá yìí òkú àwọn ọmọ ọ̀hún. Léyìí tí wọ́n sọ pé wọ́n rí nínú oko bàbá wọn níbi tí kò jìnnà sí etídò kan nínú ìlú ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ àwọn tó jáde láìsí náà náà dárúkọ bíi Joshua Jonah ọdún mọ́kànlá àti ìbejì rẹ̀ Jacob Jonah ọdún mọ́kànlá pẹ̀lú ọmọ ọdún márùn-ún tó jẹ́ àbúrò òun obìnrin Blessing Jonah. Gẹ́gẹ́ bí èèyàn ṣe ṣe àlàyé àwọn ọmọ náà ni wọ́n lọ bá bàbá wọn lóko ní ọjọ́ Ẹtì. Ṣùgbọ́n nígbẹ̀gbẹ́ tí wọ́n kò lọ́dọ̀ bàbá wọn lóko wípé wọ́n ń lọ sílé o. Nígbà tí bàbá wọn sì parí iṣẹ́ tán ni òun náà bá kò lóko. Wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí bàbá wọn délé ni ò bá àwọn ọmọ inú ilé ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo wípé kí ló dé. Ibo làwọn ọmọ yà sí mọ́ ibẹ̀rẹ̀ sí ní wá wọn rèé. Òkú wọn nígbẹ̀gbẹ́ náà padà wá rí ní ọjọ́ Àbámẹ́ta nínú oko bàbá wọn ọ̀hún lẹ́bàá ètídò kan. Ohun tó ṣokùnfà ikú wọn ni ò tí ì yé ẹnikẹ́ni títí di àsìkò ìkórò yìí jọ léyìí tí àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo sì ti kẹsẹ̀ bọ́ ṣòkòtò àti ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún dé kòkòdù. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh bí ó ṣe fi ọ̀rọ̀ ń léde lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú oníròyìn Eloka Yoku nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
2: Kọ́sẹ̀ máa ti kọ́sẹ̀.
3: Ẹnẹ́nà ka wọ̀nà.
2: Bí ìbàwúdẹ dè yín wá ọmọ
3: rí rí.
2: Ọ̀nẹ́nẹ́ máa ti jó wọ̀ kùtùkùtù.
3: Kọ̀mẹ́ kíba.
2: Lába ó bá mi.
3: Ọmọ máa ó lóye.
2: Prince Joseph.
3: Àti ìtẹ̀bí.
2: Owó pochi.
3: Ọ̀tẹ́ kàlú.
2: Ní ìpele
3: o. Ọmọ dìrí bá wọn kí.
2: Mo fi dánwò máa fún.
3: Kàgbá lónìí máa ti gbọ̀n rìn.
2: Tóyá sí mi.
3: Irin mo pé.
2: Àwàdà mo fọ irin
3: o. Ó ti gbọ́dún mi wá.
2: Bí bàbá yóò ti re tẹ́.
3: Yóò ti gbọ̀n rìn.
2: Ẹ̀sùn rẹ̀ tùkàtùkà yóò ra nù.
3: Òun ọ̀wọ́n máa ń yá yèrè.
2: Kọ́kí bá máa ti jẹ́lùkà ọ̀ka yèrè ẹ̀.
3: Iwájú ọlọ́ọ̀lẹ́gbọ̀n rẹ̀ yóò gbọ̀n ẹ̀sìn.
2: Máa dún bàjẹ́.
3: Máa dẹyìn ẹ kẹ́hùn.
2: Máa dún ní ẹ dàrú.
3: Mo tọ́ ayé ẹ wa òtù.
2: Wájẹ ẹ dalẹ̀ dalẹ̀.
3: Káre ò bá mi.
2: Ọmọ ọdún pẹlẹ abẹ yago.
3: Kàkàdógún ju pẹlẹ o.
2: Ẹ pẹ̀sà gbọ̀nà.
3: Ẹ náà fọ́ dín káre dín ká mú lọ.
2: O ti gbọ́dún mẹ́wàá.
3: Ibà wọn ti gbọ̀n rè.
2: Ọmọ ẹ.
3: Olóyè.
2: Ayaba mi àrò.
3: Ifá gbòǹgbé.
2: Lọ́mọ sí kírísítánà.
3: Ìwà lọ́lá.
2: Yeye.
3: Ọba Amadé ń rè ní.
2: Èmùrè òlí la.
3: Lórúkọ wọn ma o.
2: Àtọ̀ wọn ma ma.
3: Bí kọ́mẹ́ tọ́ ayé wa.
2: Bàmí wọ́kùtì.
3: Àti ìtẹ́bí.
2: Ìtù àjibaka yíyan.
3: Ìlú dà o.
4: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ní àgbàyanu ilé ìtajà ńlá Evergreen, làwọn alára tó ń tà àtàwọn ẹlẹ́yẹ ẹyọ gbọ́kànlé fún quality stationery materials bíi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, àti sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Kòtò síbẹ̀, diaries ń bẹ̀, paper rims, A4, A5, tàbí A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office àti school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Làwọn ọjà wa ṣe cheap bẹ́ẹ̀. Ọkọ̀ sì ń bẹ́ ń kalẹ̀ láti bá yín káwọn ẹrù tẹ bára. Gbàgede Ojútáyé 144 Ọba Adéṣídà Road, opposite Stadium Junction, Àkúrẹ́. Lata gbangba lébi oṣù sí fún àǹfààní yín. Telephone 0816-531-6655 tàbí 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety and affordability. A community with high expectations and academic achievements requires an embodiment of educational institutions that offers qualitative and productive education, technical and entrepreneurship skills. Dele Group of Schools. Dele Group of Schools, under the control and management of seasoned, experienced and professional tutors with track records of excellence in theoretical and practical classes, the peak of elementary and secondary education. We offer all SSE exams and JAM. We also have 3 to 6 months diploma certificate like computer and their related courses, general courses in construction, vocational and handcraft practices, and lots more. Admission is in progress.
5: As well as summer lessons.
4: Hurry now to Dele International College, Nursery and Primary, Ayofunke Avenue, Fumbifagun, Ondo City, Ondo State, and Dele College of Technology, Dele Tech, Dele Ogorinde Street of Fumbifagun Crescent, Ondo. Telephone
5: 0802-958-1055 or 0707-372-7342.
4: Dele Group of School, productive education at its peak.
6: Eyin eyan mi nipinle Ondo Ekiti Osun ati gugu agbegbe re patapata orire lo wole yi ayo abara tintin Family Arena lo ara mi si gugu eniyan o ati paapa ogbere tin ta baagi ra bata to nta aso awon tin ta o se se atawon tin ta rite nta wa lo sokoto re o laposoko to wa lakure oloye mekun ogbere tin ra rara tuta bata aso baagi obirin baagi okunrin baagi agbe travel bi box lori ranran ateni to gbe ni to fe lo soke okun kon fe ra baagi ati gbe lo si loyibo tabi awon to fe sa rara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni Family Arena tori lowo lowo yi discount tin be lori gugu oja te bara lodo wa o Family Arena wa ni oyin Opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Mabodi Shop, Wa. Many do you first bank after Texaco? Be a ban lossy so, Lakure, when the fair about Asho Baggy, Asho Kone Batokone, to Basho Made Batom, the baggy over the baggy, very Lujibo, and baggy bill also day. Emma Kuaso, the number 08037453497. Family Arena, Illicit of Babuki, Jonusi, Tosi Shebe, Jonusi Wayne.
7: Bo my dear, okunrin kakaka okunrin kokoko okunrin wa wa wowo epo sano
8: obinrin kan lo nke ololufe ebeye kide wa nse wi po ba fun ku ta tabi sise ile kan rara o sugbon tori po ba gun yen daada o de fo gugu egbegbe odu e leyi to ma nje ku dun mo ku da sakasaka lai siro ti roti obinrin yi se ngosuba kare me lokunrin o tun gosuba na pada fun vigoka wi po un lo je ko mo odun o le gun yen de level yen isu oma gumate asiku yi kan lo se wa ye mi pe luwe luwe ni won fi soro vigoka herbal capsule tiki je kore okunrin lati gba ball lori papa igbo to bi tege ti san teran ateyara to ti re tele lo ma jidide pada ti oni 6 months memo ye gan lo fa ti gugu awon okunrin fi yan vigoka layo ayo herbal help limited lo se pelu natural herbs o de ti wa kakiri chemist ati pharmacy store telephone 0803-860-6858 vigoka iba
9: Karade
0: dadun
9: leyin simi aladadun olose meje yi ti gomina ipile ekiti yen bi edun abayomi oye banji to ti lo fun ni bayi o loni ode yi gan ni won so pe gomina on yo pada wose o gege bi eni ti se akowe iroyin re bi o si so yen oye bode olayinka o je ko di mima oni gomina na lo ti pari isa na ti o si bere ise ni pere loni ode yi ati pe ni gbogbo igba ti gomina na to fi wa ni aye simi ohun ko ma kawo gbera be gege nlo nse gbogbo awon ise yi to to tun ye lati pe ki o se o nitori na oni isejoba oduro ni gbogbo asiko yi ti gomina ohun to lo fun aye simi ogba be ni ipile osun ni won so pe gomina ipile na iyan omo oba ademola adeleke nlo na lo ti te oko leti bayi to ti lo si ile europe won ni o lo be ni lati pe ko le se itoju ara re ko le simi ati pe ko le se gbogbo ayewo to ba peye ni ara re o gege bi eni ti se agbenuso re na bi o se filede lana ode yi iyan olawale rashid oni gomina na yo lo gbogbo asiko na lati pe ko fi se itoju ara re yo koko duro ni uk ati awon ibomi to je pe won yo ma kede o ngba ti gomina on to ma soro oni o nlo fun aye simi na lati le gbaradi daada lati pe ko won o le se awon eyan ipile osun ki won ba le ri modomodo isijoba wa ara wa je e wo koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere
0: Ayade ile ise olopa ipinle Bauchi òun lè ṣe bẹ́ẹ̀ fi tako òfin gbé afurasí kan lórí pé lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ikú ọ̀dọ́mọkùnrin léńjeléńje ọmọ ọdún mẹ́tàlá léyìí tí wọ́n sọ pé ìbọn chakabula léyìí tí wọ́n kì tó yó dẹnu bá mú ní lọ́mọkùnrin ọ̀tọ́ àńdẹ̀rẹ̀ rẹ̀ léyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó gbẹ̀mí rẹ̀ ní ìjọba ìbílẹ̀ gàmáwá nípínlẹ̀ bauchi ọ̀hún agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sp nafiu abeem òun ló mọ̀ kan rẹ̀ kẹ́kẹ́ náà àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́ àìkú abeem sọ wípé ìṣẹ̀lẹ̀ ìdígunjalè kan ló wáyé ní ọjọ́ àbámẹ́ta ní nǹkan aago mẹ́wàá lẹ́kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tí àwọn jàǹdùkú kan tí wọ́n di àmọ́ra ogun pẹ̀lú àdá aláàmù àti àpólà igi tí wọ́n pagidi pópónà kàjálà kéré léyìí tí wọ́n sì ń gba dúkìá àwọn èèyàn débi wípé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gba ẹrù lórí wọn gẹ́gẹ́ bó ṣe àlàyé ó ní ní ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀ yìí ní nǹkan aago mẹ́wàá lẹ́kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹni ìròyìn tẹ̀ wọ́n lọ́wọ́ lórí ọlọ́pàá léyìí tó ń darí àgọ́ ọlọ́pàá kàjálà léyìí tí kò jìnnà sí ìbúra léyìí tó sọ wípé àwọn kan gidigan kú tí wọn mọ̀rú ẹyẹ tó ṣùwọ́n léyìí tán kó àdá láàmù àti àpólà igi lọ́wọ́ iná ṣe bẹ́ẹ̀ tán gbarù lórí àwọn èèyàn pàápàá jùlọ ọ̀gbẹ́ni àdó àti àwọn mẹ́ta kan tí wọ́n jẹ́ ọkùnrin ní abúlé kéré ọ̀hún òwá tẹ̀síwájú òun ni alùpùpù bàjáàjì méjì pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ android méjì pẹ̀lú bábà nǹkan ni wọ́n rí gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé tẹ bá fẹ́ kàyókù ẹ mọ́ dúró ẹ mọ́ rọsẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
9: káyọ̀dé
0: gbẹdún
9: lẹ́yìn ọjọ́ mọ́kànléníogún léyìí tí òfin là kalẹ̀ pé kí wọ́n fi gbọ́ gbogbo àwọn ẹ̀sùn tó bá súnyọ lẹ́yìn ètò ìdìbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ mẹ́ pé ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ń ló wáyé ní ọjọ́ karùndógún oṣù kẹjọ ọdún tí a wà yìí ṣùgbọ́n títí di àsìkò tí a wà yìí tí ọjọ́ náà tó fi tẹnubẹ̀pọ̀ báyìí ni wọ́n sọ pé kò sí kankan nínú àwọn olùdíje tàbí ẹgbẹ́ òṣèlú kankan léyìí tí wọ́n jọ díje sí ipò náà tó mú ìwé ẹ̀sùn kankan wá o wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rìnlá tó fi mọ ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù èyí tí adeleke tó ti jáwé olúborí ni wọ́n sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rìnlá náà ni wọ́n ń retí pé bóyá kí wọ́n mú ìwé ẹ̀sùn wáyé pé wọ́n faramọ́ bí èsì ìdìbò náà ṣe lọ àti pé bí wọ́n ṣe ṣe ètò ìdìbò ọ̀hún ṣùgbọ́n títí tí sáà tí ó yẹ kí wọ́n fi mú ẹ̀sùn wọn wá tí ó fi tẹnubẹ̀pọ̀ báyìí ni ò sí ẹ̀sùn kankan èyí tí wọ́n mú wá láti pé kí wọ́n fi sọ pé gómìnà adémọlá adeleke wípé òun kọ́ ló jáwé olúborí o ẹ rántí pé ẹni tí ń ṣe ọ̀gá elétò ìdìbò ní ìpínlẹ̀ náà ní àsìkò tí wọ́n ṣe ètò ìdìbò ọ̀hún ìyẹn ọ̀jọ̀gbọ́n joshua ogunwọlé ló kéde pé gómìnà adeleke adémọlá ló jáwé olúborí nínú ètò ìdìbò náà gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe wá sọ báyìí pé ìjà ti tán orin sì ti dópe o àti pé kí gbogbo ìṣèjọba kó máa lọ ní mùkúlùmù kẹ̀ǹkẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ńlókù ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
10: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
11: Abba, ajọ́ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
12: Gbogbo ayé ló mọ̀ pé ọ̀kin lọ́ba fún gbogbo ẹyẹ lóko.
13: Iléèwé Great Cornerstone International Nursery and Primary School.
12: Pẹ̀lú Great Cornerstone International College.
13: Ní arigidi àkókò.
12: Ìní ọ̀tàgbàntàgbà tó ta gbangba káàkiri àgbáyé.
13: Ọdún pò ìmọ̀pọ̀ ń bẹ̀ sà.
12: We are known for qualitative education.
13: Èyí ni ẹ wá wò.
12: Conducive environment.
13: Superlative classroom.
12: Availability of sufficient computers for all examinations.
13: Decent hostel.
12: And shuttle bus for these students.
13: Àwọn olùkọ́ tó wà academically and morally qualified ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
12: Àtẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ìwé ni wọ́n ń k
14: komo. No buli, no stili, no exam, ma practice, no legality. Imagbe po kwenye mi o loru ki wongjo fori ire shanko ni ti wan. O la wongmo konaso no fini decision re re re tu wong sin po jambu mo le be la ti wo university.
15: Ema botar.
14: Kewa register wongmo yi into any class. Minosri primary or secondary section ni great cornerstone. Don't be discouraged from getting superlative education for your child. Da sheri she registration ino la ye tu wafa wong luko to dara wong loju la ti wakba shembe.
15: Come to us.
14: Or call 070-666-211-24. Great Corner International School. Larry Gidia Koko Oyambe.
16: Gbogbo ènìyàn ẹ já lọ bá Jésù pàdé o nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀bú Àdún tóṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀. Àkòrí rẹ̀ ni èmi yóò ṣeun tuntun Àìsáyà orí kẹtàlélógójì ẹsẹ̀ kọkàndínlógún ọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí ló máa wáyé ní Mercy Camp kilometer 18 Ìbàdàn Ife Expressway Osengere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Friday àti Saturday. Ìpàdé àdúrà máa wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán, àago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ títí mọ́jú àti ṣọ́ọ̀rù tó máa bẹ̀rẹ̀ láago méjìlá òru. Ọjọ́ Sunday àago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ ni ó. Ìránṣẹ́ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Ojo ni Ọlọ́run máa lò àtàwọn ikọ̀ àtìríjú Ọlọ́run míì. Kẹ ẹ wá gbọ́ o, ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ fún gbogbo ènìyàn láti ìlú Àkúrẹ́ iwájú Bank of Agriculture tó wà lálágbà ká Àkúrẹ́ ni ó ti máa gbé gbogbo èèyàn. Nọ́mbà tẹ́ máa pèrè o fún ìbéèrè àbí àlàyé 09029656110. Jésù dúró de ọ̀ ń bẹ́
17: aṣọ wọn kọ.
18: Room Revolution Youth Forum. Èló mà ní ká lọ káwọn lé.

0: ki honorable Lucky Orimisi Ayedatiwa.
1: The executive governor of Ondo State.
0: Ka je ki honorable Bumi Tunji Ojo atawon ministers to wa lati Ondo State.
1: Leyin na Senator Jide Igbesagba.
0: To Ondo North Senatorial District.
1: Honorable Gboyega Adefarati.
0: For House of Rep Akuku Southeast and Southwest.
1: Ati honorable Raymond Oluwa Toyin Daudu.
0: Ondo State House of Assembly Akuku Southwest Constituency 1.
1: Awon Broom Revolution Youth Forum ni ka ma gbagbe o.
0: Wipe Abajo Wodi won pe Losuba.
1: Ka tubo ma support awon leaders iwa wonyi.
0: E ma ja se bi omo inu ewu sati ori inu ara won o.
1: Let's come together and work together.
0: Kile yo le ma tubo tesiwaju.
1: God bless Akuku Southwest Constituency 1.
0: God bless Akuku in general.
1: God bless Ondo State
0: and God bless Nigeria.
1: Broom Revolution Youth Forum
0: lo ni ka kini o.
1: God bless you all.
2: Ani mama ka o mama ara to ma yi omo ko fi wa sere o mama ara to ma yi omo.
3: Dokas of our time honorable chief princess Adenike Olawoye mama serere won lawon o le fowo leran ma wo awon akanda ki won ma jiya tiru wo le iwe awon omo won san
4: tori pe mama feran iwe kika pupo pupo fa awon omo
3: won tun ti wa gboro awon akanda ro
4: bi won se ma nse o
3: saturday ojo keji la osu kesan
4: ni mama serere fe pin owo le iwe
3: fa awon omo akanda to wa nilu Ondo jake jado ti buto
4: kí ṣogbó nìkan
3: àwọn èlò kàwé lóríṣiríṣi láwọn bíi báírò
4: masses
3: ìwé
4: ìrẹsà
3: rúlà
4: àti gbogbo ohun tó ọmọ nílò pátá
3: láti fi kàwé tọkàn wọn balẹ̀.
4: ẹ wá gbọ́
3: kì í ṣowó àwọn ọmọléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama nìkan ni màmá fẹ́ san lásìkò yìí o.
4: màmá tún fẹ́ sanwó iléèwé àwọn ọmọ tó wà ní yunifásitì.
3: màmá ṣe rere
4: dáadáa yóò ní bàjẹ́.
3: màmá làwọn ò fẹ́ káwọn àkàndá lọ mọ yáwó tọrọ bọ gbèsè
4: kí wọ́n tó rówó iléèwé àwọn ọmọ wọn san.
3: wọ́n ní kẹ́ ẹ wá gbowó iléèwé àwọn ọmọ yín o.
4: bẹ̀rẹ̀ látàlákọ̀ọ́bẹ̀rẹ̀
3: girama tó fi dé yunifásitì.
4: ilé wọn lákìkúgbélé tó ń yóò ti wáyé láago mẹ́wàá àárọ̀.
3: ẹ já tètè dé
4: kò sáàní àní.
3: màmá ṣe rere
4: ojú alẹ́ òní burú fún yín
3: àwọn ọmọ yín òní kàgbákò.

0: Káyọ̀dé.
1: Ọlọ́pàá fẹ̀yìntì kan tí ó jẹ́ SP Emmanuel Ahmed ni ó mọ̀ ti di mi eégún báyìí lẹ́yìn ìgbà tí ó kúrò nílé rẹ̀ nílùú Abẹ́òkúta tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ògùn láti lọ pàdé arákùnrin Fúlàní kan léyìí tí wọ́n sọ wípé wọ́n jọ ń sin màálùú tí ó sì ní ètò àjọsọ o. Ọmọkùnrin tó jẹ́ ọmọ Ahmed ọ̀hún ni Emmanuel Nehemiah òun ló bá ròyìn fẹ̀rọ̀jẹ̀wọ̀ lánàá ọjọ́ Àìkú léyìí tí ó sọ pé bàbá òun ló kúrò nílé ní ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún tí a wà nù rẹ̀ lẹ́yìn ìgbà tó gba ìpè látọwọ́ arákùnrin Fúlàní kan lẹ́yìn tó ń porúkọ rẹ̀ ní Mohammed Saleh léyìí tí ó pè é wípé kó pàdé òun ní agbègbè Randa ní pópónà Ayétoro léyìí tí bàbá òun tó sì lọ síbẹ̀ láti jẹ́ kí wọ́n jọ lọ sí ọjà Àlàmútù ìlébi tí wọ́n ti ń ta tí wọ́n fi ti fẹ́ ta màálù méjì. Nehemiah ló sọ pé bàbá òun sọ fún ìyàwó rẹ̀ wípé Saleh ti pe òun o, ó sì sọ fún òun nípa ẹran tí wọ́n fẹ́ tà. Ó ní ìdí rẹ̀ tí bàbá òun fi kúrò nílé ò tó sì gbé alùpùpù rẹ̀ láti lọ pàdé arákùnrin náà. Ó ní ní ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún tá a wà yìí ẹni Fúlàní ọ̀hún ló pe bàbá òun tó sì sọ fún un bẹ́ẹ̀ wípé kó yọ lọ sí ọjà Àlàmútù nípínlẹ̀ Ògùn ọ̀hún níbi tí àwọn màálù wọn ewúrẹ́ àti àwọn nǹkan ọ̀sìn mìíràn tí wọ́n ti ń tà wọ́n. Ó ní báyìí ló sọ fún bàbá òun wípé ibi báyìí ni kò ti pàdé òun léyìí tí bàbá òun sì lọ ṣùgbọ́n tí ò padà wálé mọ́. Ó ní bí bàbá òun ṣe lọ pàdé rẹ̀ ní Randa ọ̀hún lẹ́ni tí ó jẹ́ ọlọ́pàá fẹ̀yìntì SP ni wọ́n mọ̀ wípé ó mọ àwọn ọlọ́pàá tó wà lójú náà débi tí àwọn ọlọ́pàá òfin nílé dá wọn dúró tán bá kó àwọn ẹran ọ̀sìn tí wọ́n fẹ́ tà wọ́n tán bá kó wọn lọ sí ọjà o. Ẹ wo kọ́lọ́n kó ṣàánú fún wa ẹ lọ sínú ìwé ìròyìn Punch, Daily Post, Vangard àti àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ̀ka yòókù ń bẹ̀.
2: Ó mà tún ti dé wo ọkùnrin pàtàkì ni.
3: Àrí ìró àlá òfìrìbajì gán òfìrìbajì gbọ́ àtókì àtókì.
2: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì í.
3: Jésù ni.
2: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọ́dọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
3: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù olùgbàlà.
2: The right hand of God miracle ministry.
3: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
3: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
2: Ní 9 to 11 AM.
3: Gbogbo
2: gbogbo ọjọ́ Tọ́sídẹ̀
3: sì ní ètò pàtàkì tá a pè ní.
2: I disagree, mi ò fara mọ́.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́.
2: Every Saturday.
3: Ìletò operation go for maximum.
2: Níbi tí kálukú ti máa bèrè gbogbo ohun tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà.
3: Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi òní bá ni padà lọlé mọ́.
2: Ògbó òtajà àfàdúrà jagun ni.
3: Prophet Alfred Shitu.
2: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
3: Òní ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ́ngbẹ́ngbẹ́. Tí ó máa
2: 0806671774.
3: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
2: God bless you as you come.
4: Yorùbá bọ̀ wọ́n ní pàtàkì lóríire jẹ́ láwùjọ.
5: Ẹni oríire bá kàn ó tó kábàjọ́ kábàyọ̀ kábà fògo fẹ́lẹ́dúà.
6: Èyí ló mú gbogbo ẹgbẹ́ alálùbáríkà àti múṣemúṣe wọn dámúṣe.
7: Èyí hùn ẹgbẹ́ àgbàmì adalẹ̀.
8: Ní àdúgbò ẹ̀ga kò ní ìlú ọgbẹ̀gẹ̀ àkọ́kọ́.
9: Bí ń bá ọmọ wọn pàtàkì ní kú
10: oríire.
11: Ìyọ̀n
12: ọ̀nàrẹ́bù
13: Ẹrẹ́lú
14: pàtàkì lọ́wọ́ gómìnà wa nípínlẹ̀ yìí.
15: Ìwọ́n ṣe ro orin rò wá ní ìlú ọgbẹ̀gẹ̀ àkọ́kọ́.
16: Láti yan ọmọ wa sí ìṣèjọba wọn.
17: Kí mùdùmúdù ìjọba rere kó lè kọ̀ wá ní ìlú ọgbẹ̀gẹ̀.
18: Nítorí oríire ńlá gbá àtoríyìn ìléléyìí jẹ́ fún wa ní ìlú ọgbẹ̀gẹ̀ àti àkọ́kọ́ lápapọ̀.
19: Ẹ ṣe o, a mọ̀ lóore.
20: Ìpínlẹ̀ Ondo ò ní bàjẹ́ lórí yín.
21: Igbá ilé ò ní fọ́, àwo ilé ò ní fàyà.
22: Àmì
23: ǹjẹ́ lórúkọ Mr. ST Adébòmí
24: tó jẹ́ akápò ẹgbẹ́.
25: Pẹ̀lú Mr. A Adeniyi tó jẹ́ akọ̀wé ẹgbẹ́.
26: Mr. Ogunlẹ́yẹ tó jẹ́ PRO.
27: Àwọn ló ní kí n kéde lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ ìgbàmí adalẹ́ pé.
28: Signasan Nigeria Limited tún gbèdé o. Promo yìí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. N15,000 péré ni DSTV báyìí. Àtagbada àti decoder TLMB papọ̀-papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. N15,000 náà sì ni GoTV. Pẹ̀lú decoder tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀-papọ̀. Kí ló tún kù? Tẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀ lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti GoTV dẹ́mú. N15,000 péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé ìyàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn ilé-iṣẹ́. iléeṣẹ́ Signal Star Nigeria Limited tó bá súnmọ́ ojú lọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ fàyíbọnu, wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Àjílósùn Àdó-Èkìtì, number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road Àkúrẹ́, àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògún Ọ̀wọ̀, Tọ́fimọ́ Efrem Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó, Fàlàyé 0810-104-2804. GoTV àti DSTV ti gbọ̀ pọ̀, 15,000 naira péré ni náà yóò fún ọ.
0: Admission Ekiti State College of Technology, Ijero Ekiti, Excoted, has commenced admission in the 2026-2027 academic session. Oh yes,

0: pàdé ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti sọ fún Mákindé wípé gbogbo bó ṣe ń sọ pé òun fẹ́ díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ní bí ìgbà tó bá sọ pé ó kàn ń ṣeré ọmọdé lásánlàsán ni o àti pé ńgbà tí ó ń sọ ọ̀rọ̀ náà bí ìgbà tí wọ́n bá kàn sọ pé ó kàn dá àwọn èèyàn lárayá lásánlàsán ni gbogbo ọ̀rọ̀ náà jẹ́ o bákan náà ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé gbogbo owó ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó ń lò láti pé kó fi ṣe ètò ìpolongo ìbò fún ipò ààrẹ rẹ̀ ni wọ́n mọ̀ pé ó kàn mọ̀ọ́mọ̀ ń da owó náà dànù sí igbó atú ni àti pé gbogbo bó ṣe lè wù kórí wọn yóò bèrè lọ́wọ́ rẹ o gbogbo bó bá ṣe ná owó ìpínlẹ̀ ọ̀hún nígbà tó bá kúrò lórí àlééfà tán ọ̀rọ̀ yìí ni wọ́n sọ látàrí ọ̀rọ̀ tí Mákindé tún sọ ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ tá a lò tán yìí níbi tí wọ́n ti ń fi oyè ààrẹ Asọ̀lúdẹ̀rọ̀ Dáalọ́lá ní ìlú Ìbàràpá níbi tí Elérúwà àti Èrúwà tí ó ti ń ṣe ayẹyẹ ìgbádé rẹ̀ fún ọdún àkọ́kọ́ rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ń bẹ̀ ni gómìnà Mákindé ló sọ òun níṣẹ́ rí nígbà tí mo bá ti parí sáà mi ní ọdún 2027 ìyẹn ní oṣù karùn-ún ńlu gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ láti pé kí wọ́n fi oyè dáhùn lọ́la ni wọn yóò láǹfààní láti fi dáhùn lọ́la nítorí pé ọwọ́ yóò ti dilẹ̀ díẹ̀ nígbà náà kò ní sí pé bóyá òun kó kinní kan sọ́kàn rárá ibẹ̀ náà ni ẹni tí í ṣe agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Láwálé Sádàrẹ́ ló ti wá sọ fún mi pé wò ó lè máa dúkùkù lájà mú àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé gbogbo owó ìpínlẹ̀ náà tó ń ná pátápátá ń lo sì máa pọ̀ jáde o ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Káyọ̀dé arákùnrin kan tán porúkọ rẹ̀ ní Basil léyìí tí ó ṣe ẹ̀dẹ́ láti ilẹ̀ aláwọ̀ funfun sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣe ayẹyẹ ìgbéyàwó ẹni náà mọ̀ sọ pé wọ́n ti lù pa títí dojú ikú nígbà tí àwọn òbí kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé níṣẹ́ ló fi ọkọ rẹ̀ kọlu ẹnìkan tó sì sá lọ ní agbègbè Lagos Island nípínlẹ̀ Èkó. Ìròyìn tí ó tẹnu ìròyìn lọ́wọ́ lánàá ọjọ́ Àìkú ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ tí ó kọjá gẹ́gẹ́ bí ìròyìn léyìí tí wọ́n gbájọ wọn ní Basil ẹni wọ́n ní ó lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tó fi gba arákùnrin kan léyìí tó ń gbé ní agbègbè Pate ní ìlú ọ̀hún. Arákùnrin náà ni wọ́n sọ pé bó ṣe kọlu ẹni tí ó kọlù tán náà ẹni kò dúró ó sì wá ọkọ rẹ̀ ó gbé lọ bẹ́ẹ̀ èyí ló mú kí àwọn olùgbé agbègbè ọ̀hún kí wọ́n bẹ̀rẹ̀ sí ní le ní àlejò èèkan lára olùgbé agbègbè náà léyìí tí ìṣẹ̀lẹ̀ ohun tí ó ṣojú rẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ tó bá oníròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ lábẹ́ aṣọ nítorí ọ̀rọ̀ ààbò kò mọ̀ gbàdé wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó yóò wá sókè nìkan ọlọ́run wọn ni arákùnrin ọ̀hún olóńbà láti apá igun àdúgbò Freeman léyìí nígbà tí ìṣẹ̀lẹ̀ ohun tó sì ṣẹlẹ̀ ni bí ó ṣe kù díẹ̀ kó dé apá ibi tó ń lọ wọn ní ìkan lára olùgbé agbègbè ọ̀hún ló ń gbìyànjú àti fo pópónà kọjá o léyìí tí arákùnrin náà tó sì kọlù ú láìmọ̀ ìṣẹ̀lẹ̀ ohun ní bí ó ṣe ṣẹlẹ̀ ni àwọn èèyàn ń ròyìn pé ó yẹ kó dúró wọn ní ṣùgbọ́n kò dúró o nígbà ìgbẹ́ ni wọ́n lé mú bá ṣe lé mú làwọn òbínú nádẹ̀ náà gbòó bí ìràbù ṣúgà tí wọ́n sì lu arákùnrin ọ̀hún títí tí ẹ̀mí ti ó fi bọ́ lẹ́nu rẹ̀ ìkan lára olùgbé agbègbè ọ̀hún mìíràn tó porúkọ ara rẹ̀ ní Àfọlábí Lawal oní Basil ni ó fi ọkọ̀ kọlu arákùnrin kan léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n lo nǹkan ìjà olóró léyìí tí wọ́n fi lù ú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ràn lọ́rùn ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch daily post àtàwọn ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ṣe ń súnmọ́ etílé báyìí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú labour ìyẹn yusuf dati baba ahmed ló mà ti sọ báyìí o ó ní kò sí kankan nínú gbogbo àwọn olóṣèlú yìí tó jẹ́ pé wọ́n fi gagbága tí wọ́n sì ń díje pẹ̀lú ààrẹ bola ahmed tinubu tí wọ́n lè mú ìgbéga dé bá orílẹ̀-èdè nàìjíríà ó ní kódà ó ní sí ẹ̀rí ẹni tó jẹ́ pé òun sọ pé òun fẹ́ ṣe igbákejì rẹ̀ tẹ́lẹ̀ rí nìyí ọ̀gbẹ́ni peter obi ó ní ọ̀gbẹ́ni peter obi gan fúra ara ẹ̀ náà kò lè gbé orílẹ̀-èdè nàìjíríà dé ibì kankan o baba ahmed tó sọ̀rọ̀ yìí ó ní nǹkan tó mọ̀ tó sì dáhùn lójú ni pé níṣẹ́ ni kí ààrẹ bola ahmed tinubu kó yẹ̀bá kúrò lórí àlééfà ṣùgbọ́n ṣá kó má ṣe gbé ìjọba lọ́wọ́ ìkankan nínú àwọn olóṣèlú èyí tó jẹ́ pé wọ́n ń takò lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ba díje nínú ètò ìdìbò náà ó nítorí nínú gbogbo wọn pátá kò séyìíkéyìí nínú wọn tó jẹ́ pé ó lè gbé orílẹ̀-èdè nàìjíríà gun òkè àgbà ẹ wo ọ̀rọ̀ tó sọ ó pọ̀ gan gidi lẹ́mọ̀kún ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Ọba tìlú Bìnín nípínlẹ̀ Edo ọba Ìwú Arèkejì òun ló ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwèé ilé fún akọrin ọba Ìsíkùnà leyi ti egbe won ti won se be ti won ta se agere si ofin to je ti alakale afin oba ti ilu Benin ati tite asa ti ise ilu Benin lojumo le gege bi iroyan won se so fifo won si juwe le fun ati dida won duro lenu ise won ohun in lo waye lori esun ti won fi kan egbe na wi pe won lo si bi ayeye ojo bi odun keji leni adorun leyi ti esama ti ile Benin oloye Gabriel Osawaru Ibinedo ti o se ni ile re leyi ti olorin won o si gba ase lati afin ko to di wipe o lo te pepe ijo nibi ayeye ojo bi na en to je akowe iroyin agba si ori ade ohun Osagbovo Igwu Baru ni o mo kan re keke ninu atijade leyi to rita to tenu yin lowo ni ilu Benin to je lulu ipinle Edo ohun gege bi atijade ohun o ni akorin oba na na fi esun kan wipe o ta se agere si ofin atayebaye leyi to je ti ilu Benin to si je ewo ni bi o se ku ojo perete nigba ti won so wipe o n duro lati se ayeye fun ori ade na to si je wipe ori ade ohun ati afin na ni o ni olorin na leyi ti won so wipe o ni dipo be nse lo lo si ile oloye Ibinedo ti o lo n tadireke to si n korin to n jo nibe Igwu Baru lo ni oloye Osaro Ida leni ti o je Obazelu ti ile Benin ni o se be ti o mu oro eyi ti ori ade ohun to so nipa fifowo si juwe le fun olorin ohun wa si wa fun won lasiko igba ti won se ipade pajawiri to waye laafin ni ana ojo kefa oju kesan odun ti a wa ni ojo Aiku o wa so wipe ke lo sinu iwe iroyin Daily Post ati awon iroyin mi tun jade loni ke kayoku nbe
0: de
1: gbadun
0: ojimi kan lati nu egbe oselu APC ni ipinle Osun iyan latubosun oyin ti loye lo mo ti fesun kan gbogbo awon ti won je oloselu eyi ti won sa ntako Aare Bola Ahmed Tinubu ni ojojumo wi pe Aare Bola Ahmed Tinubu lo je pe iwa ibaje ati iwa odaran nbe lowo re oni nse lo ya ohun lenu wi pe gbogbo awon ti won je alatako yi won ri nkan soso esun yi to je pe won ti fi kan Aare Bola Ahmed Tinubu lati ojo iwa ni won sa si nanuma ti won aja mi kuro lori re oni kilode to fi je pe won wa nkan mi so ngba ti oyin ti loye to soro nilu Osogbo lana ode yi nlo so o oni to ba je pe awon won yi won mo ni oni esun ti won fi kan Aare Bola Ahmed Tinubu oni won so pe won gbe ogogo oloro ehn leyin igba won tun so pe ko ni iwe eri to peye ehn leyin igba won tun bere si ni sorisirisi oro le to je pe oju won o to ehn leyin igba na nko kini nkan to wa sele oni se ile ejo kankan lati orilede America so ti fi igba kankan dajo pe Aare Bola Ahmed Tinubu ni iwa odaran ni abi adajo wo ni won le daruko re pe looto ati lododo nlo ti gbe idajo kale pe iwa ibaje nbe lowo Aare Bola Ahmed Tinubu tabi o gbe egbogi oloro o ni tori na won ro gbogbo awon omo orilede Nigeria lati ma se tete si gbogbo nkan ti awon ti won je alatako ti won so nitori pe gbogbo oro ti won so na ko si owo orilede America nbe rara ati rara ni ati pe niwon ba igba to je pe ile ejo kankan ko ti so pe Aare Bola Ahmed Tinubu jebi iwa odaran na a je pe gbogbo awon wonyi won kan mefo lasan lasan mo yo e wo e koja lo sinu iwe iroyin Daily Post ka lo ka lekunrere
1: gbadun
0: ayade
1: awon gbebon na ti yinban pa en to je akowo owo fun ile eko ti igbelegboye ni ipinle Samfara gege bi oyan se so eni ti o je alabojuto owo ati akowo owo fun ile eko agbelegboye National Open University to je to ile ede yi Nasiru Marafa eni won so pe won ti yinban pa ni gusu to je olulu ipinle Samfara o ile eko fabiti ohun eni o mo se be to kan oro keke ninu iwe ti won fi sita le ti won buwolu lati owo akowe ile eko fabiti na ati adari alakosile eni Oladipo Ajayi lana ojo Aiku Ajayi lo se alaye pe Marafa ohun eni won yinban pa o lasiko igba ti o n bo lati gusu bo tile je pe ile eko fabiti na eni ko salaye ede abawo ati pe oro ti o kanle to fi di ayinban lori ikú tó parákùnrin náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọn ni iná líle wà iná líle rọ̀jì o ìyẹn ni pé ilé ẹ̀kọ́ fáfitì yìí ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ ń kéde ikú ẹni tí ó jẹ́ oludari owo ati olusirowo fun ile eko ohun ninu atijade tan fi sita nigbati won so bi pe en to je oga agba niyan ti ile eko faviti ohun lori oruko igbimo asejoba ati senate ni ati awon osise pelu awon akeko ti ile eko agbelegboye na eni won kabamo won si fi ibarunje kede iku ojiji leyi to waye si eni ti o je alabojuto owo ti ile eko faviti na malam nasiru gusu marafa leyi ti won ni o sele ni ana ojo kefa osu kesan odun ti awa to je ojo iku ile eko faviti won wajuwe iku marafa ohun gege bi eyi to ba lokan je gidigidi nitori wipe osise to ja fafa ni to si mu ise re lokukudun leyi ti o si se be ko ma fi gba kan bo kan nu lasiko igba ti o fi sin ile eko faviti ohun e lo kayoku onu iwe iroyin punch iwe iroyin daily post vanguard ati iwe iroyin mi to jade loni.
0: Roko, koba gbe ile.
2: Oya fe gbe mi. Abe ope anuya lerin yin Ekiti.
3: O da kokoro moto temi da. O da ra moko Ekiti.
4: Toy yi la fin ki gbugbu awon eyan wo tan wa lori ijuko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni.
5: Ejowo, eduro na jare.
6: Ah, ilo sele.
5: Ki won to so wapo. Nje o ran ti po sele ri television fun mi. Fridge nkan, ero fosho. Ki nje le wa ma fowo fosho nle en 2026.
4: Eh, ni tuto.
5: Ka ta so pe o ti ran won abi?
4: Ta lo ti e so pe mo bodo ra gbugbu awon kan ile kan so ni bi ti CDK e wa.
6: Ewo lo tun je CDK bayi.
4: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifosho ati be be lo.
5: Ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi?
4: Ah, lati osu to koja ni mo ti ra won.

0: pizza.
1: Double check.
0: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
2: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
5: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan, a tún tà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú, nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa san. ìdánwò lọ nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra ọjà o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yin wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
4: office nigba to je pe ni e pe kan kaakiri
2: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
4: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK ori gba kan na e seun
2: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
6: CDK there for you Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
7: aba aju ku ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon ko ri bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede jo ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo igba ijawa ija osi always guide me
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Oya sọ fun mi, kí ló mú wa?
12: Fún mi nílùú yẹn.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wá yẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó ní ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Ẹ kú ilé o. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé ní àkókò yìí ni ọ̀rọ̀ ẹ̀hìn tàbí òfófó ṣíṣe. Ìwé òwe orí 24 ẹsẹ 20 títí dé 30. Nígbà tí igi tán, iná kú, bẹ́ẹ̀ ni olófófó kò sí, ìjà dá. Bí ẹ̀yìn sì ti rí ẹyin iná àti igi sí iná, bẹ́ẹ̀ ni ènìyàn oníjà láti dá ìjà sílẹ̀. Ọ̀rọ̀ olófófó dàbí àdídùn, wọn a sì wọ ìsàlẹ̀ inú lọ. Ètè jíjóná àti àyà búburú dàbí ìdàrọ fàdákà tí a fi bo ìkòkò. Òfófó máa ń dá wàhálà gbígbóná sílẹ̀ ní àwùjọ ni, láàrin ẹbí, ìjọ, àdúgbò, ìlú tàbí orílẹ̀-èdè. Fún àpẹẹrẹ, ní àkókò ìdìbò, oríṣiríṣi nǹkan lèèyàn máa gbọ́, tàbí láàrin àwọn lọ́kọláya látẹnu àwọn wòlíì Èké, nígbà tí wọ́n bá sọ pé ọkọ ló ń ṣe aya àbí aya ló ń ṣe ọkọ, tí wọ́n da ilé rú. Ǹjẹ́ mọ̀ wípé nítorí irọ́ pupa mọ́ni yìí, ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú, àárín ọ̀rẹ́ kò ṣe é kójọ mọ́. A dàrú, ìjọ adìyan pọnyanrin, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ló ń pokùnso nítorí ohun tí wọ́n kò ṣe, tí a parọ́ rẹ̀ mọ́ wọn wípé wọ́n ṣe é, tí wọn ò dẹ̀ lọ́kàn láti gbé, tí ojú ń tì wọ́n. Jẹ́ ká ṣọ́ra má jẹ́ adé apanìyàn. Àwọn ìbàjẹ́ àwùjọ mìíràn la máa ń tẹpẹlẹ mọ́. A ti gbàgbé wípé irọ́ pípa mọ́ ni, ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí òfófó. Ìkà a máa mú ìròbìnú jẹ́ wá, sì máa ń bani lórúkọ jẹ́. Nítorí aṣu a ò nùdí, ènìyàn mélòó la fẹ́ ṣìdí ìwà hàn. Ìbanilórúkọ jẹ́ sì máa ń ràn mọ̀ ni. Ní pàtàkì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rọ ìléwọ́ tí a ní báyìí, pẹ̀lú oríṣiríṣi ohun tí ó wà lórí rẹ̀, tí ó pọ̀, tí ó ń gbé ìròyìn káàkiri bí ẹgbẹlẹmùkú. Fún àpẹẹrẹ, àwọn ọkùnrin méjì kan kóra wọn jọ, wọ́n wá bèèrè ìbéèrè lọ́wọ́ ara wọn. Sọ fún wa ohun tí a lè bẹ Ọlọ́run fún láti dáríjì. Ìkíní sọ òun á mutí, ìkejì òun á ṣe tẹ́tẹ́, ìkẹta òun náà sọ títí ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni kẹrin a bá ń bẹ́ sọ ti ẹ náà. Ọkùnrin yìí ò máa tètè sọ ìgbà tó yá lóní òfófó ni. Ó ní bẹ́ ṣe sọ̀rọ̀ tán yìí, mi ò ní pẹ́ dìde ńsìn, màdẹ́ tún bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ mi. So a nílò láti ṣọ́ ara wa. Ṣùgbọ́n ohun kan tí ó dá mi lójú ni wípé a ní agbára láti sẹ́nu lórí ọ̀rọ̀ wa. A ní agbára láti sẹ́nu kò lórí ọ̀rọ̀ irọ́ tí wọ́n bá wa filọ̀ wá. Báwo la ṣe lè ṣe? Nígbà tí a ò bá bá wọn tún ọ̀rọ̀ náà sọ, náà yẹn á kú tí ẹ bá wo ibi tí a kà. Nígbà tí igi bá tán, iná á kú. Nígbà tí olófófó ò bá dẹ̀ sí mọ́, ìjà á dá. Torí pé ẹ ti ṣe ẹnu yín, ẹ ò bá tún sọ mọ́. Ẹran tí o ti èṣù ni wọ́n ń ṣe o, nítorí pé èṣù ni olùfisùn gbogbo ẹ̀dá alààyè. Ẹ má ṣe jẹ́ ká ṣe àfarawé wọn. Ẹran tí wípé Ọlọ́run rí wa nígbà tí a bá ń sọ̀rọ̀ Èké sí ọmọ Kristi, tí Kristi ti gbàlà, tí ó ti fi ẹ̀jẹ̀ iyebíye rẹ̀ rà, ẹ̀ jáwọ́. Ǹjẹ́ ẹran tí owo ti o ko oro si ogiri fun be sasari oba ni ojo won ni gbogbo oro ko ba kun gbe oro eka gbogbo iwa ran kan ni akosile ti wo o si gba ere re gege bi ise owo re yo ti ri Jesu so pe ohun bo kankan wa nu iwe fi han ori kejilelogun ese kejila e ma se ba won so ohun ti e ko ba mo bebe e won ni ru eni be fi sere o a dara fun yin e jawo ninu eke ati ofofo sise yo dara fun wa ni oruko Jesu Oluwa wa.

0: kò tí pé.
1: Ọmọ mi kí ló tún kù?
0: Ọmọlúàbí bread.
2: Ó tọ́ ni o, èmi náà ti wonú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí bread inú ẹ̀ o. Ṣé mọ̀ pa fẹ́ràn ẹ̀?
1: Ẹ fẹ́ràn ọmọlúàbí bread ṣá oore o.
0: Thank you, mommy.
3: Ọmọlúàbí bread àjọjẹ.
4: Ṣàdédé kọ́ ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọlúàbí láàyò tọ́pọ̀lọpọ̀ sì ń jẹ́rìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pèlú ẹ̀. Níbi iṣẹ́ gbogbo níbi òwò gbogbo lásìkò oúnjẹ béèrè fún búrẹ́dì ọmọlúàbí àjẹgbádùn níṣà. Kòrọ̀jù rẹ́gí ló ṣe lẹ́nu. Ó ti wà ní gbogbo ilé ìtajà supermarket lágbègbè rẹ wò àti lórí àwọn alátẹ̀ ládùúgbò rẹ. Ọmọlúàbí Bakery and Confectionery ló ṣe é. Number 204 Òkè Àrorò, ìdójúkọ Adela Kẹsọ̀mẹ̀, Àtẹ́dé Plot 16 Block K, Ìgbọ́jàró, Off Aulé Road, Àkúrẹ́, Nípínlẹ̀ Ọ̀ṣun, B29, Alárọ̀mí Sontu, Iléṣà Road, Òṣogbo, Telephone 070-4290-5515. Jẹ búrẹ́dì ọmọlúàbí kò mọ ìyàtọ̀ adùn tí ò lẹ́lẹ́gbẹ́.
5: Etí à ń wí nìyẹn níléeṣẹ́ ọmọlúàbí Bakery and Confectionery. Òun náà lẹ ti gbọ́ yẹn. Mò ń bọ̀ ná, ẹ jẹ́ kí aya iléeṣẹ́ Blue Sky mọ̀.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé Eatery wà ńbẹ̀. Fún oúnjẹ ilẹ̀ yìí àti òkè òkun. Ìbá ìjẹ́ ní tẹ́kẹ̀wé.

0: beauty you want, satisfy yourself.
1: Eshon kupo, ah, nta agbeyawo loni, onani nipa oro owo epo to gbowo leri nibi ta bade njejo e ri wi pe owo epo petrol ona lagbeyawo ni jejo sugbon loni disu eleyi to je pe oni se pelu production ona ni a fe gbeyawo ni aro yi tin se ojo keje osu kesan odun 2026 a bere lati ilu osogbo oroki a lo bere iye ti won ta jala disu kan iyen liter kan ni ilu osogbo nigbati asoju wa ogbeni yakub dashir ti won tin be loju opo elo e karo o
2: akojumo o
1: eseun baba mi oju oni tiyin o
2: ami baba
1: nipa oro epo disu eleyi ti aran yin eleyi to je wi pe nijejo oniye ti won ta loni oniye ti won ta bo lo se lo ni ilu osogbo
2: akojumo oloto olotu e ka bo si ilu osogbo ipinle omoluabi alaafia ni a n be lowuro yi o je n ti o ya wa lenu tori pe ni ose ti o koja eye ti a ri jala disu kan won ta fun wa ni won ta ni ilu osogbo ni 1650 naira ti awon ileko mi n ta ni 1630 naira àwọn méjọ distributor méjọ dealer àwọn náà ta ní 1630 naira àmọ nílùú ọ̀ṣọ́gbó ní òwúrọ̀ yìí àwọn méjọ distributor bí àwọn nnpc ni o àwọn matrix ni o àtàwọn ẹ̀rànà wọn ta ní 1900 naira
1: 1900
2: naira
1: àmọ
2: àwọn retailer wọn wọ́n ta ní 1950 naira bí àwọn iléepo kabelu energy 1950 naira ni àwọn ń ta
1: láàárọ̀ yìí
2: tó jẹ́ méjọ dìlà wọn náà ta ní 1900 naira ní òwúrọ̀ yìí nílùú ọ̀ṣọ́gbó bẹ́ẹ̀ sì láti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ iléepo míì tí wọ́n á ní.
1: epo pé wọn ó tiẹ̀ ta
2: torí pé àwọn náà débi tán ti fẹ́ gbé wọn rí pé wọn ti gbé owó rẹ̀ sí òkè ni àwọn iléepo lọ́pọ̀lọpọ̀ fi ní nílùú ọ̀ṣọ́gbó ní òwúrọ̀ yìí.
1: ẹ ṣeun púpọ̀
2: a dẹ̀ bèrè lọ́wọ́ wọn wọ́n jẹ́ kó yé wa pé exchange rate ni ó fà á àti àsìkò onójò tá a tún wà yìí pé disu máa ń ṣòro láti gbé. ẹ jẹ́ kó yé wa lówùrọ̀ inú.
1: ẹ ṣeun púpọ̀ ojú òní ti yìí.
2: Àmì bàbá.
1: Bó wá ni epo petrol ti ń lọ? Ṣé kò tún yàtọ̀ sí tìjẹjọ?
2: Kò yàtọ̀ sí jẹ tí kò yà kò fi gbogbo ara yàtọ̀ sí tìjẹjọ lẹ́yìn àwọn iléepo kan fi 15 naira and 5 naira.
1: Wọ́n fi ń kún.
2: Náà fi lé lórí bẹ́ẹ̀ ni. Báwo ọ̀pọ̀lọpọ̀ iléepo tá a dé lówùrọ̀ yìí? 15 naira, 5 naira.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.

0: kò tí pé.
1: Ọmọ mi kí ló tún kù?
0: Ọmọlúàbí bread.
2: Ó tọ́ ni o, èmi náà ti wonú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí bread inú ẹ̀ o. Ṣé mọ̀ pa fẹ́ràn ẹ̀?
1: Ẹ fẹ́ràn ọmọlúàbí bread ṣá oore o.
0: Thank you, mommy.
3: Ọmọlúàbí bread àjọjẹ.
4: Ṣàdédé kọ́ ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọlúàbí láàyò tọ́pọ̀lọpọ̀ sí jẹ́rìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pèlú ẹ̀ níbi iṣẹ́ gbogbo níbi òwò gbogbo lásìkò oúnjẹ. Béèrè fún búrẹ́dì ọmọlúàbí àjẹgbádùn níṣà kòrọ̀jù rẹ́gí ló ṣe lẹ́nu. Ó ti wà ní gbogbo ilé ìtajà supermarket lágbègbè rẹ wò àti lórí àwọn alátẹ ládùúgbò rẹ. Ọmọlúàbí bakery and confectionery ló ń ṣe number 204 òkè àrórò ìdójúkọ Adélàkẹ́ Summit àti ní plot 16 block K Ìgbójàró off Àwọ̀nẹ̀ road Àkúrẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun B29 Arárọ̀mí Zone 2 Iléṣà road Òṣogbo telephone 0704290-5515. Jẹ́búrẹ́ jẹ ọmọlúàbí kò mọ ìyàtọ̀ adùn tí ò lẹ́lẹ́gbẹ́.
5: Ẹ ṣeun púpọ̀ ojú òní tí yín ẹ sì ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ bẹ́ẹ̀ tí ń gbọ́ wa yìí inú yín ọmọ dùn ni o ẹ ní fi ti yín gba burú pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tá kúrò ní ìlú Ọ̀ṣọ́gbó ẹ jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Ògùn káwoye tí wọ́n ta jálá epo dísù kan ẹ rí wípé nílùú Ọ̀ṣọ́gbó.

0: ni ipinle osun laaro yi iye ti won ta o bu aya oga die elu e kaaro o
1: e kojumo
0: e seun pupo ojo ni tiyin o
1: awon
0: e dakun gege bi ise ta gbe fun yin iwadi ta ni ke ba wa se kaakiri ni ipinle ogun elo ni won ta jala ipo disu kan laaro yi
1: o ti won o ti koja bi ase ra ni bí ọ̀sẹ̀ tó kọjá yàn láàárọ̀ ìbáyìí nísìn àwọn olóòpó míì wọ́n ń tà ní 1850 a lè rí àwọn míì wọ́n ń tà ní 1855 kódà àwọn kan tà ní 1900 so ìpele ìpele tí àwọn iye owó epo jálá dísù yẹn tó kún sí nìyẹn so lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ báyìí o iye ó sì jẹ́ nìyẹn.
0: Ẹ ṣeun púpọ̀. Kí wá ni wọ́n sọ pé fà ń gbẹ débẹ̀?
1: Àwọ̀ tó wà láàrin ìlú Amẹ́ríkà àti ìlú Ìran náà ni nípa Strait of Hormuz pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí àwọn Ìran tún gbé náà ló fa wàhálà yẹn. Pẹ̀lú gbogbo àwọn ọkọ̀ ojú omi tán ń fi àdó olóró ti dànù ẹ̀rù ń ba gbogbo àwọn tó yẹ ká lọ gbé epo wọn lè lọ ó fà níyàn ọlọ́ba ni ọba aláàánú kó bá ní dẹ́kun ẹ̀rọ.
0: Àmì ẹ̀ṣẹ̀ púpọ̀.
2: Ẹ̀ta ìbèrè ìbéèrè yín.
3: Bread kan wà, ó tóbi gan, ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Kí ni orúkọ ẹ̀?
2: Ọ̀gálá bread ni, ó ẹ̀ṣẹ̀ jáde ni.
3: Ẹ bá àtẹ̀wọ́ fún Ọ̀gálá bread.
4: Bread

0: jide gbogbo buredi wewe seba kai kai ara meriri buredi to ga fio fio to ki to kun to fe atari ajagba ku di buredi eleyi ki se ru obode o ga la buredi se tobi to wi baro ni o gbe leyi o bu agoli ebere fun ti yin o buredi yi tu yato abubu ton ni omolu abi gari sashi e o gi oga la buredi jade gbogbo aye do gbe wo eyin eriyan wa o oga la buredi ba jade si gbogbo ile itaja ati lori awo lati wa gbogbo nere lati ojo thursday ose yi e ma ra ni witi witi 2000 naira pere ni ko bere fun ti e bakan na ni buredi omolu abi si nta kaakiri ile itaja ni nigeria e ma ra o buredi to ki to fe to ga oga la buredi
1: ẹṣẹ̀ púpọ̀ wọ́n ní lọ́jọ́ thursday tí ń bọ̀ yìí o ní bírẹ́dì tí ẹ̀ ń gbọ́ yìí tí ó jáde bákan náà wọ́n ní kí a sọ fún yín láti iléeṣẹ́ blue sky mall wípé àwọn dispatcher wa ti gbáradì láti jẹ́ pé kí wọ́n lè máa wá fún yín ní àwọn nǹkan tí ẹ bá need nínú ilé yín báyìí nọ́mbà yìí lẹ lè pè tí ẹ bá fẹ́ ṣe order bóyá ẹ fẹ́ ra oúnjẹ ni wọ́n ní dispatcher tí ó gbé wá ti wà ẹ fẹ́ ra product kan nínú supermarket ni bóyá rí àwọn nǹkan kan bóyá àwọn cream yín ló tán lójijì tí ẹ fẹ́ order ní pápápá ẹ wà lẹ́nu iṣẹ́ ni iléeṣẹ́ ìjọba àbí iléeṣẹ́ aládàáni wọ́n ní pé kí ẹ pé nọ́mbà yìí 0814-881-9263 lẹ́ẹ̀kan sí ẹ tún gbọ́ 0814-881-9263 òun náà ni ẹ láǹfààní láti fi mọ̀ dáadáa nípa ọ̀dà wọn á fún yín ní site tí ẹ fi lè mọ book nígbàtí ó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ogun ọlọ́run ṣùgbọ́n ní nọ́mbà tá a pè yín ẹ lè gba site yẹn lọ́wọ́ wọn tẹ́ fi mọ book 0814-881-9263 abálọ̀ àbábọ̀ lórí ọ̀rọ̀ epo ní ọ̀sẹ̀ yìí pàápàá jùlọ epo dísù òun náà ni gbogbo wa ti fi ara balẹ̀ tí a gbọ́ yẹn ní ìpínlẹ̀ ondo wa ní àyín wọ́n ní a rí 1830-1850 tá a bá fojú inú wo ní ìpínlẹ̀ ọ̀sun òun náà ni epo ti gara jùlọ tí a bá wo àwọn àyè tí a pè ní ọ̀sẹ̀ yìí kí ọlọ́run ọba láàánú kí ó bá wa mú ìgbàdẹ̀rọ̀ oríṣiríṣi nǹkan òun náà ni wọ́n sọ fún wa sábàbí ń bá sábàbí ńlẹ̀ àwọn kan ní wípé n tó fà á òun náà ni wípé lásìkò ẹ̀rùn báyìí lásìkò òjò wọ́n ló dàbí ẹni wípé epo dísù àwọn ìnira kan ó máa ń wà ńbẹ̀ tó jẹ́ pé ó ti sábà máa ń wọ́n tẹ́lẹ̀ lásìkò òjò wá rí wọ́n ní ẹ̀rùn wá bèbí ńlẹ̀ bákan náà ni iléeṣẹ́ àwọn tí wọ́n ń bára wọn fà á táwọn ṣe gbọ́nmi sí omi ò tó ní àárín wọn ìyẹn ní orílẹ̀-èdè iran àti orílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè israel wọ́n níyẹn náà tó ń gbásbó síbẹ̀ náà ó tún fa sábàbí tó bó ṣe wọ́n àwa gbàládùá pé gbogbo tí ń fà á kọ́lọ́run ọba aláàánú kó bá wa fi òpin sí nọ́mbà tá a pè síta yẹn òun náà lẹ lè pè láti jẹ́ wípé kẹ ọ̀dà oúnjẹ búrẹ́dì ọmọlúàbí ọ̀gá ńlá búrẹ́dì yóò jáde ní ọjọ́ thursday tí ń bọ̀ yìí ẹ pè tẹlifóònù nọ́mbà yìí láti wá ìdí ẹ̀ gangan ọ̀gá ńlá búrẹ́dì 0802-15-16-17 ní ọjọ́ mẹ́jọ látún láǹfààní láti máa pàdé àrẹ̀mú musa adébíyí ló kọ́ tèmi ó dàbọ̀.
2: ẹsẹ̀ ìbèrè ìbéèrè yín.
0: bread kan wà ó tóbi gan ó ṣẹ̀ṣẹ̀ jáde ni kí ló orúkọ ẹ̀.
2: ọ̀gálá bread ni ó ṣẹ̀ṣẹ̀ jáde ni.
0: ẹ pa àtẹ́wọ́ fún ọ̀gálá bread.

0: láti kọ nílé iṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ tá à ń gbọ́n sáfẹ́fẹ́ láti ìlú Ìlàrámọ̀kìn láti kí n pé ẹ káàbọ̀ sórí ètò ìmúṣẹ ìrètí ọ̀tún. Ìmúṣẹ ìrètí ọ̀tún náà ni ikọ̀ SGN tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún lábẹ́ ètò yìí ni a ti máa ń yànnàná àwọn àṣeyọrí iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ti gbé ṣe. Ikọ̀ SGN náà ni honorable minister Olúbùnmi Tújí Òjó tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún ní ìpínlẹ̀ Ondo. Lónìí nílé agodo mo ní ẹnìkan pàtàkì nínú ikọ̀ SGN ní ìpínlẹ̀ Ondo tí wọ́n jẹ́ akọ̀wé pàtàkì fún Sunshine Grassroots Network SGN. Wọ́n dẹ̀ fìgbà kan jẹ́ olùbádọ́rùn pàtàkì fún gómìnà àná nípínlẹ̀ Ondo Olúṣẹ́gun Mímíkò. Who are they talking about? Ta ni mo ń porí? Àwọn náà ni ọmọọba Olú Egbodòfò. Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ṣe akínyìn wa ìyìn aráalé adẹ kí iléeṣẹ́ àdàbà ẹkúṣẹ́ takuntakun.
0: Ẹ ṣe púpọ̀. Lọ́sẹ̀ tí ó kọjá lórí ètò yìí a sọ̀rọ̀ nípa SGN nǹkan tó dúró fún àti èdè tí ó fi wà níkàlẹ̀. Ẹni tí ó wá sórí ètò ní ọ̀sẹ̀ tí ó kọjá tí ó jẹ́ adarí ikọ̀ SGN ní ìpínlẹ̀ Ondo wọ́n mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí ikọ̀ SGN. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ nígbà tí odórí àlééfà ní ọdún 2023 níbi tí wọ́n bàdé a wà ní ọdún 2026 báyìí tí wọ́n sì ti lò kọjá ọdún mẹ́ta lórí àlééfà. Overall, if there's something you talk about the education development improvement in Nigeria, how you go rate am? Over 100?
1: It's above 50.
0: Above 50.
1: When I say above 50, I don't mean it's not a little bit above 50. It's highly above 50. Ní ìgbà tí wọ́n búra fún ààrẹ Tinubu ìgbà tó ń wọlé, àwọn ohun tí wọ́n sọ nípa ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ló ti ń mú ṣe. Àkọ́kọ́ wọ́n sọ pé tó bá fẹ́ lọ ṣe iṣẹ́ ọdún mẹ́rin ní iléèwé pé kò ní kọjá ọdún mẹ́rin. Ta bá wò ó láti ìgbà tí Tinubu ti dé orí àlééfà, ASUU strike tó jẹ́ pé ìṣẹ́jú ni ASUU máa ń strike, a àti ìgbọ́ nípa ASUU strike ní gbogbo àwọn yunifásitì ìjọba àpapọ̀.
0: Ìjọba àpapọ̀.
1: Kò sí.
0: Àwọn táwọn ìjọba ìpínlẹ̀ wà ní strike lọ́wọ́ nípínlẹ̀ Ondo báyìí o.
1: Ṣe rí bí a ṣe pín ètò ìjọba olúkúlùkù ló ní láti mójútó ọ̀dọ̀ ẹ̀. Ó ṣe ní láàánú pé à ń gbọ́rù yẹn ní Ondo State torí àwọn gómìnà tó ti ṣe kọjá ní ìpínlẹ̀ yìí láti bàbá Jásindé, bàbá Adéfarati, dé Àgàgú, dé Mímíkò, gbogbo wọn ni wọ́n ka ètò ẹ̀kọ́ sí gbòógì tí wọ́n fi ṣeré. A dẹ̀ mọ̀ pé ìjọba tó wà lóde yìí wọ́n ti ń sapá àti rí pé àwọ̀ yẹn lọ sílẹ̀. Mo mọ̀ wípé bó jẹ́ ti owó ni, owó tó wá láti ìjọba àpapọ̀ ó tó àti mójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo.
0: Tí ó yẹ kí àwọn olùkọ́ni sọ pé àwọn fẹ́ daṣẹ́ sílẹ̀ rárá.
1: Kò yẹ.
0: Ní abẹ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ní ètò kan tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ níbi tí ó jẹ́ pé wọ́n ti máa ó dàbí owó yíyá tí wọ́n máa ń fún àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ ń jàǹfààní ẹ̀. Àmọ́ lábẹ́ ètò náà láti rí àwọn kan tó sọ pé wọn ò jàǹfààní ètò ohun tó. A tún wá rí pé mínísítà fẹ́tọ́ ẹ̀kọ́ sọ pé púpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ ìtàn wá ti gbowó yìí wọn san lé. Kí ni àwọn ìlànà tó yẹ pé ìjọba lábẹ́ ìṣèjọba rí pé ètò owó yìí ó máa káàkiri fún àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti pé àwọn òbí wọn nílé wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni ọmọ wọn ń gbowó yìí ó yẹ kí ìrọ̀rùn máa dé bá àwọn òbí nílé. Àmọ́ nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ sọ nílé pé àwọn ń gbowó yìí o àwọn òbí ò ti mọ̀ bóyá owó ọ̀dọ́ àwọn akẹ́kọ̀ọ́.
1: Ṣáájú ṣe rí pé kò kárí gbogbo yan yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń tẹ fóònù tó wọn kì í tẹ lọ síbi tí àǹfààní owó yìí wà. Kí a tó wọlé mọ̀ ń gbọ́ ìròyìn tí wọ́n sọ lórí ìkànnì yìí pe
0: lori nel fund you know
1: eh pe chairman ni nel fund so pe won fi si oju saju lati pin eni to ba ti to si to ti to ba ti apply fun lo ma fun sugbon nkan ti o ba bere won le mo pe o nide ko wa fun eni le ohun ti ma so fun awon eyan wa awon mo wa ni pe afani yi ti fun gbogbo eniyan ni kawon na ma bere bi won ba ti bere wa fun mo pe won ki so fun awon obi yen mi ro pe ijo wa ni fun olopa mu ijoba pe omo kan gba owo ko so fun obi nkan ti ma kan gba imoran fun ijoba ni pe ko poju ti a ba n ta ba n publish oruko awon ti o gba owo yi ka awon obi won le ma mu nle pe won gba owo yi o
0: won le gbe sori ra ile ojara kan won le gbe si
1: facebook be di facebook o te ibi ko ba ye ki won gbe si ko won gbe si ki obi mo ti obi o ba ti ri egbon tabi aburo le ri ebi le ri pe ah lagbaja o ma gbo owo o tu wa n bere owo nile so imoran mi si ne fund niyan
0: eto imuse ireti otun ohun na ni e tete si lati ikon ile ise radio adaba iko sgn awon lo se onigbowo eto yi labe oludari agba to je minister foro abele ni orilede nigeria olubumi tunji ojo e ka doke lohun na ta ba ti pada de a o tun ma tesiwaju ninu eto ohun e ma yi ko nbe
2: sgn idagbasoke fun gbogbo wa Hey, ni asiko tun tin to lati jade witiwiti ka dera po pelu ijoba tin se daada olufe mekunu ijoba to mu itesiwaju ba wa lorilede wa nigeria ijoba to mu igbadun ba gbogbo to lori telemu ijoba ti o seleyamiya ti o selesimesin to nawo itesiwaju si gbogbo ledele kula awon ajo sunshine grassroots network ti honorable dayo awude nse adari won labe sakoso honorable olubumi tuji ojo to je minister of interior wa pe gbogbo wa lati parapo agbaruku ti eni wa omo wa are asiwaju ahmed bola tinubu amo olododo mu itesiwaju awon meremere to nsele lorilede wa Nigeria ta ba lo kakiri ara won ona to ti di ko to ku tele tele to ti wa nja gerege eto eyawo fun awon akeko igbaye gbadun fun awon osise ijoba be la won mudumudu ina ogbeyin fun awon agbe ko so n to dabi awon itesiwaju ise rere awon sgn lo ni agbajowo la fi soya osusu owo ni pe si bi o ba so susu owo a le igbale gbalu mo asiko ti to lati darapo wonu oko itesiwaju labe sakoso asia egbe olosusu owo apc egbe sunshine grassroots network ti fi goku sebe oyin momo ni oya eja joje sgn idagbasoke fun gbogbo wa
0: welcome back a tin so nipa ro eto eko ni orile de nigeria labe sijoba bola metinubu omo ba egbodofo lekan a so nipa eto eko ni ti eto eko ileiwe giga ka to ma de ileiwe giga ileiwe alakobere wa nbe girama wa nbe sodo seto eko ilewe giga nikan ni ijoba o ko bara si ni ilewe alakobere ati girama nko
1: president wa Bolami Tinubu igba ton dori alifa won gbe eto kan kale ti awon oloyibo pe ni national educational sector renewal initiative eto yi lori pe awon omo to to lati lo si ileiwe won gbodo ri won nile ni oke oya na yen awon teacher to ma nko awon omo ni kewu bi 4000 ni joba igba ti won tun won ko te gbe won bere won ko bon papo mo awon to nko awon omo ileiwe awon ile ise ti won pe ni UBEC Universal Basic Education Commission pelu suburb ni state ni won mojuto primary school contribution laarin ijoba apopo ati ijoba ipinle won ko papo won ma fi n tu awon school won yen se
0: ni pe partnership wa laarin
1: won laarin won no fi n tu awon ilewe se ijoba apapo labe ye ase Tinubu ko ti fi igba kan ma ri owo ti e mule ipinle to ba ti se toto mu ibi to ba ye ko mule sile won da si oro won ni kia kia lati gba ton tete be ni ti secondary education ofin to wa ni constitution wa ni pe ipinle lo ma ma boju to
0: ijoba ipinle state government
1: lo ma ma boju to owo de wa lati ijoba apapo ta pe ni allocation to to fun ati ma boju to awon ilewe won
0: but don won no be lie talk because recently we don see say improvements don dey the budget allocation when they come from federal government purse they enter state government across 36 states of the federation so ko si pe ipinle kan na fun lowo to po julo no lo to le so nipa toro amo ba won so wa je pe se wa pe lakoko ta wa yi ti o ba ku die ka to tinubu lawon yan pe ti a ba ri ti e ma lo loju titi to ba ri koto die to wa la ni titi wa ni tinubu o da si to ba ri ile ise gari ti ko se dada wa ni tinubu o da si ni bayi te ba se pe ijoba ipinle lo mugu to ile iwe girama se wa se pe a ma gboju kuro ti ba ni bi to ku je ka to si ijoba apapo ma gboju kuro pe ah nu wa gba tan ti fi sile fun ijoba pe not concern us again na so supposed be
1: sibe na ijoba apapo ni joju sonu pe won o ri nkan to nlo won ma ma parowa through federal minister of education fun awon ipile ti o ba se daada ni won ma ma ba won so pe nkan ta ni ke se ko le ma se yi e gbo le nojo meta yi president wa lati so fun awon state pe bridge bridge ti en se yi ko la won yan fe o e sora ni pa bridge ti en se o yi fi han pe won o fe ki owo to ye kon fi tulu se
0: kon la ma fi bridge
1: kon la ma fi se bridge ti o ni wulo
0: a se kan lowo ni nipele ondo bayi
1: then
0: nipa vocational and digital focus labe ijoba are Bola Ahmed Tinubu policies emphasizes expanding technical and vocational studies ile je eto eko nipa ikose mose labe ijoba yi
1: se ri pe awon ile iwe won yi technical colleges o ti wa ki won ki je kon to bi mi sugbon lati igba kan wa to ba ni ko mo wa lo technical college kan aso fun e pe ki nu fe lo se
0: o de pa tan fe nu baje
1: ko o ti lo le sugbon ni abe si joba are Bola Ahmed Tinubu yi won ti tun gbogbo awon technical college
0: won
1: ti tun won se won ti tun won se ko wa se yin nikan awon omo to n lo si ile iwe yi won ki sanwo ijoba tun ma ma support won tun ma fun won lowo kon ba le ri pe ise owo yi
0: ko n ta ko
1: o di ohun nta gbagbe
0: o ti wa ti di pe lakoko ta wa yi omo to ba lo si ile iwe to ba ti pade to ba ti pari NYC awon obi ati ni ko lo kose
1: beeni emi na ni won tori pe ise owo ko n ton ni je
0: ni awon ile iwe technical yi won ni access lati ko iwe won tun ni access won lati ko
1: kose beeni bi won se n kowe lo n kose eni ti o ba kawe bi abrikli an to kawe to tu kose yin bayi e ri pe isesi e
0: o ma yato
1: bi se ayato so awa na ti so fa awon omo wa e ma je ko je bsc bsc ba ba ibi kan e je ka ma fi awon technical ise won ka ma fi si ki gbogbo e le ma jora won
0: lábẹ́ ètò sgn ní ètò tó yẹ pé gẹ́gẹ́ bí ẹ̀yin jẹ́ ìkan lára ikọ̀ tó ń ṣe ìpolówó ìpolóńgó fún ààrẹ Bola Ahmed Tinubu kí ni àwọn ipa tí ikọ̀ yìí ń kó nípa láti rí pé níwọ̀nba agbára titi wa náà o àwa náà bu díẹ̀ sí i lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ pàápàá jùlọ nípínlẹ̀ ondo tẹ́tẹ̀ tó sí.
1: Ní ondo state yìí nǹkan tó mọ̀ wá sí láti ayébáyé ni ìpínlẹ̀ tó ń kàwé bí a bá wá rí ibi tó kù díẹ̀ káàtó àkọ́kọ́ ohun tí a máa ń ṣe ni ó pé a máa ń gba àwọn ọ̀dọ́ tó yẹ kó lọ sí iléèwé yìí a kó wọn jọ a gbà wọn nímọ̀ràn a educate wọn pé tó bá kàwé nǹkan tá a máa ń gbọ́jọ́ bàtà adún
0: kókó ká
1: tó bá dẹ̀ ká ọ máa wọ pẹrẹ nílẹ̀ ni a máa ń pàrọ̀ wọ́n sí wọn a máa ń bá wọn ṣàlàyé in form of symposium seminar
0: sensitization
1: talks a máa fi hàn wọ́n pé tẹ bá ṣe dáadáa ẹ bá ń bẹ.
0: nítorí pé kò fi bẹ́ẹ̀ sí àkókò látàrí gbogbo nǹkan tẹ ti sọ ṣáájú báyìí pé nípa ọ̀rọ̀ ètò to nko o ibi si ijoba ibade o kini nkan te fe so fun awon ara le pe looto nitori pe bola me tinubu ti se bye bye nipa ro eto eko o lasiko ibo so ye kon ribo fun o tabi ko ye kon ribo fun o
1: mo fe ro awa eyin ipile ondo deyan ba se daada to ba ni ma se to de se ko ye ka dojuti en to so pe adun merin o le koja adun merin to de ri be ti awon ma lo si school ko si try ko si nkokon to so pe ke e ma wa yawo to wo wa ti won ya
0: e ba so pe ko si strike e mo pe o ye ma wa yan tori lo lo bayi gbogbo
1: ni ijoba ni ile we ijoba papo ko ti si strike ko de ni si ni abe ijoba Tinubu yi awa ro awon eyan wa
0: ohun ti awon obi to ngbo wa nile ati awon akeko to ngbo wa nile ti won je omo ipinle Ondo ti won wa nle bayi nitori strike to wa sele lowo lowo nko
1: nkan ti ma so fun won ni wo pe ni abe ijoba Tinubu yi o ma ba awon state se ipade o ma da si oro won ki okan fi okan bale won a to pada si ile iwe won
0: Amo pe oni ani lati je ka awon ara ile mo pe strike to nse lowo lowo yi o ki nse bi are Bola Ahmed Tinubu se mo pe tata ba won loja Tinubu lawon yan daruko ti yo ba won loja Tinubu lawon yan daruko bi awon akeko se wa ni strike opolopo obi ni ko mo yi pe ki nse to owo Tinubu ni strike yi ti wa o eni lo lati laye awon ara
1: fun awa ti awa nu ile ijoba ipinle ati ijoba apapo won ni awon ilewe university ti won bojuto ati polytechnic ti won bojuto ni state wa Ondo state bayi federal university of technology Akure ti ijoba apapo ni sugbon university ade university Adekunle Ajasi ijoba ipinle ni won lo wa ni kokari e
0: osu stek
1: ati ti olusegun agabi university of technology to wa loju pupa ti university biwa polytechnic bakan na university of medical sciences ni Ondo ti state on abe state lo wa awaro awon eyan bo se wa ni abe state to yi a ni fi enu tebe lu ise ti ijoba state papa se aro awon eyan wa ki won ma ba wa ni suru die die ijoba ma da si oro ilewe
0: se ijoba apapo bi ijoba
1: ipinle ijoba ipinle ma da si oro ilewe sugbon ti ijoba apapo yen bu fi da yin loju ko si ilewe to wa ni abe ijoba apapo ti won lo strike lati bi odun meta abo seyin ti Tinubu ti debe awa I lo school in 1989 osu mefa la fi joko sile minute lo wa ijoba ngba yen lati gba titi tu ma ti joba to lo ni joba Buhari awon school strike dada sugbon leyi ti tori pe o mo to fe wa se o de nse ko de yese e je ka sunre fun ka dibo fun ko pada lo ni odun merin kan to kun to ba se odun merin ta wo de waju yin e kan to da ju bo se wa yin lo
0: e se pupo mo ba e gbodo fo tonje okan lara tonje akowe agba fun iko SGN ni ipinle Ondo e je ka doke lona nbo

0: kí Tinubu máa bá iṣẹ́ lọ, kí náà dàgbàsókè ó máa dùn so. Àkọsíṣẹ́ ìdàgbàsókè káàkiri ilẹ̀ Nàìjíríà, iná ọba ti ń dúró re. Afẹ́ni tí ó bá pẹ̀ gan Jẹ̀nàkú, yóò pé kiní kan kọjá fìrí. Ọrọ̀ ajé wa ti ń gbagbára. Àwọn gómìnà pàápàá ti ń rówó sanwó oṣù ṣiṣẹ́ ìdàgbàsókè nílùú. Àní kí Tinubu máa báṣẹ́ lọ, kóhun tó kù tí ò tó lè padà wá ṣẹ́kù. Káyé ó máa gbẹdẹmukẹ fún gbogbo wa. Nítorí ìpìlẹ̀ rere náà, ńlá ti fi lélẹ̀ yìí. My people, President Tinubu dey push Nigeria go. Global respect self dey come back. Foreign investors come dey look our side. From power wey don dey improve well well to economy wey dey stabilize. Naira self don dey tanda gidigba. This no be the time to go back. Na time to move forward. This message na from Sunshine Grassroots Network SGN with the support of Honorable Olubunmi Tunji Ojo, Minister for Interior. Ìmúṣẹ ìrètí ọ̀tún kí Tinubu máa bá iṣẹ́ lọ. APC Progress.
1: Kò fi bẹ́ẹ̀ sí àkókò mọ́ lórí ètò yankí Honorable Dayo Awúdè tí wọ́n jẹ́ aláṣẹ ikọ̀ SGN ní ìpínlẹ̀ Ondo àti ẹni tó jẹ́ kòkárí ẹ̀ mínísítà láti ìlú Abuja Olúbùnmi Tunji Ojo Adẹ̀kí Honorable Mọba Egbodofo tó wá sí orí ètò lónìí láti ikọ̀ SGN. À ń lọ lórí ètò nu ẹbí wa kí àwọn àrẹ pé ó tún di lọ́sẹ̀ tó
2: wọ́. Mo máa kí gbogbo ara lé o láti àkókò dé àkúrẹ́ dé òtí pupa lọ dé ẹsẹ̀ odò. Gbogbo àwọn ìjọ ẹgbẹ́ mi mo kí yín o.
1: Àmì fẹ́ fi jẹ́ kí wọn ni.
2: Ìmìẹ́ka o. Ìmìẹ́ka. Ẹ má ṣe àgbàgbé ìbò tó ń bọ̀ lọ́nà Tinubu ní kí gbogbo wa kagbárukùtì kó lè ṣe lẹ́ẹ̀kejì.
1: Ìmúṣẹ ìrètí ọ̀tún ó máa tún padà sórí afẹ́fẹ́ lọ́sẹ̀ tó bọ̀ láṣẹ Ẹdùmarè. Orúkọ tèmi náà ni Patience Olúṣẹ́gun. Ire o.

0: ọlá àdúrà ṣẹ́gí ìdí
1: mọ́ ondo road
0: adébọ̀wálé market
1: àkúrẹ́
0: laago mẹ́sàn àárọ̀ sago mọ́kànlá àárọ̀
1: ibi kejì
0: ọlá àdúrà ṣẹ́gí ìdí mọ́
1: bankẹ́mọ oníbànú
0: ilẹ̀ olùjì
1: ondo state
0: laago méjìlá ọ̀sán sago méjì ọ̀sán
1: ibi kẹta
0: ọlá àdúrà ṣẹ́gí ìdí mọ́
1: lẹ́yìn school orímọ̀ládé sábọ̀ ondo town
0: laago mẹ́ta ọ̀sán sago márùn rọ̀lẹ́
1: ibi kẹrin ọlá àdúrà ṣẹ́gí ìdí brain grand
0: ìdí mango òdìgbò local government ọ̀rẹ́ ondo state
1: laago mẹ́fà rọ̀lẹ́ sago mẹ́jọ alẹ́
0: fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́
1: 08033762049
0: gbogbo ènìyàn lápè ó.
2: ẹ yọ ìyanra òyìnkùn èkìtì kẹtì ẹmí ọmọ ni gorosọ èkìtì onímọlẹ kẹjì bá wẹrẹ ni wẹlé èkìtì wọ fẹrẹ rulé lọlọka múrọ ọlọrun abọlú sí dikẹ wọ fẹra tẹlifíṣàn ni o wọ fẹra fan ni o wọ fẹra deep freezer wọ fẹra washing machine wọ fẹra microwave wọ fẹra ro kitchen gas cooker and co ẹ yọ abọlú sí dikẹ ẹ yọ wọ yọ asan díẹ díẹ kan dẹ gba nẹ èlé èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọsọọsẹ kó a ti san ọrẹ dáárín àgbéhun kọ yára kọ ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ lidanko plaza lajilosun lado èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ
3: yára ìrùlé o.
4: Welcome to Crescott International Group of Schools. Wọ́n gba students wọlé fún sáà tuntun ní Crescott International Group of Schools báyìí. Gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ tó fẹ́ kọ́ mọ̀ yàn kò yanjú. Bẹ̀rẹ̀ láti nursery, primary àti GSS. Enjoy our pocket friendly fees. Nursery 17,000, primary 18,000 and GSS 22,000. Ẹ̀wá gbọ́ tuntun. School uniform ọ̀fẹ́ wà fún first 30 students. School shuttle buses wà fún kálọ̀ kábọ̀ àwọn ọmọ. Bẹ́ẹ̀ni a ní club and vocational training fún students wa. Àyíká àti agbègbè wa fani mọ́ra. Bẹ́ẹ̀ làwọn educational materials fún kíkọ́ àwọn ọmọ wa pọ̀. Finally, all our teachers are professional and well trained. Crescott International. We are located at Apatakuti Layout, Futa South Gate, Akure. Telephone 0803-477-4883 tàbí 0806-677-0522. Crescott, where future leaders are raised.
5: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abaduro tó tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
7: Ondo Plekrio ikizako yura abumesi ya mi bamna so ko Dominic Dumino keda mi Ondo State Agency Against Gender Based Violence okera kre ozgorsi maluma gako magra prete mi bamne oluma kunama kalawo kre bra komo fremo torotroko yura bon si bedo kalawo korsi yi warabdu wa pamna kuna kuna so ni yura mo wimo tro pamni yi waraga ko ami go fo bra ko du ko warosi bedo el bra ko manazikle kre bra ko to boy simo yura bozi go fo bra ko plemne mi ruba kriyo masi ya gama torne ona gadna sen ko zi da kuma gadona seme miram obaye to ko meere be do ay ki makri bor mi bamna gama gadno nerem ki mo seme be itu fi yemi omotin ye yefa nini ne yefa yefa keni yefa yefa keni yefa keni yefa ofi una gbolo moye yefa nini ne yefa yefa keni yefa yefa keni yefa keni yefa na bogba ko na bo ko modi ay mi yima gadno nerem ki mo seme ani brata ba mi ondo pele krio yura bu kria bra ko ma gasiria so ko do mi ikuduni okeda mi yemi ondo state agency against gender based violence okay da kre camera ko agbo de ami
8: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
9: ẹ tọgbẹ́ ìyàwó
8: lẹ́yìn
3: jọwọ e duro na jare
9: ki lo sele
3: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero fosho nje le wa ma fowo fosho nle en 2026
8: eh ni tuto
3: ka ja so pe o ti ran won abi
8: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
9: e wo lo tun je cdk bayi
8: be ni o cdk e le ra fridge yin ero fosho ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ya abi
8: ah lati osu to koja ni mo ti ra won
3: olu se agutan e so wa po
8: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́ pé 0707-484-3351.
11: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ìǹtẹ́ tó kó dé báyìí.
12: Ẹkú dédé àsìkò yìí èèyàn mi táyìn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
11: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
12: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
11: Làwọn tẹ́ tún kó dé báyìí.
12: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tì.
11: Èló ni àwọn solar system yìí.
12: Owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
11: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dìkódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
12: Bẹ́ẹ̀ni.
11: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
12: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
11: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
12: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
11: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
12: Bẹ́ẹ̀ni.
11: Mo ti yọ ohun tí
12: Bẹ́ẹ̀ni, Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
11: Láì ṣe náà nẹ́pà.
12: Ara o.
11: Lọ́dọ̀ yín báyìí.
12: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
11: Ẹni tó bá ní ìdí solar freezer.
12: Bẹ́ẹ̀ni,
11: ó wà lọ́dọ̀
12: yín. Ó wà nílé iṣẹ́ wa.
11: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
12: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀fọ̀wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office A-Frames Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
12: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 04 04 28 28 04.
11: Ẹjẹ́ àtúnmú lẹ́ẹ̀kan sí.
12: 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
11: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ ká àǹfààní eléyìí ó fò ọrù.
13: Wẹ́pà!
11: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar
13: tuntun yi je ko orun o sanwo imole re ko orun o si tun je ki fan o fi ategun alaafia si wa ti molebi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni bi aye egbedamuke ti bere ni ile signal sen nigeria limited gbanbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu ile bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi ile ise signal sen nigeria limited kanfani iro to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101042804.
14: On your track, set.
15: Mon sare ije yi lo adabashi mura lowo ere ije yi ki se ti alagbara adabagbera o fo ba won lona o tu fi won sile adaba 88.9 FM o ti gba kini o si waju awon egbe ntele leyin

0: tí ẹ yẹ ní gbòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé òun ti ẹ̀ wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kẹrẹ ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára ọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní í yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni igba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
5: A ò mọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
6: Books check, uniform check, school bag check, and Bournvita
7: double check.
6: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
8: Bournvita, prepare them to win every day. Valid while stocks last.
9: On your track, set,
10: sáré ìjẹ yìí lọ adaba sì múra lọwọ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ. Adaba 88.9 FM ó ti gbapò kínní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Síwájú Bọ́lá Tinúbú tó kan sára sí. Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tun. Ìrìnú tó ọba àjẹ́ńdà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú wọlé o, apọ́lọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé ó le gún gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára là ń mọ pé ya mọ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra wọn wò ká jọ ọ́ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
1: Ẹyin èèyàn wa lẹ́, mo kí yín pé a kú dédé àsìkò yìí. A dẹ̀ káàbọ̀ sí orí àkọ́tun ètò ìríjú mi eléyìí tí ó ń dé sí etí ìgbóyín láti Àdàbà 88.9 FM. Ọlásùnkànmí Olújọba ni orúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ pé lórí ètò yìí àwọn àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu òní tí à ń sọ̀rọ̀ ń pa àti àwọn tí ìjọba yìí tí ó ti gbéṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Fún ti ọ̀sẹ̀ yìí, ẹni tí àjùmọ̀ fọ̀rọ̀ jomi tu rọ̀rọ̀, àwọn náà ti wà ní orí ìpè lórí ìlà pẹ̀lú wa fún ti ọ̀sán yìí láti máa yànnàná àwọn tí ó ń lọ ní agbon òṣèlú pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ondo àti akitiyan ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu láti mú ìrọ̀rùn ìgbé ayé ìrọ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú APC òní wọn tí wọ́n sì tún jẹ́ ẹ̀kan lára àwọn adarí ikọ̀ aṣíwájú Mandate Group AMG ìyẹn ní ìpínlẹ̀ Ondo. Kódà àwọn ni ẹni tó jẹ́ adarí ikọ̀ aṣíwájú Mandate Group ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní ìpínlẹ̀ Ondo. Àwọn náà ni Joseph Babatunde Gbalajobi tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀rọ. Mo kí yín o, ẹ bá kí àwọn aráalé ẹ kásán.
2: Ẹ jẹun lótú. Mo kí gbogbo àwọn èèyàn wa nílé lókun ní gbogbo tí wọ́n ti ń gbọ́ Àdàbà FM. Mo ní ẹ kásán lé o. Ṣé dáadáa la bá yín ṣàlàáfíà ni? Lágbára Ọlọ́run dáadáa la máa ma wà fún ẹ. Ṣé wọn lótú.
1: Ọ̀dà ní àkókò tí a wà yìí, oríṣiríṣi làwọn èèyàn ti ń sọ lọ́tún lọ́sì pé táwọn èèyàn ti ń jáde láti polongo ìbò pé èmi ni mo lè ṣe o, èmi mo lè ṣe orílẹ̀-èdè Nàìjíríà kó dáa, tí àwọn tọ̀tún náà àti tòsí tán àwọn làwọn lè ṣe. Ṣùgbọ́n ẹ̀yin ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ sọ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ṣe àtìlẹyìn fún láti tẹ̀síwájú. Kí làwọn ìdí, kí làwọn tí ẹ rí tẹ fi wò pé ó yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ọdún ju ọdún 2027 lọ?
2: Ẹ ṣe wọn lótú. Lákọ̀ọ́kọ́, pẹ̀lú ọ̀rọ̀ tẹ sọ pé kí ni àwọn nǹkan tí mo rí àti èròǹgbà mi lórí àwọn event tá a tẹ̀sẹ̀ ṣe tán pé kí bàbá wa President Bọ́lá Ahmed Tinubu kó máa tẹ̀síwájú. Púpọ̀ lóríṣiríṣi. Ohun tá à ń pè ní olórí, a máa ń sọ̀rọ̀ kan, wá ní abínibí, ó yàtọ̀ sí ability. Ní ìgbà kan rí, bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, wọ́n ṣe gómìnà ní ìlú Èkó. Gbogbo wa ní Nàìjíríà pátápátá la mọ bí ìlú Èkó ṣe rí tẹ́lẹ̀, kó tó di pé àwọn bàbá wa wà sórí àlééfà láti ṣe gómìnà. Gbogbo wa la dẹ̀ rí àwọn nǹkan mèremère àti àwọn nǹkan ribiribi tí wọ́n gbé ṣe nígbà tí wọ́n wà lórí àlééfà yìí. Òṣèlú pẹ̀lú ipò olórí kì í ṣe àsáwọ̀, kì í ṣe nǹkan tí ẹnìkan kàn lè jókòó kúrò ní ẹlẹ́jọ́ kan pé ó máa yẹ kí n gbé àpótí, ó máa yẹ kí èmi náà bá wọn ṣe torí pé mo gbọ́ pé wọ́n ń ṣe rárá o. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, wọ́n jẹ́ òṣèlú pàtàkì tó dágájíá, tó ti wà lẹ́nu iṣẹ́ àtúnríṣe lọ́jọ́ tó ti pẹ́. Nígbà tí wọ́n jáde pé àwọn fẹ́ díje fún ààrẹ orílẹ̀-èdè yìí, gbogbo wa patapata la fọwọ́ tí wọ́n lẹ́yìn torí pé a mọ̀ pé wọ́n ti ní ọwọ́ sí àwọn ìjọba tó ti kọjá rí wọ́n dẹ̀ ti mọ àwọn àṣìṣe tí àwọn ìjọba yẹn ti ṣe ní dájúdájú àwọn ní ó mọ ọ̀nà tó máa tọ̀ láti lè mú àtúnṣe tó péjú owó wá sí orílẹ̀-èdè nàìjíríà ìdíní yẹn tí gbogbo wa la fi ọwọ́ tì wọ́n lẹ́yìn báyẹn pé ojú tuntun kí president wa kí wá sórí àlééfà láti ìgbà tó lè ti wá sórí àlééfà èmi lè fọwọ́ tún ọlọ́run sọyà àyàfi ẹni tí ìjọba yẹn ò bá yé dáadáa ta sọ wípé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ò ṣe dáadáa bàbá gbìyànjú lọ́pọ̀lọpọ̀ torí àìmọye nǹkan ó jẹ́ kó ti bàjẹ́ ní orílẹ̀-èdè wa lọ́jọ́ tó ti pẹ́ ó jẹ́ pé ta bá finú wò ó a rí mọ̀ wípé ẹni tó kójú owó ẹni tó dúró déédéé ẹni tó dáńtọ́ ẹni tí ó ṣèlú yé òun ló lè bá wa ṣe àtúnṣe àwọn kinní wọ̀nyí bó ṣe rí nìyẹn olótù.
1: Ọ̀rẹ́ tí ẹ bá wá wò báyìí àwọn àtúnṣe wo lẹ ti rí láti ọdún 2023 sí ìsìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti túnṣe tó ti ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ fi wò pé ó da o ó tọ́ láti lè ṣe ẹ̀ẹ̀kan sí.
2: Ẹ jẹun olótù mo nífẹ̀ẹ́ sí ìbéèrè ìtẹ̀bẹ̀rẹ̀ yẹn ó pọ̀ lóríṣiríṣi ọ̀nà ó pọ̀ tàbá ní ká máa mú nípele nípele ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹkọ́nọ́mì nàìjíríà báwo ni ẹkọ́nọ́mì wa ṣe rí kí bàbá president Bọ́lá Ahmed Tinubu wọ́n tó gorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè tàbá wò dáadáa ẹ̀rí wípé kò bójú mu ní ìgbà yẹn lọ́hùn-ún ọ̀rọ̀ wa dàbí ọkùnrin tó gbéyàwó sílé tó ń fi ẹ̀tàn bọ́ tó ń fi ẹ̀tàn fún lóúnjẹ tó ń fi ẹ̀tàn fún láṣọ tó ń fi ẹ̀tàn ṣerun fún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ nàìjíríà rí ń gbà yẹn dísìt náà fi ń pòtẹ́lẹ̀ ẹ̀kọ́nọ́mì wa ọkọ yẹn á lọ máa yáwó a máa tún ìyàwó ẹ̀ ṣe kí ìyàwó ẹ̀ náà lè bẹ́gbẹ́ pé kó lè bẹ́gbẹ́ mu bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nàìjíríà rí ní ìgbà yẹn àwọn ẹ̀yáwó tá a máa ń ṣe ń gbà yẹn kò nítumọ̀ torí pé a ò mọbi tá à ń lọ a ò mọbi tá à ń lọ sí imagine a situation tó jẹ́ pé àwọn ètò ẹ̀yáwó tó pọ̀ púpọ̀ púpọ̀ tá à ń ṣe ń gbà yẹn ká máa fi subsidize epo ká máa fi subsidize dollars à ń fi gbèsè ń gbèsè ní gbogbo ayé ìgbà yẹn ṣùgbọ́n gbà tí bàbá wa president Bọ́lá Ahmed Tinubu dé ó ní rárá o ká kúkú sọ òótọ́ fún ìyàwó ìyàwó gbèsè ni mò ń jẹ o irọ́ ni mò ń pa fún ẹ o tí mo fi ń tọ́jú ẹ o báyìí jẹ́ kí n sọ òkodoro òótọ́ tó wà mẹ́ fún ẹ òun ló fà á tó jẹ́ pé nígbà tí president wa wọlé subsidy yẹn lọ́kọ yọ kúrò ẹdẹ̀mọ̀ ìyàwó tí wọ́n ti ń fi ẹ̀tàn bọ́ tó ń fẹ̀tàn tọ́jú ọjọ́ kan bá sọ òótọ́ fún pé báyìí ni mo ṣe rí á dàbí pé á mú ìnira wá díẹ̀ òun ló fi dàbí pé ọ̀rọ̀ àlékún owó epo tó ń yọ yẹn ó mú ìnira wá díẹ̀ ṣùgbọ́n bó ṣe yẹ kán ṣe nìyẹn tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ kan dáhà sọ lónìí la máa sọ the president has really done a lot for us subsidy yẹn ti wà fún ọdún tó pẹ́ bí ₦10 billion annually la máa ń ná kì í ṣe ní náírà ò ní dollars ni o tá à ń ná a fi subsidize a subsidize naira a subsidize dollar ṣùgbọ́n bàbá wa president Bọ́lá Ahmed Tinubu ọkọ bá wa mú yẹn kúrò dán lẹ́lẹ́ẹ̀kejì níta ẹ̀kọ́nọ́mì yẹn there is something we call foreign exchange unification bẹ́ẹ̀ ni wọ́n fi owó náírà wa lẹ̀ kí náírà wa lọ sí ọjà àgbáyé kò lọ wá ìdúró ṣiṣi tí ẹ fún rárá ẹ ní ìgbà kan ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ floating yẹn ìgbà kan à ń ra pounds à ń rà ní 2,300 naira owó dọ́là ń gbà yẹn bí 1,700 wọ́n fi owó náírà lẹ̀ sí ọjà àgbáyé pé kò lọ wá ìdúró tiẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ tá a bá wò lónìí a rí pé lójoojúmọ́ ni owó náírà ń gbé pẹ́ẹ́lí sí tó ń ja ìjàkadì àjàgbéra ní ọjà àgbáyé láti rí pé òǹdúró ṣiṣi kò sí yẹn mọ́ àwọn tó dẹ̀ wà ní ìdílé kìsí yẹn tó jẹ́ pé wọ́n fi ń jẹun tẹ́lẹ̀ tó jẹ́ pé at the detriment of the populace ló ń ṣe tí wọ́n ń gba owó yẹn tó ń gbà sápò ara wọn kò sí gbogbo yẹn mọ́. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó bá wa fi òpin sí. Lórí economy, there's something we call subnational revenue surges. Bàbá wo owó tí wọ́n ń pín sìn fún state government ni o, fún local government ni o, èyí tó yàtọ̀ sítayé àtijọ́ pàápàá. Owó àlékún ti bá owó tí àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ń gbà nísìnyí. Èyí fún wọn ní àǹfààní láti ṣe dáadáa ju ti àtẹ̀yìnwá lọ. Ìyẹn lẹ́kọ̀ọ́nọ́mì ni mo ṣe ń sọ o. Alternative fuel initiative tẹ́lẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ CNG ní orílẹ̀-èdè Nàìjíríà. Compressed natural gas, ìjọba yìí ló là wá lójú sí. Ó kàn dùn mí pé ní Ondo State kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ń bí. Ṣùgbọ́n
1: ṣó ti ẹ̀ wà rárá lórí ìpínlẹ̀ Ondo ni.
2: Kò sí. Ṣùgbọ́n àwọn míì máa ń gbé wá. Ta bá wo àwọn truck drivers míì, ẹ̀rí CNG, wọ́n á gbé wá, wọ́n á wá fi gyro, wọ́n á tún padà. Kò sí station yẹn níbí. Ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ míì wà tó jẹ́ pé wọ́n ti ń lò ó. Tí ó mú ìnira owó epo tó mú kúrò. Are you with me, sir?
1: Mo kúkú wà pẹ̀lú yìí, mo ń gbọ́ yín lágbọ̀ọ́yé.
2: Business and tax intervention láyé àtijọ́ kí ìjọba bàbá wa tó dé. A rí pé owó orí ó ti pa ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ kéréje ó ti pa wọ́n mọ́lẹ̀. Ta bá ń fún wọn ní pay as you go, bó bá ṣe tà á sí àwọn ọ̀yà ọlọ́jà tó ń tajà ní títì, gbogbo wọn ló ń sanwó orí gbà yẹn. Ṣùgbọ́n nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu dé, ó ní rárá o, ká má ṣe bẹ́ẹ̀ rárá. Ẹ jẹ́ kí àwọn iléeṣẹ́ kéréje kán ní ìdàgbàsókè tó pójú owó. Ẹ̀rí sìn àwọn ìyá ọlọ́jà wọ́n lè tajà wọn successfully without hindrances nítorí ètò tó dé bá ọ̀rọ̀ owó orí.
1: Mo mọ̀ pé tí bá fún yín láǹfààní ẹ ṣì máa bẹ̀rẹ̀ sí ní kà wọ́n lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí, o ní nǹkan wá sí mi lọ́kàn, mo tún rántí pé ní ọ̀sẹ̀ tó kọjá àbí nǹkan, o ní olùdíje ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress Alhaji Atiku Abubakar tó ní pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, ipò owó ìrànwọ́ orí epo tí Bọ́lá Ahmed Tinubu tó yọ o, ipò òun máa dá padà. Ẹ̀yin sì rè é, ẹ̀ ń sọ pé eléyìí ló jẹ́ nǹkan tó jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó dúró re. Tí èèyàn kan lára àwọn olùdíje sì ń sọ pé òun ó da padà. Ó dìbò lẹ fi wo eléyìí, ṣé n tó yẹ ṣó ṣe é ṣe ṣá láti lè da padà, àbí tó bá ṣe é ṣe láti dá padà, kí nìdí tí Bọ́lá Tinubu ò ṣe dá padà?
2: Ẹ ṣe wo lótú. Ọ̀rọ̀ tí àgbàjọ olóṣèlú yẹn sọ, ìjà igbákejì ààrẹ orílẹ̀-èdè wa ní ìgbà kan rí, Abubakar Atiku tó ń sọ yẹn, ọ̀rọ̀ ẹ̀tàn pátápátá ni. There are some words we call political words, political talks. Wọ́n kàn sọ náà ni. Nítorí pé tí olóṣèlú méjì bá ń díje, a máa wo ibi tí nǹkan fì sí ní apá ẹni tó ń bá díje, kó lè fi ẹnu àtẹ́, kó lè bú lu abalabẹ̀ yẹn pé nǹkan tẹ́ni ṣe tí ó ṣe dáadáa nìyẹn. Ṣé mọ̀ pé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé gbogbo wa là ń fẹ́ ìrọ̀rùn, gbogbo wa pátápátá là ń fẹ́ ìrọ̀rùn. Ṣùgbọ́n tí nǹkan bá ti dá gẹ́gẹ́ tẹ́lẹ̀ sẹ́yìn, ta bá fẹ́ kí ìrọ̀rùn ẹ dé, ìnira gbọ́dọ̀ tẹ̀lé. Ọ̀rọ̀ Nàìjíríà dàbí ọ̀rọ̀ obìnrin tó ń rọ bí àti bímọ lọ́wọ́ ni. Ẹ mọ̀ pé tóbìnrin bá rọ bí àti bímọ lọ́wọ́, a ṣòro. Ṣùgbọ́n tí ọmọ náà bá délẹ̀ tán, a wá di ẹni tí mùtúmù wà tó ń yọ̀mọ́, tó ń kíyà àti bàbá kú oríire lé lórí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn rí. Bàbá wa Atiku náà ti sọ ní ìgbà kan rí pé tóun bá wọlé, subsidy lòun akọ́ yọ. Ṣùgbọ́n gbà tó rí pé abalabẹ̀ yẹn làwọn ọmọ Nàìjíríà dojúkọ tó ń pariwo pé abalabíba yìí nìyí láti dé, abalabíba yìí nìyí láti wá. Òun ló fi tún mú ọ̀rọ̀ yẹn jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ̀jẹ́ pé tóun bá tún sọ fún àwọn ènìyàn bóyá wọ́n lè gbà á. n tó ṣẹlẹ̀ ni yan lótú.
1: Ṣùgbọ́n ṣàyẹn òwò pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan pé wọ́n ti ń gba ọ̀rẹ́ pé àbí Àtíkù wọ́n yọ subsidy kọ́ ń dá subsidy padà náà.
2: Ṣé ẹ rí ẹ má bínú sí mi, Ọlọ́run ò dá wa dọ́gbadọ́gba, nǹkan yé wa jura wa lọ, agbọ́n jura lọ, a ní ìmọ̀ jura lọ, a ní òye jura lọ. Ọmọ Nàìjíríà tó bá bá Vice President Àtíkù wò ó pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kó rí, ó kù díẹ̀ káàtó fún rẹ ni bẹ́ẹ̀. Torí wípé ẹni yẹn tún fẹ́ dá wa padà sí ẹsẹ̀ àárọ̀ ni, ó fẹ́ dá wa padà sí ẹsẹ̀ àárọ̀ ni pé ẹ̀tànjẹ́ tá wà nínú ẹ̀ inú oko ẹ̀tànjẹ́ ta ti ń bọ̀ yẹn ibẹ̀ gangan ló tún fẹ́ ká padà sí bí ọmọ Nàìjíríà yẹn ṣe ronú nìyẹn. Ṣùgbọ́n ọmọ Nàìjíríà tó bá ní èrò bí àwa ṣe ń wò ó, a mọ̀ wípé ohun tó da tó péye tó péjú owó òun ni bàbá wa President Bola Ahmed Tinubu tó ṣe fún wa láti yọ èlé orí owó epo tá a mọ̀ sí subsidy yẹn láti yọ kúrò kí gbogbo ẹ̀ lè bọ́ sípò. Olótú, ẹ má jẹ́ ń dá yín lágara jù, epo tó wọ́n nísìnyí kì í ṣe ọ̀rọ̀ subsidy ló fa o, rárá o. Ní ìgbà kan a mọ̀ pé lẹ́yìn ìgbà tó ti ẹ̀yọ subsidy ó tó sáà kan ó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. By the special grace of God mo ra epo ní 695 naira per litre Lẹ́kọ̀ọ́ kí ogun Iran tó bẹ̀rẹ̀. Gbogbo wa la mọ ọ̀rọ̀ state of hormones wọ́n ní wọ́n dí wọ̀n jẹ́ kó kọjá kó ṣe gbogbo òun ló fa eléyìí tó wà nílẹ̀ yìí. Bàbá wa Bola Ahmed Tinubu ti ṣe ìlérí fún wa tẹ́lẹ̀ rí pé kó tó di ìparí ọdún tá a wà nínú rẹ̀ yìí pé ó ṣeé ṣe kí jala epo kan kó má ju 500 or 400 naira lọ, ibi tí àwa fojú sí nìyẹn. Ṣùgbọ́n ogun tó bẹ̀rẹ̀ láàrin Amẹ́ríkà ní Gulf area òun ló fa àlékún owó epo ìta wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o. Ẹ ṣe olótú.
1: Kódà ẹ jẹ́ ká tún wá wo àwọn sọ pé gladiators àwọn olùdíje míì tí wọ́n bá Bola Ahmed Tinubu wakọ̀ ní ọdún 2023 bí Peter Obi. Ìyẹn wa kò máa ba ẹ lẹ́rù pé bó ṣe ṣe kí Bola Tinubu fìdí rẹmi ni kí Peter Obi kó jáwé olúborí.
2: Ọ̀rọ̀ ńlá lẹ́sàn sílẹ̀ yẹn, ó dàbí ẹni tí ọwọ́ ẹ̀ ò tí ì tẹ̀kudà tó fẹ́ bèrè ikú tó pa bàbá ẹ̀. Àwọn Yorùbá wá ní ẹni tó wẹ́ ò kẹ́ ìkudà tó fẹ́ bèrè ikú tó pa bàbá ẹ̀ ṣé ó ṣe é ṣe fún bí. Torí ọwọ́ ẹ̀ ò kẹ́ ìkudà tó fẹ́ bèrè ikú tó pa bàbá ẹ̀ lọ́wọ́ àwọn tó ní ìdàdá ní. Ó dá mi lójú pé ẹni yẹn á fojú winá ogun. Nígbà tí bàbá wa Bola Ahmed Tinubu ò jẹ́ nǹkan kan làwọn tí à ń dárúkọ wọ̀nyí ti bá díje sípò ààrẹ. Ká má tó wá sọ wípé nígbà tí ọwọ́ bàbá ti tẹ ìkúdà tó mọbi tó ń gbọ́rọ̀ òṣèlú bà. President Bola Ahmed Tinubu is a master in political, I won't say political science. Nínú ìmọ̀ ìmọ̀ tó jilẹ̀ tó jingiri nínú òṣèlú òun ni bàbá wa President Bola Ahmed Tinubu ti jẹ́ ọ̀gá pátápátá. Tábádẹ̀ wo púpọ̀ nínú àwọn òṣèlú tó wà lóde ìsín ni bàbá ò ti ràn lọ́wọ́ rí láti dé ipò kan àbí kejì. Ṣé wọ́n á tún lé àwọn ogun ju bàbá lọ láti bá díje àti láti là mọ́lẹ̀ nígbà tó jẹ́ pé wá tí ò tiẹ̀ tí ì débẹ̀ rárá. Ó nà wọ́n mọ́lé ká má tó wá ní nígbà tó débẹ̀. Ayáwá ò dá o, àwa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ondo ayáwá ò já rárá. Torí a ní ìdánilójú pé tí a bá ṣe ètò ìdìbò lẹ́ẹ̀mẹ́wàá àwa la máa já ewé olúborí. Torí a mọ́ra wa, a dẹ̀ mọ ọ̀nà tá a máa ń gbé ọ̀nà ọ̀rọ̀ òṣèlú gbà láti jẹ́ pé a jáwé olúborí. Ẹ ṣeun olótú.
1: Irú ìpàtì ẹ ti gbé mi lọ sí ọ̀rọ̀ apáti ọ̀dọ̀ ìpínlẹ̀ Ondo. Àṣùwọ̀n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ kí a tó máa tẹ̀síwájú. Ní ìpínlẹ̀ Ondo ó ń da yín lójú pé ẹgbẹ́ òṣèlú APC máa ṣe dáadáa, Bola Ahmed Tinubu máa jáwé olúborí àtàwọn olùdíje ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo. Àṣùgbọ́n ṣé ẹ̀yin ti gbọ́n parí ń bo coalition àbí ṣé kò di pé nítorí wọn ti ń gbọ́ tí àwọn kan sọ pé ìṣòro tí APC ní ìpínlẹ̀ Ondo o na ni awon omo egbe APC pe APC lo ta APC pe ere o de sese a ki o fa akude ba bi o egbe APC ma se dada si abi won ma se to ni odun 2027 papa julo awon kan so so pe gomina ipinle do ma lowo ni inu oro rainbow coalition
2: iro pata pata ni olotu o le se ki awa we ma si ohun to ba da gbogbo eyan lo ma ndu eni ton ba fi nkan rere pe ori e owo mejeje lo ma fi gba tori pe kini apemora la pe temi dire ko si eni kan ti nkan gidi owo sugbon to ba ti je nipa ti egbe oloselu ni papa julo egbe APC ni ipile Ondo a ma ndu nkan to da ni ta ba de ti du sotun ta du sosi eni to ba ti bo si lowo ba se ma nse ninu egbe wa ni pe gbogbo wa patapata apago yika a ensure pe ohun to n lepa yen o bo si lowo iru o le se ko ma se ija o le se ko ma sele sugbon ti ija ba ti de a ma pari e ni gbogbo wa ni properties to koja lo to soju e eleyi dun at the end of the day it become lo jasi. And let me tell you this, sir, governor wa baba wa leader party wa Ondo state yi that is governor Lucky Orimiso Ayedatiwa won o le ni owo si ohun to ma pa egbe lara lai lai o fi owo re so ya ni tori ko ni sese ki baba ko ile ko tun fowo ara e wo gbogbo wa na mo ohun ta la koja ko to di pe baba wa di gomina ni ipinle Ondo inu ileyi naa lawon naa n pe ko sese fun won won se wa ta se agere sita pe won fe lo gbe rainbow coalition kan wa rara o esa ni rumor lasan lasan a wa wi lasan lasan ni ko fese mule e je pa yin lere kan ni igba kan ti baba wa Governor Olusegun Mimiko ton wa lori oye o ti mo won ti pe tori emi ti mo soro iya agba je oloselu naa ni mi tori oro oselu yi ye mi die game ti mo ti bere lati 1991 ni mo se kere jojo ni igba kan laye edi mo mo baba wa Segun Ojo ati Governor Olusegun Mimiko mo mo awon mejeje papo gege bi ore inu egbe Alliance for Democracy ṣugbọn ni igba ti ijọba kuro lọwọ baba wa Adébáyọ̀ Adéfarati to bọ si ọwọ baba wa Àgàgún olukaluku lọ ni ilọti ẹ ngba yẹn lọhun ohun to gbagbọ ni wipe ipa ti Governor Olusegun Mimiko ko ninu election ni Àgàgún l'Àgàgún fi wọle gbogbo wọn kẹyin si Àgàgún wọn kẹyin si Mimiko wọn ò ba ṣe nígbà tí Governor Olusegun Mimiko wa díje fún ipò gómìnà tó gbégbá orókè tó wọlé irú coalition yìí náà tún wá jáde ńgbà yẹn tí bàbá wa Segun Ojo kójọ ilé tá a bá fi tọmọ èrè ní wo bẹ́ẹ̀ ni sà èrè ní wo wọ́n ṣe kójọ ńgbà yẹn náà lọ́hùn ṣùgbọ́n ńgbà tí a máa gbọ́ àbájáde ètò ìdìbò ànàjá tí òní Governor Olusegun Mimiko tó na gbogbo àwọn tó bá díje bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe máa rí lọ́tẹ̀ yìí none of them should capitalize about the discord that transpired amidst us through our primaries kọ́ máa rò pé torí pé àti ní ìjà àti ṣe àwọn olóṣèlú tó jẹ́ olóṣèlú gidi àìmọye àwọn tó máa ń pè mí pé wà wá bá wa ṣe lé wá bá wa ṣe lé àmọ́ pé ògbóǹtarìgì olóṣèlú ni ẹ máa bọ̀ ní pátì wa máa bọ̀ ní rainbow coalition there is something we call party supremacy.
3: So wọ́n ṣe ṣe ń pè yín náà sí rainbow coalition lè tó túmọ̀ sí
2: pé
3: rainbow coalition wà Ondo lóòótọ́.
2: Ó wà Ondo state lóòótọ́ ṣùgbọ́n wọ́n ń rú UN ni wọ́n ń rú UN ni ẹnu wọn ká ọ̀rọ̀ wọ́n kàn ń rú UN lẹ́kùn lé ni.
3: So
2: wọ́n wá ń wá àwọn èrò pàtàkì kúnra tó lè bá wọn ṣe capitalizing on what transpired in our primaries láì mọ̀ wípé party supremacy ó ní agbára púpọ̀ party interest la wa fi sise APC a le binu a le ja o sugbon a fara wa mora pada te ba gbo daada laipe yi oga me because I'm a member of the state working committee oga wa Babatunde Kolawole aka Amechi won bere si ni rin rin ajo ati the United Party ati ko awon mo egbejo ati reconcile won
3: reconciliation
2: yeah they started the reconciliation process amidst party men and women igbese yen la wa se nbe iru emi bayi o ni irin awon irin ti mu rin lati ibile kon lo ikeji lati ba awon eniyan wa soro pe ile wa re o e ma ja wo e je ka se la wa losusu owo won de ngba si mi lenu won de nse bi a se nso so let them forget about anything called a coalition in Ondo state. It can never stand the test of time. Ko se se
3: Mr. Gbadajobi se eyin o pe odo ti en ba fojure na bayi o ma n gbeyan lo
2: e se gan a fojure won na la wa na se n pe ra wa jo pe ka pada wa o le o o si nkan ta fe pin ninu odo gege bi mo se so fin mi o se bere oselu o ti pe ti mo ti wa lenu se ri ti any coalition kan ba wa loni ton ba wa tun awon omo APC je god forbid ton ba wole awon ara won nu amo wa so fun yin pe e ti se ti yin koja je ka wa na se ti wa idi niye ti gbogbo omo egbe APC nilo lati ronu jile ko ba ti e ba won se kon takete si gbogbo eton won tori won gbodo lati ton won je ni e se won lo
3: sugba awon omo egbe yin ti won kuro ni egbe osele APC ton lo n gba ticket le ton lo mu ticket lawon egbe oselu mi asu am tun gbo tan kan se pe ton ba ti wole ton ba ti se die ke won pada wa si APC ton ba sise fun won
2: a o fowo si olotu a ma sise pa won ni
3: bo te je egbe yin tele
2: a o fowo si rara a ma sise pa won ni zero tolerance to disloyalty any omo egbe APC to ba ti kuro ni APC to ba ti lo egbe mi ki n sara wa mo bẹ́ẹ̀ ni kì í ṣe ara wa mú wọ́n ti sọ́ra wọn di ọmọ àlè ẹgbẹ́ nìyẹn wọn ń ṣara wa they are no longer part of us they've left our coast so since they have left a máa wò wọ́n bí alátakò ni bá a dẹ̀ ṣe ń bá alátakò fira bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ la máa bá wọn fira a ò dẹ̀ nígbà àwọn ọmọ ẹgbẹ́ láyè láti kúrò nínú ẹgbẹ́ wa àti lọ ṣe àtìlẹ́yìn fún wọn nínú ẹgbẹ́ tó ń lọ láíláí kò lè ṣe é ṣe.
3: Ọ̀dà ọ̀rọ̀ ìpẹ̀tùsáwọ̀ reconciliation àti ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ tó ń bá lọ àti bí ìporó ètò jẹ́ alága ẹ̀ níbo ló dé dúró àti pé kí ni àwọn èsì tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú yín tí wọ́n fún ìgbìmọ̀ yìí.
2: Adúgbò lọ́wọ́ ọlọ́run nígbà tí wọ́n fi ọ̀rẹ́ mi gidi ni Chairman Osupadek
3: bí ìpòròyìn
2: prince nígbà tí wọ́n fi jẹ́ alága reconciliation committee inú mi dùn púpọ̀ nítorí pé ẹni tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye òṣèlú ni òṣèlú yẹ dáadáa láti ìgbà tí wọ́n ti fi jẹ chairman tó ti bẹ̀rẹ̀ consultation tó dẹ̀ ti ń rìn kiri èmi náà wà lára àwọn tó ń bá consult lórí ọ̀rọ̀ reconciliation yìí a dẹ̀ rí pé àwọn èsì tó ń jáde àwọn èsì tó dáa ni ẹjọ́ mo tútù sọ kí ẹnikẹ́ni má fi ọ̀rọ̀ coalition kó má fi ba orúkọ gómìnà wa jẹ́ our governor is a decent human being gbogbo eléyìí tó ń sọ tí wọ́n ń sọ kiri ayé sọ ni o ayé sọ pátápátá ni our reconciliation moves are yielding good and successful results here and there láàrin àwọn ọmọ ẹgbẹ́ wa.
3: Ọ̀dà ẹ jẹ́ kí a wá wo ìpínlẹ̀ Ondo ọdún 2027 kí ni àfojúsùn kí ni tẹ́ ẹ̀ ń wò ní àná o ní akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC ní Abuja ìyẹn Ajibola Bashir Surajudeen Ajibola Bashir tí Olaba Gómìnà Adeleke tó sì sọ pé ìbáṣepọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti Accord ti Ademola Adeleke ipa àfojúsùn wọn pé bí 1.5 million votes o ni afojusun ti awon wo lati wa fun Are Bola Ahmed Tinubu ni odun 2027 sugbon ni ipinle Ondo pelu gomina Lucky Aiyedatiwa ti wa to je be se so oludari egbe APC ni ipinle Ondo akitiyan minister fun oro abele Olubumi Tunji Ojo ati awon minister mi ati awon yanjanko kini afojusun kini tan wo fun odun 2027
2: e se gan olotu ese ki olorun ba mi fi oriji oga mi governor Rotimi Akeredolu olorun ba mi fi oriji won te ba won ti nigba ti a fe se eto idibo are ngba yen gomina wa sha are lowo ngba yen te ba won ti won ti bere are yi a o ni gomina pe o ni ilera to pe ye ngba yen yet we won the election awole dada inu mi dun pe enu yin le fi cancel ni si ni le to mo yi ani governor to bounce to bubble ti ara e le ti olorun fun ni okun atagbara ani minister meta ti o ti jele ri ni Ondo state ejo ise dajo yen ba o le se re po ma ri
3: idajo ke mi se olorun tin se dajo
2: cheri minister wa they daruko e honorable Olubumi Tunji Ojo is doing wonderfully well when it comes to mobilization egbe ti awon nikan dale ni Ondo state to mobilize fun asiwaju Bola Ahmed Tinubu re-election tin ba ka le ni eji is about 17 groups to de je pe ko si group kankan ti o da ganja ati ko ero jade ni ojo idibo we need to do more exploit in Ondo state ni bi osu kan seyin ojogbon kan oga wa na ni won to ti wa ni west arusi ri ogbeni Kunle Adebayo won se awon analysis kan fun wa pe ni Ondo state we have about 1,967,000 voters. Tabale wo gbogbo ibo ta man di Ondo state. O man wa within the ambient of 500,000-600,000. Iye tun mo se pe a o ti di ibo rara. Idi niyan ti minister wa Olubumi Tunji Ojo ton fi ni sa ta wa yi ni le loko ojo loko agbado a gbodo jade lo tebi to ye ka jade lo ka lo wa awon ti ohun dipo won yen to de ni card dipo lowo to je register voters ka lo wa won ka pe won jade pe akoko ti to lati di ibo ninu ile to nbo yi I can beat my chest to tell you that by the special grace of God we will clock over 1,000,000 votes for the re-election of President Bola Ahmed Tinubu.
3: Sugbon ni eto idibo ti o koja si ipo gomina ti ipinle Ondo gbogbo ohun ti ẹgbẹ oselu APC ri amoye to je erewa mo ranti na gba yen pe orisirisi ni awon eyan yin ton so a ma ri 50,000,000 a ma ri 1,000,000 a ma ri 10,000,000 a ma ri kinikan 1,000,000 sugbon at the end of the day iye ti o pada ti gbogbo egbo to je amoye to je now sugbon fun ti eleyi ti a to so pe o da 1,000,000 votes o ni afojusun bowo ni e se sise to ati pe e de soro nipa kitiyan minister foro abele Olubumi Tunji Ojo lati ri pe eleyi o sese so bo le se sise to lati ri pe 1,000,000 votes ti en so yi o pe o waye fun Bola Ahmed Tinubu ni odun 2027 ni ipinle Ondo.
2: Ẹ ṣe gan lótú, mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan, àìrìnpọ̀ ọmọ ìjò ló ń jẹ́ ọmọ ìjò ń yà, àìrìnpọ̀ ọmọ ìjò ló ń jẹ́ ọmọ ìjò ń yà. Nígbà tí a ní gómìnà tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó lórí ètò ìlera wọn, a ṣe pa ìpa ògòjà ní Ondo state, ká má tó wá sọ ìgbà tó jẹ́ pé gómìnà wa ń ṣiṣẹ́ lọ, minister of interior ń ṣiṣẹ́ lọ, minister of finance ń ṣiṣẹ́ lọ, minister of youth ń ṣe youth mobilization lọ, groups dẹ̀ pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé kò síbi tí wọn ò dé. Thank God nígbà tí ẹ máa bẹ̀rẹ̀ ètò yìí ẹ sọ pé a se program kan ni ose local government program yen a o se ru ere lose local government yo a o se ru ere a lo si awon abuni a lo si awon ileto a lo si igberuko a lo ko awon ero jade a de so fun won idi ti won fi gbodo ma kupa ninu eto idipo a se se lai simi lai share ni igba ogbo lore kore lati ri pe oro ta so yen ki se oro ta fenu so lasan sugbon oro to ma wa si imuse
3: lo oda won ni ari se larika ki lawon te toka si fun awon eyan pe ewo Bola Tinubu sele Bola Tinubu sele Bola Tinubu sele fun wa ni ipele Ondo o ye ki kan tele fele keji
2: mo soro kan lekan lori awon kan ti president wa ti se sugbon mi o le tesi waju
3: yato si oro aje abi
2: nkan ki na wa je ki ma so oro mi lo mi o le tesi waju daada tori pe ki oro yen mo mi lenu tori oro aje ni mo soro le lori ise po lori sirisi ise po lori sirisi awon nkan wa nkan amuyango ta le ma fi ba awon eniyan soro that the president has done incredibly well for us even in Ondo state won po lo la koko e je ki n bere latodo mi ni owo ani ose owo wa si akure nbi awon to ba n gba ona yen daada won ri wu ona ti baba wa president Bola Ahmed Tinubu to n se fun wa nbe o ona yen o se ona omode o ki se ona omode olotu mo ti ni anfani lati jade kuro ni orile ede yi daada ibi ti mo ti ri wu ona yen last is between Hamburg and Berlin
3: Orile de Germany.
2: And igba ti mo lo eni to lead tourism wa ngba yen o so fun wa o ni ona yi o ti lo more than 100 years laye without any repairs or renovation se gbo mi ye
3: mo gbo yin lagbo yi
2: iru ona yen ni baba wa Bola Ahmed Tinubu won se fun wa Ondo state ton de se ka kiri gbogbo orile ede Nigeria te ba lo si ona re e ba nbe te lo si ona Sagamu e ba nbe te lo si ona Abeokuta e ba nbe e wa si ona e ba be lo Kwara e lo si northern part of the country ona yen won se jake jado so that we be able to have a good road network to le je ki awon awako orin na won se fe and that would at least check insecurity to the minimum e wo gbogbo awon ajinigbe ajiniko to n se ona ti o da lo se je o se se fun won lati ma ko awon eyan lo that road will help us in so many ways there will be a network between the urban and the rural counterpart ta ba wo die lenu ojo meta a ri pon je ti wale die ko tabi ti igba kan ri ki lo fa tori awon agbe won ti ri ona lati ko awon ere oko won jade wa ta ni igboro that is number 1 number 2 e je ka wo eto eko there is something we call NELFUND yen o wa fun awon omo ile iwe to je pe o ku die ka to fun o lo lowo iwo to je pe oni imo lati ka iwe ti o de si agbara fun lati se na fund wa nbe a de dupe lowo Olorun pe ni ton fi se chairman ni e omo wa ni Ondo state ife yin de ro so eleyi is

0: the month. Yàtọ̀ síyẹn, agrikulonu ti wà. Ẹ sọ fún àwọn àgbẹ̀ wa. Mo máa ń sọ everywhere tí n bá lọ. Mo ní I need more publicity. I need more sensitization láti sọ fún àwọn ènìyàn ohun tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Many of our people are ignorant of those facts. Wọn ò mọ láti mú lò. Agrikulonu wà. Iwọ tó fẹ́ ṣàgbẹ̀, iwọ tó jẹ́ upcoming agriculturist, you have that advantage to go for agricultural loan. Ètò ẹ̀yáwó wà fún wọn tó jẹ́ pé wà á lọ, wà á gba owó, wà á lọ dá oko. Credit facilities wà, gbogbo wọn yẹn ni bàbá wa Bola Ahmed Tinubu tó ti dá padà fún àwọn àgbẹ̀. Láìpẹ́ yìí, wọn kó fertilizer wá. Tó jẹ́ pé wọ́n wá tà fún àwọn àgbẹ̀ lówó kéréje. Fertilizer tó ń tà ní bíi ₦35,000. Wọ́n subsidize ẹ̀. Wọ́n tà fún àwọn àgbẹ̀ ní ₦5,500. Kí oúnjẹ ba lè wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo. Ẹ ṣeun lótú.
1: Rárá, òun ni ká jẹran pẹ́ lẹ́nu. Àmọ́ ò fà fún òní òní fi àyè sílẹ̀ ṣùgbọ́n kí n tó jẹ́ kí yẹ lọ máa fún yín láǹfààní fún bí ìṣẹ́jú kan láti pa ìlà yẹn óre ódà màá gbìyànjú láti rí pé ódà wọ́n ti darapọ̀ mọ́ padà. Ódà ìlàyẹ̀nrẹ lẹ́ẹ̀kan ṣùgbọ́n máa fún ẹ láǹfààní láti pàrọwà fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀dọ́ pàápàá jùlọ ní àsìkò eléyìí tí a wà polongo ìbò àti oríṣiríṣi tí àwọn olùdíje tí wọ́n sọ.
0: Ẹ ṣe gan olóòtú. Adúpẹ́ lọ́wọ́ náà, adẹ̀dúpẹ́ lọ́wọ́ the Independent National Electoral Commission. Ṣé wọ́n ti lift ban lórí ìpolongo ìdìbò? So it's not possible for us to go everywhere and campaign for our candidates. Party wa, All Progressive Congress, at any candidate national level. Ni ọ̀dọ̀ mi ni ọ̀sẹ̀ local government, lọ́sẹ̀ tó kọjá, àwọn òǹbẹ̀rẹ̀ àwọn candidates wa fáwọn èèyàn. The number one president àwọn òǹbẹ̀rẹ̀, President Bola Ahmed Tinubu, àti igbákejì rẹ̀, Kashim Shettima. Àdéhùn àwọn ènìyàn wa, gbọ́dọ̀ the state pé kán wá. Kọ́ jáde tó bá tó àkókò láti dìbò. Wọ́n wá kẹ́bù kọ́ dìbò wìtìwìtì fún bàbá wa President Bola Ahmed Tinubu. Kí iṣẹ́ rere ni kó lè tẹ̀síwájú kó lè mú wa dé ilẹ̀ ìlérí èyí tí Nàìjíríà ń lọ. Níbi oṣù mẹ́ta sẹ́yìn, mo wà ní orílẹ̀-èdè United Kingdom. Mo wá rí òyìnbó kan. Ó ń bá mi sọ̀rọ̀ bó ṣe fẹ́ wá sí Nàìjíríà láti wá dá ilé iṣẹ́ lẹ̀. I want to know, only now, only I can trust your country, Nigeria, only because your economy has improved in here. I want to pay while only in back on. I want to pay while the alarm will come back on. Only, one fair one, Fanny, that you watch your relay in Nigeria. Oh, what that? They said, Joe, you buy out of Ubalis for you. Only Nigeria, that Nigeria is today. Tomalis for you. I want not our ambi. We come with a cat to give you. Hey, Joe. Ibi tí a bá ti ń pe orúkọ ẹgbẹ́ All Progressive Congress, ẹ jẹ́ ká bá wọn tò síbẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ pé ẹgbẹ́ alálùbáríkà ni. Ẹ jẹ́ ká mọ̀ pé ẹgbẹ́ onígbàálẹ̀ yẹn àwa gangan la fẹ́ni àwa láti tán láti gbá òṣì àti àìnídànù kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣe wọn lótú.
1: Ìfọ̀rọ̀wérọ̀ ni a ti ní láti ẹ̀kan pẹ̀lú ògbóǹtarìgì àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo, ìyẹn Mr. Agbala Jobi Babatunde
0: Josin.
1: Onímọ̀ ẹ̀rọ ni ẹgbẹ́ Yorùbá là ń sọ. Onímọ̀ ẹ̀rọ Agbala Jobi Joseph Babatunde. Ẹ ṣe fún àkókò ìmúdẹ̀ rẹ̀ pé ta bá tún padà pè yín ìpè ẹ̀ máa jẹ wa lórí ètò ìríjú mi. Ódà ṣeun ẹyẹyẹ wa àní rí jù báyìí lọ kì í dùn kópọ̀ kópẹ́ ṣókí báyìí náà ni ọ̀bẹ ògì ọjọ́ mẹ́jọ oníkẹ́ tó pàdé wà lágbára àdẹ́dà nígbà tí a mú àkọ̀tun ìtàn wá sí etí ìgbọ̀nyìn títí di ọjọ́ mẹ́jọ ọlásùnkànmí ìlú ìjọba òní orúkọ tí mò ń jẹ.
2: Aṣiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to n gbe labẹ ilana erongba ireti ọtun ìrìnlúdún ọba agenda n tan mọlẹ sí gbogbo kọrọkọdún orílẹ̀-èdè yìí ìtẹ̀síwájú wọlé o apọlọtẹ ènìyàn ní ọpẹ bá bù wà láyé ẹka àbọ̀ sórí ètò ìríjú mi ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé táyé olegun gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára la mọ̀ pé a mọ̀

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́,
1: ó wá sẹ́wẹ́wẹ́,
0: ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Ogbonun otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ogbonun otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrá ìlú Ìlaramọ̀ Kinlawà tá a ti ń gbọ́ ohùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọláyẹlé o, ìbò sí o. Ayédorí kodo èmàmà yémi tó. Ìbí ayé mi lọ o, èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òun níbi ayé ló ní òkùnkùn yẹ́ nìkan. Bàbá ń ṣekú pọmọ, ọmọ ń ṣekú pa bàbá. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òun ní sẹ́ kìí ṣe páyé ti ń lọ sópin rèé. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òun ní sáyé ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ o. Só ti ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ayé wa ò màmá nílọ sópin òó. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. Àtún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Àtún mọ jálẹ̀ bí àpò ìrì. Àwọn ìròyìn àgbọ̀ sífìlà àgbọ̀ sọ gèlè kalẹ̀ wípé rú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bara wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká mọ̀ bá a ṣe jìn kóòtù ayé ká sì mọ̀ bá a ṣe bókọ ara ẹni jẹ́ ni. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ lọ́kọ̀ kẹ́ẹ̀jèèjì. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọ̀yẹ́ ẹgbọ́. Ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Bauchi ni. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé ọkùnrin kan tó kí ọmọ ọdún méje mọ́lẹ̀ lọ́ọ́ bá fipá bá alájọṣepọ̀ nípínlẹ̀ Bauchi. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Bauchi ni. Ìbọn ọdẹ ṣe ó ṣekú pa ọmọ ọdún mẹ́tàlá kan. Àwọn ikọ̀ elétò ààbò wọn ti fi kélé òfin gbé ọdẹ. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo tún kó ń bẹ̀. Mo wá sí ìpínlẹ̀ Ondo. Bàbá ọlọ́mọ mẹ́ta èyí tí ọmọ ọ̀hún tó gbẹ̀mí mì. Ọmọ ti sọ̀rọ̀ báyìí. Kí ni n tó sọ? Òun ní kán ṣe ìwádìí. Ìwádìí ikú tó pa àwọn ọmọ rẹ̀. Òun ní kìí ṣe pé wọ́n ní wọ́n mú wọn lọ ré sódò ni o. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo tún kó ń bẹ̀ ó di ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn ọlọ́pàá wọn ti fi kélé òfin gbé àwọn afurasí méjì. Lórí bọ́n ṣe lọ fọ́lé onílé wọn gbé láptọ́ọ̀pù wọn gbé fóònù. Ọ̀yá mo tún kó ń bẹ̀. Ìròyìn eléyìí tó tún tẹ̀mí lọ́wọ́ ní yàjóyàjó. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ọwọ́ wọn ti ba àwọn afurasí 53 kan tó fi máwọn àtọ̀rìn wá ilẹ̀ òkèrè 21. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀ lọ́sàn án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé. Ẹja àtúnjọ jẹ̀gbádùn ẹ̀. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbóná, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ìbùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
1: O tún ná. Òun náà níjàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀ jẹ́rìí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Muka, adding comfort to life since.
4: Ẹyin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá. Oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. family arena lo ma na mi si gbogbo eniyan o ati pa pa gbere tin ta bagi ra bata ton ta aso awon tin ta o se si atawon tin ta rite in ta wa lo sokoto re o laposoko to wa lakure oloye mekun gbere tin ra rara tuta bata aso bagi obirin bagi okunrin bagi agbe travel bi box lori ranran ateni to gbere to fe lo soke okun ko fe ra bagi ati gbe lo si loyibo tabi awon to fe sa rara tuta ti won fe ra o se e ma bo ni witiwiti ni family arena tori lowo lowo yi discount tin be lori gbogbo ja te bara lodo wa o family arena wa ni Onyx Building opposite Weber Bank Adeshida Road Akure tabi ki ma bo ni shop wa to be ni dojo koju First Bank after Texaco bi e ba lo si eso lakure gbogbo ni fe ra bata aso bagi aso okunrin bata okunrin to fi ba so omode bata omode bagi gbere lu yibo tabi bagi gbe lo so de e ma pe wa so de number yi 08037453497 family arena ile se to babe oke yonu si to si se be yonu si gbogbo eniyan
0: Oye kaabo pada lati oke lohun ogbona no tutu leyin bembe royin iroyin agogo to ko wa lowo mi re oye gbo lati ipinle eko ni won ti bere iroyin ohun lo ni okunrin kan ona ti na pa bayi o gbe mimi leyin doku ose die eyi ti o se aye igbeyawo okunrin kan to poko re ni basit to se pada de si orilede nigeria latoki okun fun aye igbeyawo e o ni iroyin fi enu pe awon eyan kan ni won ti na pa o latari bi won se ni won fi oko won fi gba a elomin ni pele eko iroyin fi enu wipe isele yi o no sele gege bi won si ni basit ohun in lo lo oko re to si lo fi kolu enikan ni oju ona kan ni ilu na gege bi won ti wa wi ani se ni ogba oju ona ohun ni bi ti isele na to ti sele ti won si da duro sugbon awon eyan die ti ko si duro awon eyan na ba gbati ti won si mu ani be ni awon eyan ohun ni won ti bere si na ona lo ba gbe mimi iwe iroyin punch onogbe jade losan toni o gbona no tutu leyin bembe iroyin iroyin ele na to wa lowo mi re lati ipinle Bauchi ni ibode eleyi ti won ti kele omo se kupa omo odun meta lakan to je okunrin nipinle Bauchi ile ise olapa nipinle Bauchi lo ti pinwo awon iwo daran kan eleyi ti o je pe won ni won gbianju lati wu to je pe won tun dola awon tun gba awon okada bi meji leyin ti awon afrasi ohun ti won ni won sa lo ogba be ni iroyin fiye ni wi pe awon afrasi kan nowo to ba lori iku omo odun meta lakan o eyi to je okunrin ti won ni nse ni ibon eyi ti o je ode ti won ti kile lomo yin losade deyin to sise kupa omo na ni joba ibile gamawa nipile na en to je alukoro ile ise olopa nipile ohun afisu nafiu habib ninu ati jade to fita notifile de pe nse ni isele yi o na o no waye gege bi won se ni ibon de eleyi ti won kile ti won ti ki o na losade dere to si lo ba omo odun meta lohun nibi ti o wa ani se ni omo ohun o na lo je pe o gbe mimi awon iko eleto abo ni won ti wa fi lede bayi wi pe owo won ti ba afrasi to je ode na o ani omo odun meta lohun na poko re ni mubarak mohid eyi to je pe won ni iyen se ni ofa ibi ibon de ohun ofa ibi ti won ti mo yin iyen se ni ofa to si je pe ibon ohun lo ba re to si lo se kupa omo na gege bi won si wa wi won ni okunrin kan to je ni odun meta le ni odun 35 kan poko ni Sulaiman Amsa to je ode ni abule ohun ani lo pada de lati oko ode to si gbe ibon re to ki ohun lo ba gbe nu ya re eleyi to je pe yin se ni omo mubarak ohun an lo wonu yara na lo ba lo gbe ibon ti o si yin ibon na ko mo gba ti o fowo kan ibe ibi ti o ti yin ni ibon ba re to si se kupa omo na iwe iroyin leadership punch onogbe jade losan toni o gbona no tutu leyin bembe iroyin ikele Bauchi be na mo si wa o gbona no tutu leyin bembe iroyin owo awon iko eleto abo lo ti ba afrasi kan eyi ti won ni o mu omo odun mokanla lo ba ba omo ohun oba alajosepo iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ló ti fi kélé òfin gbé ọmọ ogun ọdún kan Isiaku Usman lóko rẹ̀ jẹ́ lórí wípé ńṣe ni ọjà balẹ̀ ọmọ ọdún méje kọjá yìí èyí tó yẹ pé ńṣe ni ó tún gba fóònù lọ́wọ́ rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Daraso ní ìpínlẹ̀ náà ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Nafiu Habib onúfojú ọ̀rọ̀ ìléde nu àtijáde tó fi ta lónìí gẹ́gẹ́ bí Habib bó ṣe wí òní afurasí ọ̀hún ni ó jẹ́ pé ọ̀tàn wọnú ilé àkọ́kù kan níbẹ̀ ló ti bá ọmọ ọ̀hún lọ́ba lájọṣepọ̀ lọ́ba tó gba fóònù eléyìí tọ́jẹ́ pé ó wà lọ́wọ́ ọmọ náà lọ́ba tó gbà á ìròyìn wá fiye ni pé àwọn ikọ̀ elétò ààbò ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá onílẹ̀yìn tí wọ́n wá sọ níléeṣẹ́ ọlọ́pàá lórí ẹ̀ làwọn ikọ̀ elétò ààbò bá gbé ìgbésẹ̀ tí wọ́n sì fi kélé òfin wọ́n fi gbé afurasí ọ̀hún ni kódà fóònù ọ̀hún lóòótọ́ méjèèjì òun náà ni wọ́n rí lákàtà ọkùnrin ọ̀hún ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ẹ máa fèròyìn sọwọ́ sí wa lójú Facebook wa yẹn ẹ rí wá ń bẹ̀ àdàbà 889.fm àdàbà 889.fm òun náà lẹ́ẹ̀tì rí wá ń bẹ̀ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Nípínlẹ̀ Ondo àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n fi kélé òfin gbá àwọn afurasí kan tó fi mọ àwọn àtọ̀rìn wá. Ikọ̀ àmọ̀tẹ́kùn náà ti fi kélé òfin gbé àwọn afurasí 53 kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú onírúurú ìwà ọ̀daràn bíi ìjínigbé ìdígunjalè ẹgbẹ́ òkùnkùn àti wíwọlé lọ́nà àìtọ́ tó fi máwọn ẹ̀sẹ̀ míì káàkiri ìpínlẹ̀ yìí. Ẹni tó jẹ́ olùdarí ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún olóyè Adétúnjì Adélẹ́yẹ ìnú fojú ọ̀rọ̀ ìléde lásìkò tó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀hún nílùú Àkúrẹ́ pẹ̀lú àlàyé wípé àwọn ọmọ ilẹ̀ òkèrè bíi 21 òun ni wọ́n tún fi kélé òfin gbé láwọn apní agbègbè kan nílùú Ọ̀wọ́. Adélẹ́yẹ ọ̀hún ó ní àwọn àtọ̀rìn wọn ọ̀hún náà fi léde wípé àwọn wọ orílẹ̀-èdè Nàìjíríà wá láti apá àwọn orílẹ̀-èdè nílẹ̀ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé àwọn iṣẹ́ kéékèèké kan làwọn ṣe bí ẹni pé àwọn ṣe fóònù àtàwọn nǹkan míì táwọn sì ń ran àwọn èèyàn lọ́wọ́ àní ọwọ́ sáà ti ba àwọn èèyàn ọ̀hún. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn Vangard lẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́wà lọ́sàn-án tòní. Mo kú ó ń bẹ̀ ibo ni kí n tún lọ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi kélé òfin gba àwọn afurasí méjì kan lórí pé wọ́n lọ fọ́lé onílé wọn jí àwọn nǹkan ń bẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wọn fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n rí gbà lọ́wọ́ wọn tí ń lẹ́yìn tí wọ́n jí tán nínú àtẹ̀jáde tí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà Ibrahim Zungura ti ofíta nípasẹ̀ ń tọ́jú agbẹnusọ Abiodun Ọ̀jẹ́labí ó ní àwọn afurasí ọ̀hún ni Ẹyẹ́ládé Àánúolúwa tó fi mọ́ Abdullahi Musa gẹ́gẹ́ bí wọ́n ti wọ́n ní Àánúolúwa ọ̀hún ni wọ́n ní ọwọ́ inú ilé ẹnìkan tí ó sì gbé àwọn ẹrù tí owó ẹ̀ tó lé ní ₦3,000,000 ni wọ́n bá gbé lọ pẹ̀lú fóònù àti láptọ́ọ̀pù tó fi máwọn nǹkan míì. Ìwé ìròyìn Daily Post onúgbe jáde lọ́sàn-án òní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìdílé kan nípínlẹ̀ Ondo ni wọ́n ní wọ́n ti ń bèrè fún kí wọ́n ṣe ìwádìí fínífíní o lórí ikú àwọn ọmọ mẹ́ta kan eléyìí tí wọ́n ní wọ́n rí òkú wọn lẹ́bàá odò ní ẹgbẹ́ báríkì àwọn ọmọ ogun nílùú Àkúrẹ́. Àwọn tó jẹ́ olóògbé ọ̀hún òun náà làwọn ìbejì ọmọ ọdún 11 Joshua àti Jacob Jonah àti ọmọ ọdún 5 tó jẹ́ àbúrò wọn Blessing bàbá wọn Samuel Jonah iná lọ jẹ́ pé ó ní wọ́n ṣiṣẹ́ ní inú oko náà tí wọ́n sì ní ọjẹ́ àgbẹ̀ tí ó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò kan náà ní ẹgbẹ́ báríkì ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ṣe ní ó ní ohun ọ̀gbàgbọ́ wípé ṣe ni àwọn ọmọ ọ̀hún rẹ́ bọ́ sódò tí wọ́n sì gbẹ́mí mì wọ́n ní ṣe ni ó ti ń pè fún kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn ọmọ náà. Jonah náà sọ dímọ̀ pé àwọn ọmọ ọ̀hún iná jẹ́ pé wọ́n tẹ̀lé àtìyá wọn lọ sí oko lọ́jọ́ jímọ̀ tó kọjá yìí tí wọ́n sì kúrò ní oko ọ̀hún ṣùgbọ́n tí wọn ò wálé padà kó tó di pé wọ́n rí òkú wọn. Ìwé ìròyìn Vangard onúgbe jáde lọ́sàn-án tòní. Zero 08162549991. O gbọ́ nínú.
5: O tutu lẹ́yìn bẹ̀rẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
5: Kọ́ọ̀lù ẹ̀sàpọ̀ ẹ̀mí jọ̀dá. Orúkọ mi ni Wòlíì Dèbìrì Solomon. Ẹ̀mí bẹ láti ìlú Ọkà Kókó.
0: Ó yà ń gbọ́ yín.
5: Ìyàlẹ́nu náà ló jẹ́ fún wa nígbà tí a gbọ́. Nígbà tó mọ mẹ́ta kàn dédé kú lọ́wọ́ ènìyàn kan. Nínú oko ẹ̀rí pé lágbára báyìí láì jẹ́ pé àwọn ajínigbé tẹ̀lé wọn ọ̀dẹ̀ rí wọn. Bọ̀t wọ́n ṣe ìwádìí dáadáa. Tí wọ́n bá ti ṣe ìwádìí yẹn tó bá láti pé àwọn tí wọ́n rí àwọn ọmọ yẹn pa kí wọ́n ṣe ìdájọ́ fún wọn. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú.
6: Ó ti tù lẹ́yìn.
0: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ròyìn. Ẹ ṣeun.
6: Ọmọ mẹ́ta ń gbà kan ó jẹ́ nǹkan tó lágbára òun fọ́jọ́ kan bá ti wà ní dáadáa tó ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn tí ìṣèlú kojú táwọn ọmọ oníṣirò àwọn òbí náà ká mójútó àwọn ọmọ tó bá ti lọ táwọn mọ́nítọ̀ wọn àti wàrọ̀ láyé ẹ̀kú ṣẹ̀dá kankan fún.
0: Ẹ ṣeun lójú Facebook wa yẹn Rẹ̀mí bí oyè gòkè ó ní ẹ̀kú ètò Wòlíì Dèbìrì Solomon Rẹ̀mí ń bẹ àwọn ti pè wáńtíà wọn ní ó gbóná nú òtútù lẹ́yìn ẹ ṣeun. Ó gbóná nú. Hello.
7: Hello, baba.
0: O gbóná nú.
7: O tutu lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
7: Kúnlẹ̀ ọmọdé olúlorúkọ mi láti ìlú Ayàdí.
0: Ó yà ń gbọ́ yín.
7: Ẹ kú ètò bàbá.
0: Ẹ ṣeun.
7: Ọdẹ yẹn máa ṣe mistake o. Ọdẹ tó lọ ń kí ìbọn tó ń gbé sínú ilé. Tó dẹ̀ mọ́ pé òun ní àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ nínú ilé. Bàbá mistake ni o. Bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni tí ọmọ mẹ́ta kú mọ yẹn bàbá ẹ ṣe investigation yẹn dáadáa o. Ọmọ mẹ́ta ta olè rẹ sínú odò lẹ́ẹ̀kan so. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Musa Badmus ó ní ẹkú iṣẹ́ takuntakun lóòótọ́ nípa ọ̀rọ̀ ọmọkùnrin tí ó lọ bá ọmọ ọdún mọ́kànlá lájọṣepọ̀ yẹn ó ní ó yẹ kí ìjọba fi ṣe kan fi ojú ẹ̀ kí orúkọ ata òfin ni. Ó gbóná nú.
8: Ó ń tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun ọyẹ dá sí.
8: Orúkọ mi ni Adébùkún Johnson.
0: Ee ó ti já. Ó gbóná nú.
9: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
9: Mr. Fáyọ́láfíọ́wọ̀.
0: Ó yẹ dá sí.
9: Agara Buka tó gba fóònù lọ́wọ́ ọmọ ọdún méje. Tó tún wá ti ẹgẹdẹ sìn fún ọmọ ọdún méje yẹn. Títí Jésù máa fi dé kó máa lo gbogbo ìgbésí ayé ẹ̀ nínú ìmáìdì kó má fojú kó o mọ́ ìdájọ́ tẹ̀mí nìyẹn.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́ o. Lójú Facebook wa Alhaji ọlọ́pàá Ẹlẹ́ran ó ní ẹkú ètò sà ayé lẹ̀sọ̀ Ebenezer Tọ́pẹ́ òun náà ní ẹkú ètò Atọ́kùn Adékúnlé Balógun ó ló gbóná nú òtútù lẹ́yìn àwọn ń wò wá láti Manchester ní UK. Ẹkú ètò ẹ ṣe àdúpẹ́ o. Ó gbóná nú. Hello.
10: Ẹkú ọ̀lẹ́ o.
0: Ẹ ṣeun.
10: Orúkọ mi ni Afọlábí láti Bolúmọ̀rì.
0: Ó yà ń gbọ́ yín.
10: Ẹni tí ọmọ ẹ mẹ́ta kú kí ó ṣe omi yẹn kán ṣe ìwádìí dáadáa.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. Ẹ já mọ́ ọ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọ̀la tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ohun abáṣelé ní ká máa rántí pé ó dìtàn bàbá dẹ̀yìn wá ọ̀la. Ẹ já gbilé ayé ká ṣerede. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olóòtú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b
2: ijero street ijapo estate ní àkúrẹ.
0: ilé ẹkọ st albans university tẹ ń sọ yìí kí ni wọn fi àwọn ọmọ rọmọbẹ.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì ń fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa san owó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ijapo estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ijero street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dára kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára. ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọ́n láti ṣe course tó bá wù wọ́n lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n á fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣe tán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọ̀làdíjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdodo.

0: jẹ igbó ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùrakòkó pẹ̀lú ìbúrọ̀ òun kaṣubú. Ìyẹn lákòókò chapter eléyìí tá a mọ̀ sí produce buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìkùrọ̀ pẹ̀lú kòkó òun kaṣu. Òun náà làwọn ń tà fún àwọn ẹlòmíràn tí wọ́n sì ń tà sókè òkun. Àwa ń fi àsìkò sọ fún yín wípé títa ìkùrọ̀ tó ní èso tàbí eléyìí tó tutù tá a sá tí kò gbẹ jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó tàbí ta àbùkù bá àwọn jà wa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ níyì bẹ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti kaṣu. Torí bá bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn mọ̀dé ṣòwò ṣọ́ọ̀tì ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò chapter wa ń fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣu. Ẹ jẹ́ ká ṣọ́ra o, torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò chapter tí wọ́n dá àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí owó ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honorable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀múfúta Wajibuye alias Kátàrí lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò chapter lápapọ̀.
1: Ayọ̀ abara kínkín abẹ́ ẹyọ̀ abara wayọ̀ ẹbí àṣálẹ̀ ọmọ ọlọ́dún odò imú kọ́tà nínú ijù ló ń bá àrídùnnú ọmọ wọn. Honorable Adeniyi Akindele Michael tí wọ́n bá ẹ yọ ayọ̀ ipò tí ọlọ́lá gómìnà ìpínlẹ̀ Ondo lọ́kì orí ìmísọ̀ ayédàtiwa tí wọ́n yàn yín sí wọn ni SSA to the governor on community engagement central. Gbogbo ẹbí ló ní ẹ ṣeun ọlọ́lá gómìnà amúre o. Ẹni yẹyẹ ńlá fi jóye. Honorable Adeniyi àyànfẹ́ ìlú ọ̀rẹ́ mẹ̀kúnù olóríire tó ń ṣiṣẹ́ rẹ̀ àsìkò báyìí gómìnà yóò mọ̀ sí rẹ̀ ṣe bíbí ire sàn jẹ́ wa.
2: Ọmọ aṣòro mú fèrègede dá sí. Ọbí fèrègede náà tètè dákán tẹ̀ dá ṣoko mú. Ọmọlálẹ̀ rẹ̀ wẹ̀wẹ̀ kùtì. Ọmọlálẹ̀ ẹgbẹ̀ karamọ́ ní kọ́ mọ̀ bá gbódójórí lọ́nà. Ọmọlókè ìfàmọ́ ètí. Ọmọlọ́nà ìgbòrògì kò wẹ̀sẹ̀. Ìgbòrògì bá ti wẹ̀sẹ̀ níbẹ̀ ó dókun ẹbọ ni
1: ọ. Olórí ẹbí ilé àṣálẹ̀ Adeleye Ọba Èkó, akọ̀wé Amos Ògúnyẹdẹ àti alukoro Ebenezer Adeniyi ló ń bẹ ẹyọ lórúkọ ẹbí pé òkè ńláyé rẹ Kíndélé. Congratulations.
3: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìgbà wẹrẹ ni wẹlé Èkìtì wọ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́fẹ́ra tẹlifíṣàn ni o, wọ́fẹ́ra fàánù ni o, wọ́fẹ́ra díp frizà, wọ́fẹ́ra wọ́ṣìng máṣín, wọ́fẹ́ra máíkúrówèf, wọ́fẹ́ra èrò kíchìn kọ́ gásì kúkà ńkọ. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ̀ ẹ yọ wọ yọ asan díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé o èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san rẹ̀ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yéyéyéyé láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ jáde rúlé o.
4: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money I dey take ball now.
5: Bet influencer, wetin be that?
4: Simple, join Betway, book your game and share your code with your guys every week. Betway go summon you 4% commission.
5: Chai, I beg, sign me up.
4: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
6: Bada, ma lo si be yen o. Marketing office at BFM ni won wa. Number 1 lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Nke sori 0703-529-5755 tàbí Grace sori 0803-247-4686.
7: It was some weeks ago that those stubborn mosquitoes bit you. I remember, and now the symptoms? See how you're shaking like a leaf in Harmattan, and your temperature too is so high. You've been quite dull and haven't been eating well lately.
8: It feels like malaria.

0: on la droite série du mort on double à des bois les maquettes à courir la gomme est sans avoir sa gomme que la mort et piqué dit on la droite série du mort van kem on n'est pas nous il est nous dit on doit stay la gomme qui la sa gomme qui os et piqué ça on la droite série du mort les yeux scouri malade sa mort on doit tan la gomme ta os sa gomme à nous on est et piqué ni on la droite série du brain grand et dit mango ou dit boloka government or on doit stay la gomme faro les sa gomme d'oile voilà il est couré 080-33-76-20-49 Bogbe ni yon lakwe ho!
1: Gbogbo eyin eyan wa nipinle Ondo gege be ti me classic ojo aroroda e je ma lagbara gan tawon amoye ojo ojo so aso tele npa re on lo tun ti gode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ikun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle Ondo labe idari ati isakoso igbakeji gomina wa nipinle Ondo Dr. Laide Adelami MNI se wa npe gbogbo eyin olugbe gbogbo eyin onile ile iwe ile igbafe ile itura ile iwosan ibi itaja ibi ijosin gbogbo abi awon to ni ile bi gbogbo awon bi ta menuba yi to wa nto si eti omi atawon bi ti agbara ojo le gba koja la ro yin pe e ja sun yin kuro nibi geregere ka bo sibi gegele te kule wa gbagbo so fun toko pe kiko idosi tabi didi ojo agbara ti wa di ise to ni jiya labe ofin nipinle Ondo sora ko ma bara kata ofin gege be ti me pe gomina wa lucky ori mi sun aye dati wa SCA won sise takun takun lati mu iduro sise ati igbaye gbadun ba gbogbo mutumu wa labe ise to ijoba irorun to ba wa ni ohun isele pajawiri kankan lagbegbe yin e ma pe 0803-847-0009 ati 0703-122-3590 o si se ka mo lo tara office igbakeji gomina nipinle Ondo to wa ni alagbaka lakure ijamba atofu emi oni se wa o ajo Ondo State Emergency Management Agency SEMA awon lo nkede.
2: Sade ku si oko mi mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
3: mami
2: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta ti ndana yin
3: hypo ke
2: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
4: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
5: e te ti gbo ikede pataki ajo tin tako iwa ipalawujo wa nipinle Ondo tin be loke ẹ̀dàkúrẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò òfin ìjọba tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2021 VAP law violence against person prohibition law ó ti wá di òfin àti èèwọ̀ wípé a ò gbúdọ̀ lo ọmọ nílòkulò ká fi ìbálòpọ̀ lọ ni lọ́nà àìtọ́ ká fipá bọ́mọ lòpọ̀ ó di èèwọ̀ gbígba aṣọ oge lára ọmọdé ìwà ipá nínú ilé láti ọ̀dọ́kùnrin sí obìnrin líle ni síta lọ́nà àìtọ́ kíkọ olólùfẹ́ tàbí ìyàwó ẹni sílẹ̀ láì nídìí èèwọ̀ ni o dídábẹ́ fọmọbìnrin kò gbọdọ̀ wáyé mọ́ ká máa fi ìyà jẹ opó èèwọ̀ lílé yìí tá a bá rí ẹnikẹ́ni tó hu ìwà ipá láwùjọ wa ẹ jọ̀wọ́ ẹ pé ìpè sí nọ́mbà yìí o 0800100010 lẹ́ẹ̀kan sí 0800100010 ìjọba ìpínlẹ̀ Ondo sọ pé ìwà ipá láwùjọ wa ti di èèwọ̀ ẹnikẹ́ni tó bá fipá bá ni lòpọ̀ ẹ̀wọ̀n gbére ni yóò fi ṣe fàjẹ́ o èrè ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sùn tó kù bẹ̀rẹ̀ láti ọdún méjì sí ẹ̀wọ̀n gbére ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n ìkéde yìí wá láti iléeṣẹ́ tí ń tako ìwà ipá lókè ẹ̀dà Àkúrẹ́ Ondo State Agency Against Gender Based Violence òkè ẹ̀dà Àkúrẹ́.
6: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
7: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́n wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
6: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn aboyún ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCDA lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
3: Victor!
8: Which one you don't win again?
3: Baba! Now bet where you want to. Bonus points, loyalty offers, VIP packs. At the collect points, they convert them to cash. Hey! Ole me!
8: Ah! Ole you! I beg show me!
3: Enjoy Betway rewards, play, end points, and win big.
9: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
10: Tọ yi la fin ki gbugbu awon eyan wa tan wa lori ijoko koko ti to lati gbe akara oyinbo fun igbeyawo toni
11: eto igbeyawo laye
12: ejowo eduro noja re
13: ki lo sele
12: ki won to so wa po nje oran ti po sele ri television fun mi fridge nko ero foso ki nse ile wa ma fowo foso nle en 2026
10: eh ni tuto
12: ka ta so pe o ti ran won abi
10: ta lo ti e so pe mo gbodo ra gbugbu awon kan ile kan so ni bi ti cdk e wa
13: emo lo tun je cdk bayi
10: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
12: ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
10: ah lati osu to koja ni mo ti
12: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
10: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Iléeṣẹ́ wa wà ní Dako Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
15: My guy, you know, say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list no definition, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
9: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
16: Say after me. Okay. Millions of Naira shall look at us as we take part in the Milo Text and Win promo.
17: Millions of Naira shall look at us as we take part in the Milo Text and Win promo.
18: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
19: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
20: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
21: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this will get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
22: Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered.
0: delivered free to my doorstep. Come get extra time to make payments. Oh la la la la la.
21: Yes, so whether you support your fleet or they do business we need plenty petrol, this is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join.

0: Genesis.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jẹ́ agbọ́kùn sí ń bẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Má fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan, àtúntà ní Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn nǹkan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
1: wò,
2: kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹni tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú Seed Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, Seed Care ó dẹ̀ palẹ̀ washing machine wó gbòógbà fún mi, màá tún máa sanwó lọ. Ṣé tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, Seed Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí Seed Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti ń download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ pè ká káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cd care ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Ilé-iṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ ọ̀fẹ́ tochi pharmacy olúwa tóyè quarters àkúrẹ́ ẹ lè pé 0707-454-2995.
0: There's a place in your heart, and I know that it is love.
4: Hi, my name is Shola Baishumore. Education Watch is a veritable educational support service tool put in place to facilitate implementation of national policy on education, attainment of policy goals, and promotion of effectiveness of educational system in Nigeria. Our mission is to be a voice for education in Nigeria through assessment and evaluation of effective implementation of curricular and co-curricular activities in school, policy formulation and implementation, performance of school administrators, teachers and students in public and private schools for the attainment of education objectives in Nigeria. Education Watch is educative, it's authoritative. So we report education news as they are supposed to be. Education Watch on Adaba 88.9 FM, Akure, Ondo State, Nigeria, with Shola Baishomore is a voice

0: ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ose Atokun, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: O ṣe Atokun, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun iwo ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lo gbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to tun won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: awọn ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bi o ba ji gbo ara ma ro mi ti isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
2: agbo yi ise lo si je lo be se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni moje egbe eleyi jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon won dia. Awon obirin ti yanje at awon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ, àwọn obìnrin tí wọ́n jẹ́ opó,
1: kódà àwọn olóyún náà ò gbẹ́yìn.
0: Nípa àtìlẹ́yìn oríṣiríṣi, ẹ̀yin obìnrin, ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana. Fún àlàyé, ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram, and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment. On our knees, we fight to win.
2: Ẹ kò dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment. Mo kì í káàbọ̀ sí orí ètò yín, ètò wa. Ètò gbẹ́bíró, ètò tí Ọlọ́run gbé kalẹ̀ láti fi tú ìgbéyàwó wa ṣe. Báwo ni ṣẹ̀yìn ṣe lọ? Lórúkọ Jésù, eré ọjà, òun la máa máa jẹ o. Lórúkọ Jésù, bàbá adúpẹ́, a fi ọpẹ́, a fi ọlá, a fi ògo, a fi fún yín nítorí wípé ẹ̀ ń gbọ́ tiwa. Adúpẹ́ fún ilé wa, ilé aláyọ̀ tí ẹ̀yin Ọlọ́run kọ fún wa. Adúpẹ́ fún àwọn èso tí ẹ̀yin Ọlọ́run fi sínú ìgbéyàwó wa. Adúpẹ́ nítorí pé ẹ ti dójú ti sàtánì lórí àwọn ìgbéyàwó wa. Jésù ẹ ṣe olúwa gba ọpẹ́ wa. Lónìí ẹ̀mí mímọ́ àtò ti ṣetán fún yín o. Ó yá ẹ wá kọ wa. Ẹ ṣe àtúnṣe gbogbo àwọn ibi tó wọ́ olúwa sọ wọ́n di títọ́. A máa gbé yín ga. Ní orúkọ Jésù Kristì ni àgbàdúrà. Àmì. Lẹ́ẹ̀kan sí i, mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment káàbọ̀ ní àṣálẹ́ yìí. Ẹsẹ̀ bíbélì tá a fẹ́ wò lónìí òun la máa rí nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìdínlógún. Genesis chapter 2 verse 18. Then the Lord God said, it is not good that the man should be alone. I will make him a helper fit for him. Ọlọ́run sọ wípé kò dára, kò bójú mu kí ọkùnrin tí mo dá láwòrán ara mi yìí kó dá nìkan wá. Mo fẹ́ kẹ jẹ́ ká jùmọ̀ wo kí ni ẹ̀mí Ọlọ́run fẹ́ fi hàn wá nínú ẹsẹ̀ bíbélì yìí gẹ́gẹ́ bí ọkọ àti bí aya. Ọlọ́run ló dá ìgbéyàwó. Ọkùnrin àkọ́kọ́ tí Ọlọ́run dá kò mọ nǹkan kan nípa kó bebe ẹkún fún ìgbéyàwó. Ọlọ́run dá. Ọlọ́run dẹ̀ jù sínú ọgbà àjàrà. Òun àti Ọlọ́run jọ ń bára wọn sọ̀rọ̀. Wọ́n ń lọ, wọ́n ń bọ̀. Ọlọ́run á yọjú sí tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ̀. Ọlọ́run dẹ̀ dá àwọn ẹranko síbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní àwọn ẹranko yìí wọn ọba ẹ mu. Bó tilẹ̀ jẹ́ wípé sàtánì ti ó ti ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀. Wọ́n rí ní ayé òde òní tó jẹ́ wípé àwọn ọkùnrin míì tẹranko náà fẹ́ ṣe, tajá ni wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run fi lélẹ̀ fún wa òun ni wípé gẹ́gẹ́ bí ènìyàn, ènìyàn yẹn òun ló nílò, kò nílò ajá, kò nílò ẹranko láti fẹ́ àbí láti bá dàpọ̀. Nígbà tí èèyàn bá bá ajá sùn, kí ló fẹ́ bí? Àwọn ni èrè tí sàtánì mú fún àwọn ẹlẹ́ṣẹ̀ onírúurú àìsàn ni wọ́n bí. Ṣùgbọ́n gbogbo nǹkan tí Ọlọ́run dá dáradára ni. Ọlọ́run ò dá ènìyàn láti

0: máa bá ẹranko lájọṣepọ̀. Nítòótọ́, Adam wà nínú ọgbà àjàrà, ọgbà Eden, ṣùgbọ́n Ọlọ́run sọ wípé ó ṣì wà alone. Bó tilẹ̀ jẹ́ pé ejò wà ńbẹ̀, ajá wà ńbẹ̀, ọ̀bọ wà ńbẹ̀, gbogbo ẹranko ìnànkí wà ńbẹ̀, Ọlọ́run ò fún lórí ọ̀fẹ́ láti fẹ́ kankan nínú wọn. Ọlọ́run wá mú ètò jọ ohun jáde láti egungun ìhà rẹ̀. Ọlọ́run ló mú àìdíà ìwá, Ọlọ́run ló dá o bọ̀dá àǹtí, Ọlọ́run ló dá o. Òun ló tún wá sọ wípé kò wà alright, pé kò dá nìkan wà. Isn't God a good, good, good father? Ó mọ ohun tó tọ́ sí wa, ó mọ ohun tá a fẹ́. Ká má fàrọ̀gùn. Ọlọ́run ní kò dá kí ọkùnrin tí mo dá yìí kó dá wa, ó wá dá obìnrin fún. Ó mú ìyàwó yẹn wá fún, ó yọ ọ́ láti egungun ìhà ẹ. So to people who want to do it with goats, I mean with dogs, you know, àti onírúurú ẹranko, maybe they should go for mental evaluation torí kò normal. So ẹ jẹ́ ká padà sí orí pé Ọlọ́run sọ pé kò dá ká dá wa. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa nínú ìgbéyàwó wa, a wà nínú ìgbéyàwó yẹn ṣùgbọ́n a ṣì dá wà? Bóyá torí pé ọmọ ti dé ni o, bóyá torí iṣẹ́ tá a bẹ̀bẹ̀ fún ni o, bóyá torí ilé ta sọ fọlọ́run kó kọ́ fún wa ni o. Ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìgbéyàwó wọn ṣùgbọ́n wọ́n dá wà. Kò sí ìbáraẹnipèrò bíi tàtijọ́ mọ́. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wa, tá a lé ara wa kiri, ẹlòmíì gan ti bẹ Ọlọ́run olúwa jọ dá mi lóhùn, Ọlọ́run dẹ̀ ti wá dá ẹ lóhùn sí. O ti kọ́lé, o ti dèyàn pàtàkì. Ìjọ tó ń wo Ọlọ́run fún kó di púpọ̀, ìjọ ti gbòòrò, but you are alone. We need to wage war against that loneliness, aloneness in our marriage. A nílò láti gbógun tì í. Báwo la ṣe máa wà nínú ìgbéyàwó tá a máa dá wà? Bọ̀dá, báwo ló ṣe máa wà nínú ìgbéyàwó yẹn tó máa ṣe máa wá ẹlòmíì níta? Àǹtí, báwo ló ṣe wà nínú ìgbéyàwó yẹn tó míì ti need tọ́lọ́run fẹ́ kó meet? A ti sọ lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run, bó jẹ́ pé chọ́ọ̀chì la máa fojú sí, àwọn mẹ́mbà ti ká wa lára, ilé ìwọ ti ẹ̀wà jẹ́ nǹkan kan mọ́. Ẹlò àwọn ọmọ pásítọ̀ míì tẹ́ bá sọ fún wọn wípé kan wọ́n máa fẹ́ pásítọ̀, wọ́n á láwọn tàka òṣì dànù. Omi ìgun ti ẹ̀fẹ́ sin Ọlọ́run nítorí wípé kò sí nǹkan tó ń jẹ́ ìdílé mọ́. Ta chọ́ọ̀chì ní gbogbo ayé wa, ta bá ti ṣe chọ́ọ̀chì, ó ti tán nìyẹn. We cannot go on vacation, we cannot have family time. Even if we don't have vacation, we can't do staycation, stay in our own home, enjoy everything that God has blessed us with. Afrika, àwọn pastor mi gan, nígbà tán bá parí service tán, wọ́n á tún délé, wọ́n á tún gbé bíbélì dání. Àsìkò tí madam ní ìdí wọn, wọn ò ní sí ńbẹ̀. A ti fọjú mọ́ Bible látàárọ̀. Ẹ jẹ́ ka bára wa ṣeré, ẹ jẹ́ ká ti rẹ́rìn-ín, kínú àwọn ọmọ wa dùn wípé lóòótọ́ pastor ni wá ní church, but a ti délé, a ti da màmá, a ti da bàbá wọn. Sí aya àti ọkọ wa, a ti da olólùfẹ́. But tẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ ilé àwa pastor, ẹ kàn rí wípé dádì mọ́mì ta gbé kúrò church yẹn náà, òun la gbé délé. Even nígbà tá a bá wọnú yàrá gan gẹ́gẹ́ bí ọkọ àti aya, dádì yẹn náà ló ṣe máa kí. Ṣé dádì èèyàn ń báyàn sùn ni? Mi ò ní ká má buyì fúnra wa, mi ò ní ká má fúnra wa lọ́wọ́, ṣùgbọ́n olólùfẹ́ ara wa ni wá nígbà tá a bá ti wọ yàrá, tá a ti wà ní igun mẹ́rin yàrá wa, a ti di olólùfẹ́, a túraká, a ṣe dáadáa. Mọ́mì, bóyá àìmọye àwọn mọ́mì mi gan tó jẹ́ pé pastor's wife mo pè ní mọ́mì, aṣọ tó ró dáná náà ló ṣì máa wà láyẹ̀ tó máa fi gun bed. Pastor kan sọ fún mi pé ìyàwó òun ń jollof rice. Ẹ jẹ́ ká ṣera wa dáadáa fúnra wa. Ayé kan yìí ni, jẹ́ kí n sọ fún ẹ, ọjọ́ iwájú tó gbàdúrà fún níjọ́sí, ọjọ́ iwájú òun ló ti wà nú ẹ̀ yìí, ṣé wàá jẹ́ kó kàn lọ bẹ́ẹ̀ ni? We need to enjoy one another. Oda, ìgbà wo lẹ́yìn àtọkọ yín ti ọ̀gì gbẹ̀yìn, kẹ̀tì ìdíra yín mú? Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì jẹ́ ká mọ̀ wípé tá a bá ọ̀gì ara wa, ó máa ń trigger release of feeling good hormones, oxytocin, a trigger oxytocin hormone ni ara awon mudumudu ti olorun fi sinu ago ara wa to je wi pe o ma jade si o ma jade a feel inu wa dun ta ba oge ara wa boya ti e oge ara wa for just 20 seconds ijo wo lo ti oge yawo egbe sister ojo wo lo ti oge oko egbe a de ma fi perfume to da sira o awa ma fe ka won ara ta ma ba wa gbo. You cannot even hug your husband. Oko mi awade yawe a mari lipstick lare. Ogi to lo gba ni taye ki lo de to le ogi yawe. Sister te yi no ba ki lo deodorant. Era deodorant. Era perfume ke fi sara yi koko yi le ogi yi. Ara nko ti olorun fun wa ninu igbe yawo ni. O to ma mu iwosan dani. Ta ba ogi ara wa. O ma je ki hormone ti won pe ni oxytocin. A wa release. Ninu ago ara wa omo yen ma je ki nu wa dun o ma je ki awon ikan ara wa kan sise de o ma release stress o ma lower blood pressure nigba ta ba di ara wa mu ti ara wa kanra ta warm ara wa mi o ni lori bed o ta kan ji laro ta tun lo bi ise ka kan dira wa ka kan ogi ara wa it brings healing. Pastor, hug your wife. Iye un sese. Iye un sese se asa ma nbara wa lopo gege bi oko ati yawo. You don't want your children to see. Let the children knows that we are married. The children, it's not that we are making love in the presence of our children, but you know what? They must know that we are husband and wife because they will get married someday. Daddy is your daddy, but it's my husband, okay? Oh, mommy is your mommy, but she is my wife. All right, my dear, this is what husband and wife, we need to hug ourselves. It's okay to hug ourselves. When our body come together, taba diarawa muta ogarawa, it triggers a release of feelings, good hormones that lower stress, lower blood pressure, improve heart health. Gbogbo awon okan to nsise sege sege a ma sise bo se ye ko sise nitori pe ara wa o kan ara wa ta ba wa se much longer ta ba dira wa mu much longer ju 20 seconds lo see what happens to your body. Serotonin and dopamine are released sinu ago ara wa iyen na ara awon hormone ni to je wi pe o release neurochemicals that elevates our mood. Inu wa ma dun bi igba teyan ba in fact inu e dun ju po je sugar lo you know kilo wa data deny ara wa kilo data ta fi igbadun yi dun ara wa kilo data n wa lo sita ele o ki se ka gori bed o ani ka kan di ara wa mu to ba tun wa fe se bebe ka fe nu kora wa lenu enu wa o sa jorun ti a ba toju enu wa dada ko si idi ta won dentist se wa nbe niyan je ka visit won je kin so fun e aye to ti be olorun fun ni jo si pe iwo olorun to ba da mi lohun ti mo ni yawo ti mo bi mo ti mo le ti mo ni ise ti se iranse yi lo bo se ye ko lo to so mi de niyan giga ah mama ni o inu mi ati edun mati egbadun ara mi inu e lo wa to lo die die yi o we don't need another divorce. Let's encourage ourselves. Let's enjoy ourselves. Eje ka gbadun ara wa, eje ka ogi ara wa. Eje ka dira wa mu oni anfani to nse fara, o ma lower blood pressure. Serotonin yen o ma je ki inu eyan dun. Ara awon chemical neurochemical to ma jade to ma wa ninu ago ara wa, ta secret sinu ago ara wa. Olorun lo da wa be, eran ko ni. E ma ma si omo we emo je asimarika waju lose to nbo to ba ni 745
1: Women on Assignment is a non-governmental organization with a vision to provide physical, material and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun sanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekanje ka awon dia awon obirin ti ya nje at awon obirin ti onise lowo awon sisi ti won ni ijojuko awon obirin ti won je opo
2: ko da awon loyun na ogbeyin
1: nipa atileyin orisirisi eyin obirin e ma gbo eto yi pelu pastor Tolani Falana fun alaye eleko si won ni Facebook, Instagram and YouTube at women on assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on assignment, on our knees we fight to win.
3: Live it, Mafoko.
4: ADABA.
3: 89 Adaban.
5: Hello, send Badu Adaba.
6: Mungbadu Adaba.
5: Mungbadu Adaba.
6: Mungbadu Adaba. Mungbadu Adaba.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kíyin ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ òní. Ìgbìmọ̀ tó ń gbẹ́jọ́ tó ṣíyọ lẹ́yìn ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun gba ìwé ìpẹ̀jọ́ látọwọ́ ẹgbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú PDP. Àjọ elétò ìdìbò ka ẹ̀sùn àti ìjìyà rẹ̀ fáwọn olóṣèlú. Àjọ NSCDC kìlọ̀ fáwọn awakùsàwà góòlù lórí ṣíṣiṣẹ́ náà lọ́nà àìtọ́. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́.
2: Àdàbà 88.9 FM la ń gbọ́.
1: Ikọ̀ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ló ti fi páńpẹ́ òfin mú àwọn ará òkè òkun 21 báyìí wípé wọ́n wọ ìpínlẹ̀ Ondo lọ́nà àìtọ́, wọ́n sì ń gbé ìlú ọ̀wọ̀ láì ní àkọsílẹ̀ kan tó gún mọ́. Ẹni tó jẹ́ adarí fún ikọ̀ náà Adétúnjì Adélẹ́yẹ fọ̀rọ̀ náà léde lákòókò tó ń fojú àwọn afurasí 53 léde lórí ẹ̀sùn oníkálukú wọn nílùú Àkúrẹ́. Adélẹ́yẹ jẹ́kudí mímọ̀ wípé àwọn afurasí ọ̀hún ó ní wọ́n gba yàrá olójúlé méjì nílùú ọ̀wọ̀. Wọ́n ní àwọn ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe, àwọn kan nínú wọn sì sọ pé àwọn jẹ́ agbaṣẹ́ ṣe o, ṣùgbọ́n ìwádìí síwájú ń lọ fihàn wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọn ò ní ìwé ìrìn àjò, eléyìí tó jẹ́ ti àjọ ECOWAS dání. Ó wá kìlọ̀ fún gbogbo àwọn onílé wípé ń ṣe ni kóníkálukú wọn mọ̀ ṣe àyẹ̀wò fínífíní nípa ẹni tí wọn yóò gbà sílé, torí irú ẹni tọwọ́ bá tẹ̀ òun ni wọn yóò kà mọ́ ara àwọn ènìyàn tó ń díbọn láti da ìlú rú pẹ̀lú àwọn afurasí ọ̀daràn. Adélẹ́yẹ wa jẹ́kudí mímọ̀ wípé méje nínú àwọn afurasí ọ̀hún ni wọ́n lọ́wọ́ nínú ìjínigbé lákòókò, àti wípé nínú ìwádìí tí wọ́n ṣe síwájú òun náà ni wọ́n tún ti fi páńpẹ́ òfin mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan o tí wọ́n lọ́wọ́ nínú ọ̀ràn ìpànìyàn, ìjà ẹgbẹ́ òkùnkùn àti àwọn ọ̀ràn tó ní í ṣe pẹ̀lú jíjí epo dísù pọn, nínú èyí tí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń kó epo náà pamọ́ sí kúrò lọ́wọ́ wọn, ọ̀kadà, ọkọ̀ àti àwọn nǹkan míì. Àwọn afurasí míì lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ojú wọn léde lákòókò náà. Ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó ṣíyọ lẹ́yìn ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti tẹ́wọ́ gba ìwé ìpẹ̀jọ́ látọwọ́ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀ APC àtẹgbẹ́ òṣèlú alábòradà PDP, nínú èyí táwọn onítọ̀hún ti ń tako ìjáwó olúborí gómìnà Adémọlá Adeleke nínú ètò ìdìbò sípò gómìnà tó dànà nípínlẹ̀ ọ̀hún. Inú pátákó apàkíyèsí ẹni sí eléyìí tó wà lólu ilé ìjókòó ìgbìmọ̀ náà tó wà nílùú Ọ̀ṣọ́gbó ni wọ́n lẹ àwọn ìwé ìpẹ̀jọ́ náà sí, eléyìí tó túmọ̀ sí wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn ẹjọ́ náà lọ́kàn òjọ̀kan ìjèjì. Ìgbésẹ̀ náà tẹ̀lé ọ̀rọ̀ tí akọ̀wé fún ìgbìmọ̀ tìrìbúnà ọ̀hún Pefe Belamọ tó fi léde wípé àwọn olùpẹ̀jọ́ ti ń fi ìwé ìpẹ̀jọ́ wọn léde o láti tako àbájáde èsì ìdìbò náà. Belamọ ni ó wá jẹ́kudí mímọ̀ wípé ó ṣe pàtàkì láti ṣe àfilédè àwọn ìwé ìpẹ̀jọ́ ọ̀hún káwọn ènìyàn lè mọ bó ti ṣe ń lọ gan nísàn-án. Nígbàtí wọ́n bẹ̀rẹ̀ ìjókòó tìrìbúnà ọ̀hún ní kùtù àyòní, Belamọ ló wà nínú ilé ìgbẹ́jọ́ ọ̀hún pẹ̀lú àwọn òṣìṣẹ́ míì níbi tí wọ́n ti ń gbáradì fún gbígbẹ́jọ́ náà lọ́kan òjọ̀kan. Adarí àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú alábùradà nípínlẹ̀ Ebonyi Francis Okechukwu ni ló ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí gómìnà Francis Nwefuru tó sọ nínú èyí tó ti ń dúnkòkò lajà mọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ tílùú dìbò yàn wípé ẹnikẹ́ni nínú wọn tí ò bá ṣe iṣẹ́ rẹ̀ takuntakun bí ìpínlẹ̀ náà ti ṣe fẹ́ òní wọn yóò rọ̀ lóye. Adarí àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún jẹ́kudí mímọ̀ wípé Nwefuru ó ń lọ́rọ̀ rẹ̀ kò kàn ní í ṣe pẹ̀lú àìbọ̀wọ̀ fún ìṣèjọba àwarawa lásán o, ṣùgbọ́n ó yẹpẹrẹ ìlànà òfin eléyìí tó ṣàgbékalẹ̀ ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nwefuru lákòókò tó ń búra wọlé fún àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun ọ̀hún lọ́jọ́rú jẹ́kudí mímọ̀ wípé gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ eléyìí tí wọn ò bá ṣiṣẹ́ wọn bíṣẹ́ òun ni oníkálukú wọn yóò fọwọ́ fà padà sílé wọn. Nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ìsinmi nílùú Abakaliki, àgbàjọ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ eléyìí tí gómìnà náà sọ, ó jẹ́kudí mímọ̀ wípé kò yẹ kó mọ fara ni irú àwọn alaga be lati se ise tipatipa fun egbe oselu APC o tori ohun ti nwefuru to so o ni pe awon alaga ijoba ibile na tipatipa gbodo se ise fun asiyori egbe oselu APC wa ke si awon odo jakijado ijoba ibile metetala to wa nipile ohun lati simi edo ki won si mute owo boda ofin loju sajo eto idibo gbogbogbo to nbo niwaju ajo eleto idibo le yi nlo ti kilo fawon oloselu ati awon egbe oselu wi pe enikeni ninu won to ba so oro ko ba kun gbe tabi oro to le da wahala sile lakoko ipolongo ebo re oni ajo ohun yo fi eya to toje labe ofin akowe iroyin agba fun alaga ajo eleto idibo le yi ogbeni adedayo oketola ni lo je ko di mimo ninu iforojewo re lojo isimi wipe ipolongo ebo eleyi to ba ti ni awon oro ko ba kun gbe ninu ohun lo ti ntumo si awon olo ti ntumo si igbese moda loru o fi kun wipe ofin oni faaye sile fun awon oro ko ba ole ati awon oro mi to le pon mi okeru todo lakoko to ni kaluko awon egbe oselu ohun ti won ba n gbo kegbodo fun ipolongo ene to je oludari ajo to n bojuto eto eyawo awon akeko le yi Akintunde Sawyer nlo ti ni bawon akeko bi won ti se n bere fun eto eyawo ohun nlo ti fe mo koja agbara Sawyer foro na lede lakoko iforojewo re lori oro eto eyawo awon akeko ohun bo ti se je ko di mimo bi pe eto na nlo ti fara tu opolopo awon akeko le yi papa julo awon eniyan to nira fun lati lo si ile eko Sawyer ajako di mimo wipe eto na fund ohun o ni won se atungbeyawo re bayi lati le mo ona ti won yo to lati le je ki awon eniyan ti won fe gan looto ki won rigba ko mo si je wipe awon elomi ni won yo mo janfani e ogagba ajo na fund ohun fi kun wipe eto ohun in lo ti pin 182 billion owo naira iyen 162 billion naira lati gbati won ti bere ti won si tun gbe igbese lati kenu bi yo ti se karile kari oko awon akeko kodini ijoba ipinle 26 nile yi o ni ayewo ti fi lede o wi pe won o le pa ewo wole eleyi ti o le to won na funra won lati odun 2025 ati wipe owo ni kaluku won in lo rogbo kule owo ti joba apapo to san sasun wa wa abajade ayewo kan lo je ko di mimo wipe mejo ninu awon ipinle 24 ti won se ayewo si n la bajade ayewo fi han wipe won le da owo na lasun wa ara won to si je wipe won ni lati duro de ijoba apapo ko to di wipe won yo je ipinle mejo ohun ni won ni o je ipinle Eko ipinle Enugun ipinle Ogun ipinle Delta Kaduna ipinle Kwara ipinle Abia ati ipinle Anambra awon ipin 26 to ku awon ipinle 26 to ku ohun ni lo je wipe trillion kan le ni billion 26 trillion naira o ni won pa wole labenu o ti won si na trillion kan ati billion 191 trillion naira iyen ni wipe ₦7.47 billion owo naira 747 billion naira in lowo eleyi ti won pa wole labenu fi kere si ohun ti won na ajo eso abo ara ni labolu nile yi NLCADC lo ti kilo fun awon awakusa wa golu jakejado orilede yi wipe onikaluku won to ba n lowo ninu wiwakusa lona ito ohun ni ki won siwo sisoru aso be soro tori wipe ajo ohun in lo ti n gbe igbese tako won bayi ikilo na in lo di fifi lede nilu Abuja latorin to je oludari fun iko to n gbogun ti iwakusa wa golu lona ito Ogagun John ata ninu oro na bi ojo melo kan seyin ni ajo ohun je ko di mimo wipe awon oni fowo yepere mu bawo eniyan ti se nwakusa wa golu lona ito tori wipe o je ara awon kan to n gboku ti lo siwaju orilede iko pataki eleyi ti ajo NSADC na gbelede oni won ni awon fojusun ekun iwo orun gusu le yi ati wipe awon ti se opolopo aseyori lati le danbaru isowosise awon awakusa wa golu lona ito na ati wipe ofin ti won gbe kale bayi oni yo mara ni awon onitohun ewe atan lo wa kilo wi pe awon awakusa wa golu lona eto ti won ba fowo pada ofin loju ni won ri ja ofin ni gbogbo ona ile se olopa nipinle bochin lo ti fi pa npe ofin mu omo ogun odun kan bayi toruko re nje Isiyaku Usman wi pe o fi tipatipa jeran soko si omo obirin omo odun mejo to si tugba ero ibanisoro meji ku lowo re nijoba ibile Darazo nipinle ohun en to ja lokoro fun le se olopa ipinle bochi beni Nafiu Abib ndo foro na lidi ninu atejade re lojo aje afrasi ohun ni won ni o tan omodebirin ohun wonu ile akoku kan to si fi pa jeran soko si e o gba ero ibanisoro meji to wa lowo re isele ohun ni won ni o di fi lede faye leyin ti baba omode ohun to n gbe ni abule kari nijoba ibile Darazo to moro n to awon olopa leti alukoro fun lese olopa oni isele awon olopa be sise loju ese ti won fi pa npe ofimu afrasi ohun ti won si gba awon ero ibanisoro owo re kuro oloba damaran pataki faare lori oro iroyin atona tele bayo nanuga yo ma kopa lori eto renewed hope agenda ni le shada by fm ni ojoru agomewa owuro leto na yo bere onanuga ni o mo nsoro lori pataki awon atunse ti joba le yi to nse sori oro oro aje pelu ye owo irawo to da laisi lori epo ati trillion mandelogun ole owo naira eleyi ti joba ni awon ti re fi pamọ leyin ti won yo owo irawo ku lori epo eto ohun oni yutu mo yanana oro kan ti gba ke jare leyi tele ri atiko baka to so wipe bo n ba le dare o yo pada da owo irawo pada sori epo ati wipe gbogbo awon ile ise ifopo leyi ti osise oni yo mo sise o lati le je ki owo epo ko rogbo ku fawon omo orilede Nigeria awon nkan mi ti won yo tun ma pe kelu o ni idokowo leyi loke okun idagbasoke ohun amaye mu gbarorun idagbasoke oro aje ati awon oran mi to ni se pelu isejoba leyi ago mewa owuro ojoru to nbo yi o ni ke tekan si ile ise adaba 88.9 fm lati gbo oro na Joy Biara Christian Center nlo ti fi ori eto ipago won olododun todun 2026 sori ipenija to nkoju awon opo atawon omo alai ni baba lawujo ipago won to waye ni ilu Akure ti se olulu ipinle Ondo lo sakonu ogoro awon opo atawon omo alai ni baba jakejado orilede Nigeria eto todun yi o ni won jako di mimo wipe amun mo mo fe fi yanju awon ipenija kankan to nkoju awon omo alai ni baba atawon opo nipa sise iranlowo fun won ki won ba wa soro to nitumo ati ojutu sawon isoro kankan ara nigbati o nsoro lori ohun to sakonu eto na ga oludasile re iranse olorun ola amuda jako di mimo wipe won mo mo yan akore todun yi lati le se koriya fun awon opo ni o ati wipe ki won de mo pe ireti si wa leyin opolopo ipenija ti won koju en to je asoju fun ajo Sunshine Food Bank Initiative adiniye kande gboriyin fun ajo na fun sise ranlowo fun awon ti won rowo ori lawujo o si ro ijoba lati sa ipa re nipa pipese fun awon alaini opolopo awon ti won kopa nibi eto ohun oni won fi idunu won han fun oludasile eto na fun ranlowo eleyi ti won ri gba be ba se n darapo mo wa iroyin asale le n gbe lowo lati le se adaba 88.9 fm Akure baba pada de a mo je ko di mimo fun yin bo ti se n lo nle okere lagba muludun atere idaraya e mo yi ko nbe o adaba yi wi e
3: Welcome to Great Springs International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admissions admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
4: Winner, Vito!
5: Which one you don't win again?
4: Baba! Now bet where you want to! Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert that to cash. Hey! Ole me!
5: Ah! Ole you! I beg, show me!
4: Enjoy Betway rewards. Play, end points, and win big.
6: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Sade ku si oko mi mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won da bi titun
8: mami
7: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
8: hypo ke
7: beni awon kokoro efojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
9: ma gba fa awon kokoro efojuri da bobo ile re pelu hypo
10: hypo go hypo
11: ọpọlọpọ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára, kálábóyún bímọ láyọ̀, ká gbóhùn ìyá, ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
12: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jẹ́ àjọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
11: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency (NPHCDA).
13: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: awolu solu dero pese.
1: Eka bo pada furoyin lakoto e kan si wa ni www.adaba889.fm tabi ke shakala de be fe map ni Google Play Store. Bakana lele ba wadore ni www.facebook.com/adaba88.9 Adaba 889 FM la wa lojo po Instagram atalagbe le bo Twitter wa Adaba FM TV latagbo mele si lojo po YouTube beyin ba wa ni royin kan te fe fi to wa leti ete ate je se ranse si wa ni newsroom at Adaba 889.fm Aboyjo ki binu sai royin te se waju lagbe royin le okere lasale toni Ààrẹ orílẹ̀-èdè America Donald Trump ló ti dábàá wípé kí wọ́n yí orúkọ ìpínlẹ̀ New Mexico padà sí New America. Àbáhùn lẹ́yìn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà Michelle Lujan Grisham ń ló mọ̀ ti takò báyìí. Trump ló fi ọ̀rọ̀ náà léde lójú òpó alágbélébú bó ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé òun ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé pé wípé kí wọ́n yí orúkọ ìpínlẹ̀ náà padà sí New America. O jẹ́ kò di mímọ̀ wípé àwọn ènìyàn kan ni wọ́n ti ń dábàá ẹ̀ wípé kí wọ́n yí New Mexico padà sí New America o ní ó sì jẹ́ nǹkan tó yáyì gidigidi. Ẹ̀wẹ̀ gómìnà New Mexico Michelle Lujan Grisham ń ló tako àbá òun o bó ti ṣe jẹ́ kò di mímọ̀ wípé kò sí orí ọ̀fẹ́ láti yí orúkọ ìpínlẹ̀ náà padà. Ó fi kún wípé orúkọ New Mexico náà ń ló ti wà tipẹ́tipẹ́ kó tó di wípé wọ́n sọ orílẹ̀-èdè America dorílẹ̀-èdè gan nísàn. Orílẹ̀-èdè Iran ló ti kìlọ̀ fún South Africa wípé kó má ṣe kó àwọn ológun tàbí darapọ̀ mọ́ orílẹ̀-èdè America lórí ìṣọwọ́ṣiṣẹ́ láàbí wọn lójú omi Hormuz bó ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé irú ìgbésẹ̀ ọ̀hún yóò mọ̀ fa ọ̀pọ̀lọpọ̀ jọ̀gọ̀dì lẹ́sẹ̀ o. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ tó ń bójútó lẹ́rù òkèèrè nílẹ̀ Iran Ismail Baghel ló fi ìkìlọ̀ náà léde lẹ́yìn tí Seoul jẹ́ kó di mímọ̀ wípé òun ti ń gbèrò láti ṣe ìrànlọ́wọ́ fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ America lórí ọ̀rọ̀ orí omi náà. South Korea ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ń ṣe àgbéyẹ̀wò bó ti ṣe ṣeéṣe káwọn ó dá sí ọ̀rọ̀ ilẹ̀ America náà yẹn ìgbìyànjú ẹ̀ láti lè pèsè ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ojú omi náà o ìyẹn bí kò bá ní ṣe àkóbá fún ìgbáradì àwọn ológun tóun. Seoul ń lo wa jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò tí ì forí okòó sọ̀dúnrún lórí àbá ọ̀hún lójú òpó alágbélébú. Baghel ló fẹ̀sùn kan Washington wípé ó ń dúnkòokò lajà mọ́ àwọn orílẹ̀-èdè míì láti wá darapọ̀ mọ́ kí wọ́n lè mọ sọsẹ́ láabi lójú òpó lójú omi Hormuz náà. Ó ní àwọn ológun ilẹ̀ Iran òní yóò ka orílẹ̀-èdè kórílẹ̀-èdè tàbí ilẹ̀ òkèèrè kan tó bá dá sí ọ̀rọ̀ náà tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ America láti mọ dá sí ọ̀rọ̀ ojú omi náà gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè táwọn náà ń lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́. Lórí ìròyìn àwọn eléré ìdárayá òṣèré sinimá àgbéléwò ni Nimi Ferrari ń lo ti dolóògbé lẹ́yìn tí wọ́n ní okù bíi ọjọ́ mélòó kan kò ṣí ilé rẹ̀ tuntun tó kọ́ sí ṣàgámù nípínlẹ̀ Ògùn. Ìròyìn ikú ẹ̀ ọ̀hún òun lọ̀rẹ́ mínú ẹ̀ olúwa Kẹmisọ́lá Pésìn ẹni táwọn ènìyàn mọ̀ sí Kẹmitì ń lo fi léde ó jẹ́ kó di mímọ̀ wípé olóògbé ọ̀hún dolóògbé lákòókò tí wọ́n ń gbáradì lọ́wọ́ fún ètò ìṣílé rẹ̀. Àbúrò Ferrari ń lòun náà mọ̀ ti fọ̀rọ̀ náà léde ní bó ti ṣe jẹ́rìí ikú ẹ̀gbọ́n ẹ̀ ó ní ohun tó ṣokùnfà ikú ẹ̀ gan òun ò tí mọ̀ títí di àkókò yìí. Èyí ló pín ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti iléeṣẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́ Patience Olúṣẹ́gun lólóòtú ròyìn Adégbòye Galani lórúkọ tèmi mú kinyín ó rán ayọ̀ lásun àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàárọ̀.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ibùsùn kọ.
5: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Múkà.
4: O tún na. Ọwọ́ náà ni jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pe dédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Na ibùsùn Múkà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
6: Muka, adding comfort to life since 1959.
7: Say after me, millions of Naira shall look at us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall look at us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ. Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NC.

0: Ah, nibo ni mo wa bayi.
1: O to ni bi to de. O tun gbere gbe ese keji. Wo iwaju re ki lori.
0: Odo nla ni mo ri yi. Odo nla ni mo ri.
1: Sori odo to won yi. Oni won pe ni odo ojo lani. Oun lo pala laarin aye ati orun. Enikeni to ba si tire koja le, o ti fi aye sile ni. O tu akoko fun o lati fi aye sile. Sugbon ko to fi aye sile. O ni gbesi oun kan te je mi ninu ndile yin ti mo ma ngba ni ikorita ike to ri koja odo Jordani.
0: Se pe mo ti ku.
1: Be ni o ti fi aye sile.
0: Mo ti fi aye sile.
1: Be ni.
0: Lai ni nkan kan ninu aye.
1: Mo wa gbo arakunrin. Bi mo se so fun o. O ni gbesi oun to je mi, o ni lemi wa gba ni ikorita yi. Emi ni emi tin si ni wokoto ti kin je keyin o sere laye.
0: Gbese ke.
1: Mo je mi gbese. O da wu orun re ki lori lorun re.
0: O si wa aso wo lo wa lorun mi.
1: O si o ni kayefi.
0: O se mi kayefi.
1: Sori aso to wa lorun re yi, oun ni uniform and coat ten wo ninu idile baba re. Oun ni uniform aso egun ajogun ba. Aso egun ma serere. Aso egun ma tegbe. Aso egun ma laluyo. Sugbon bi mo je so, emi ni emi tin si ni wo koto ti kin je kin o si. Ko te gbe koja re koja ododo dani ka to sian. Oni lati gba lorun re. Boya bo fun mi.
0: Kin bo.
1: Kin bo. O se ba gbe. Wa gbo. Iwo na, o na ti mo jọ ni gbese nkan.
0: Gbese.
1: Be ni ojo kini ana ko to wonu aye. O na nkan ti mo gba ninu aye.
0: Ki lo gba lowo mi.
1: O na ni aso ogo re.
0: Aso ogo.
1: Be ni, nigba to fe wole aye lojo kini ana, emi ti mo gba aso ogo. Mo si ni lati da aso ogo re pada fun o gege bi gbese temi na jo.
0: Ida pada re ko wulo fun mi mo.
1: Nitori ko wulo na ni mo se fe da pada fun. Nigba ti ogo yin o ba wulo mo ninu idile baba de la ma nda aso ogo. Nitori na gba aso ogo re pada sodo eleda re to go
0: ti
1: pada
0: o. Nigba ti ko wulo fun mi mo ki n wo aso ogo mi pada.
1: Gbagbo gbo mi sori aso ogo re ti mo da pada fun yi ati aso egun ajogun ba temi gba lowo re. Wa so fun awon omo bibi inu idile re ti won o ti bi wipe o ti jogun kan le de won. Ibi ti wo jagunde ka awon omo na wa bere
0: ogun lati
1: ko ju be lo. O ti gba.
2: Iya ti gbọ mi.
3: Ituma la kan ye mi.
2: O ti gbọ asiri aye.
3: Listen to the secret of life.
2: Adua to ma gba re.
3: Yes, a prayer you pray now.
2: Eye mi mo serere.
3: Spirit of anti success.
2: Emi ati ni deboji.
3: Spirit of complete to the grave.
2: Me serere.
3: So sad.
2: Jade lara.
3: Out of my body.
2: Emi.
3: The spirit.
2: Ati ni deboji.
3: That complete to the grave.
2: Me serere.
3: So sad.
2: Jade. Oye adua.
3: O Jesus. Emi mo. Emi a siri deboji lai se. Oya jare. Jare. Oya jare.
2: Just Oluwa wa. Aye le o.
3: What is a wicked man?
2: Mama.
3: Mama.
2: Oni lati gbadura.
3: To pray. Jesu.
2: Opolopo ile lo wa.
3: Many hopes exist.
2: Aye de ma fi won de won ma dara to wu won.
3: The last was afflict them.
2: Afi won dara to wu.
3: Afflict them the way they please.
2: Won wa ye.
3: They come to life.
2: Won ni rogolo. Gogo to ye kari lo. Won ma fi segbe se ni.
3: You declare them.
2: E wu omo okunrin ye.
3: Look at that man.
2: Igba to kuta.
3: When he die.
2: Ni won fe da sogo pada.
3: The Lord restore his garment of glory.
2: Aso ti won fun to lo nile aye.
3: They come to use their life.
2: Won tun gba lorun e.
3: They took it from him again.
2: Ni eti boji.
3: At the grave.
2: Egbedua o. Show ti seta.
3: Are you ready?
2: Eya ko ni omiran.
3: You villain of giants.
2: Eya ko ni omiran.
3: You mighty giant.
2: Asini deboji.
3: Ta ko fi wo to the grave.
2: Da so go pada.
3: Restore us come the
2: grave. Eti boji.
3: At the top.
2: Gboro Oluwa.
3: Me ni wona belo.
2: E ku danu.
3: Dayo.
2: E faye mi le.
3: Live my life.
2: E tu wa lori oro mi.
3: Live my life.
2: Eya ko ni omiran.
3: You mighty giant.
2: Ile baba mi. Ti sini deboji.
3: That company was the grave.
2: Foto da ogo pada.
3: The story was glory.
2: Mo so tele.
3: Professor.
2: Eku iku oro. Lori aye mi.
3: Oh my Lord.
2: Eku iku oro. Mama.
3: Mama.
2: O ye ko le gbadura.
3: You want to pray.
2: Omo re.
3: Your children.
2: Oko re.
3: Your husband.
2: Eji won pe agba
4: eje
2: eje gbadua eya ko ni omira
4: mighty giant
2: te segun baba mi
4: shall overcome my father
2: ni gba ton kute
4: advise him
2: te de ogo re pada
4: restore his glory
2: eya ko ni omira
4: mighty giant
2: te segun iya mi
4: shall overcome my mother
2: te jorogolo
4: that is for business and glory
2: egbo oluwa
4: egbo oluwa
2: egbo oluwa
4: egbo oluwa
2: eku iku oro
4: shayo
2: nitori aye mi
4: for my sake
2: eku iku oro mo so tele
4: professor
2: eya ko ni omira
4: mighty giant
2: eku iku oro
4: ah
2: ha ko ni omira
4: mighty giant
2: ile baba mi
4: ti
2: segun awon mologo
4: come the glorious one
2: ile baba mi eku iku oro
4: ah
2: egbo oro oluwa
4: you are the lord
2: eh ni sin mi debo ji
4: you now come me to the glory
2: mari ogo mi lo
4: I will use my glory
2: mo wa ye wa rogolo
4: I come to possess my glory
2: dandan ni ki rogolo
4: must I possess my glory
2: e fi eyin baba mi ti eh good of eyin mi ti
4: you cannot resign me
2: be ba bori baba mi
4: you will call my father
2: iyan baba mi ni ye o
4: my father o
2: be ba bori iya mi
4: you will call my mother
2: iyan iya mi ni ye o
4: my mother
2: eh le bori mi
4: you can never overcome me
2: omo yi o de soro
4: soko
2: eh le bori mi
4: you can never overcome me
2: e ti segun awon kan nile wa
4: come show me my house oh
2: eh le segun mi
4: you can never overcome me
2: mo segun yin leni
4: you will call me today
2: eyan ko ni omire
4: you mighty giant
2: asini debo ji
4: that's the glory
2: lai rogolo
4: that is our glory
2: egbo oluwa
4: egbo of the lord
2: e fo ye le
4: e the lord
2: e fo ye le fun mi e ku iku oro e fo ye le fun mi egbo adua ye o se wa le gbadua aso iponju
4: ah come to my affliction
2: ti aye wo fun mi lojo ti iya mi robi lowo
4: e my father si try by
2: e ya danu e yo so iponju
4: you come to my affliction
2: aso agbejo de iponju
4: affliction
2: aso agbejo de
4: oh
2: iponju
4: affliction
2: ati aso ti
4: aso ati
2: eh aso agbejo da iponju ati aso ti
4: affliction and failure
2: si agbe wo mi
4: bless on me
2: nigba iya mi robi lowo ki iya mi to bi mi e ya danu e ya danu e ya danu ti won ba ti loyun nile yin
4: what is present your house
2: won ti mo ru omo ti won bi bo ka to bi omo na saye ni won ti bi aso si lorun aso yi
4: this garment
2: ni ya re wu oku
4: your mother's foot
2: e wu ti baba ye so
4: what am I saying
2: oni mo fe da so ogun e pada
4: restore your glory garment
2: kin to da pada o je mi ni gbese
4: won mi eje
2: aso iponju
4: death of affliction
2: to lo le aye
4: there is a lie
2: ojo ta bi oni mo wo fun o owo ojo ta bi oni mo wo
4: jesus I put on you your best
2: ojo te ba ku
4: here you die
2: ni mo ma gba pada
4: I take it back from you
2: mi gba lasan
4: I didn't take it alone
2: mo gba le
4: I took it down
2: fun awon omo ti won ni ba bi
4: for today you bet oluwa
2: ati awon omo omo
4: your generation
2: ogun ti wo iya
4: but you brother
2: ti mo pada re yin re le lori
4: I wait again.
2: E ogun ti wo iya.
4: That what are you?
2: Toko to segu.
4: That you failed to overcome.
2: Maili ke pori mo saida. Ogun ti wo iya o segu.
4: But you must have failed to overcome.
2: Ogun ti wo baba o segu.
4: But you father failed to overcome.
2: Mo de ogun yen duro.
4: I thought about you again.
2: Di omo ti o ba bi o.
4: The children you bear.
2: Ati omo omo re.
4: And your generation.
2: Mo kede.
4: Kana.
2: Se wa le gbadura.
4: You have to pray this prayer.
2: E yo so egbejo de iponju o.
4: Of affliction.
2: Take me with me.
4: Yes, on me.
2: Lojo ye mi ro bi lowo.
4: My brother is driving.
2: Hey, ya danu. Hey, ya danu. Hey, ya. O ya duwa.
3: Eh, mi mo. Eh, ya se gbe da. Take me with me.
2: Lojo ye mi ro bi o.
3: O ya ya ya.
2: Hey, ya danu.
3: Ya ya ya ya. O ya. Ya da. Ya da. Ya da. Ya da. Ya da.
2: E mo ya. Eh, ya se gbe jo da. Ye kwaju ati aseti.
3: Egon o. Ebaya. Eya dara. Eya dara.
2: Yes, oluwa. Aso ire de ire.
3: Generation.
2: O si. Abalaye. Aso ire de ire. O si abalaye. Ti egbe wo mi. Lojo ye mi ro bi lowo. Ebaya. Ebaya. Aso ire ire. Aso ire ire. Aso ire de ire. O si abalaye
3: of ancient level
2: aso irande ina
3: ancient garment
2: o si abalaye
3: of la
2: ti egbe wo mi lojo ya mi robi lowo eya eya o ya o ya o ya
3: o jes mi mo aso irande abalaye aso si abalaye ti egbe wo be o ti sa mi wo be o ya
5: Eya!
2: Emo ya! Eka da ya badaru. Ela gada bi anegede rubia. Olorun awo bosani. Olorun awo babo. Olorun awo balolao. Olorun awo bosani. Jesus! Oluwa! Mama!
5: Mama!
2: O ma nilu adua. Gegede agbina sa. O kuku ti dara. Emo sami.
5: Temeno.
2: Aso irende iran. Egbe joda se. Ami ni ko se. O ye ko ma ya. Oga. So you bole. Ami ni ko ma se. Aso irende iran. O si abalaye. Ti won gbe wo e. Emo ya. Emo ya. Eya o. Eya. Ya. Ya. Ya. Ya. Ya. Ya. Ya. Ya. Eya de. Hey! Be what in ya? Emma Kerr? Say what I saw.
5: Yes, sir.
2: Hey! I'm a Kuni Etikunzia. He got Okuta? Not that so good. Mama?
5: Yes, sir.
2: Oh, good Okuta. Call Tok Beja.
5: Yes, sir.
2: My damn Kuta? Kyo Tok Beja me alone. Mama, damn Kuta? Kyo Tok Beja me. Naboti Kuta? Kyo Tok Beja Naboti? Uraya Kuta? Kyo Tok Beja Uraya? My damn Kuta? Ki o dogbe jami Olorun o. Mama je nkuto. Ki o dogbe jami o. Mama. Iwo ti ku o. O si wa laye. Omo re ti mu gboya. Keku.
5: Yes sir.
2: Nsi me laye. Omo re ti fa Colorado ya. O si wa laye. Keku. Se wa gbadua. Se wa gbadua.
5: Se
2: wa gba. E mo ke. Asogo.
5: Asogo.
2: Asogo mi.
5: Asogo be.
2: Aso ikun mi.
5: Aso pe be.
2: Asogo mi.
5: Asogo be.
2: Aso ikun mi.
5: Aso pe be.
2: Si e bo. Lojo iya mi robi.
5: Hey,
2: e da gbada.
5: E da gbada o.
2: E da gbada.
5: E da gbada o.
2: Asogo mi.
5: Asogo be.
2: Aso ikun mi.
5: Aso pe be.
2: Aso anyan mo mi.
5: Aso anyan mo be.
2: Si e bo.
5: Si e bo.
2: Lojo iya mi robi. E da gbada.
5: E da gbada.
2: E da gbada.
5: E da gbada.
2: E de gbada.
5: E de gbada.
2: Gbogbo ti ma je laye. Te bo lorun mi.
5: Te bo lorun mi.
2: Gbogbo ti ma je laye. Ti e bo lorun mi.
5: Te bo lorun mi.
2: Lojo iya mi robi.
5: Iya mi robi.
2: E de gbada.
5: E de gbada.
2: E de gbada.
5: E de gbada.
2: Kokoro. Ati lowo mi.
5: Lowo mi.
2: Te gba. Lojo iya mi robi. E de gbada.
5: E de gbada o.
2: E de gbada.
5: E de gbada o.
2: E de gbada.
5: E de gbada o.
2: E de gbada.
5: E de gbada o.
2: E de gbada.
5: E de gbada.
2: E de gbada.
5: E de gbada.
2: E de gbada.
5: E de gbada.
2: Igbe eso ti wo gbe siwaju o. Loruko Jesus o ya ko father. Ko father. Ko father. Ko father. Ko father. Eka. O Jesus.
5: O Jesus.
2: Ti wo fi ogo mi na.
5: Ti wo fi ogo mi na.
2: Etuka o.
5: Etuka.
2: O Jesus.
5: O Jesus.
2: Ti wo fi ogo mi na.
5: Ti wo fi ogo mi na.
2: Gboro Oluwa.
5: Gboro Oluwa.
2: Etuka o.
5: Etuka.
2: O yo yo yo.
5: O Jesus. Eh mi mi mo. O Jesus.
2: Ti wo fi ogo mi na. Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Etuka.
2: Etuka. Etuka.
5: Etuka.
2: Etuka.
5: Ti
2: beli so ni a o be se baba wo lara omo lati re kini de keje
5: Jesu
2: baba lo se omo ni Jesu mara ile ko bon you wole sami o ja ye tu o ja se baba re ti wo fi ogo re se gbesi gbesi ai modi ti wo fi ogo re se o ja ye tu ka ba ni o ja
5: Jesus,
2: that if you go, that's a good
5: thing.
2: Am I
5: good?
2: Me or Jesus? That if you go, Miss Aggressive. And to go,
5: to go.
2: Oh, yo, yo, yo, yo,
5: yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo,
2: Hoja,
5: hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, hoja, h
2: ilé kan wà ilé yìí wọn mọ ilé wọn ọkùnrin wọn kì í pé 30 years tó bá ti pé 29 wọn kú èyí tó bá lágbára gan tó gbàdúrà ní wọn 29 25 26 tó bá fi máa di 27 ẹran rẹ̀ á ti máa ṣí mọ́ bẹ́ẹ̀dì wọn kì í pé 30 tó bá ti jí ọkùnrin nígbà mo wọ́ọ̀dì nínú ẹ̀mí mo wọ́ọ̀dì lọ agbolé bàbá rẹ̀ nígbà débẹ̀ ẹ̀sà wọ́n mú wa rìnrìn àjò kan nínú ẹ̀mí wọ́n fi ibojì méjì hàn wá ibojì méjì wọ́n ní ibojì wóore wọ́n ní ti bàbá ẹni yìí ibojì wóore ti ìyá rẹ̀ ni wọ́n ní ṣe rí àwọn méjì yìí ọmọ kan ni wọ́n bí ṣe rí bàbá àrọ̀ ni ṣe rí ìyá àfọ́jú ni ọmọ kan ṣoṣo tó bí òun ní ẹsẹ̀ bàbá rẹ̀ òun ní ojú ìyá rẹ̀ bí ìyá bá ń lo oko òun ló máa fàyà lọ́wọ́ dání bí bàbá bá fẹ́ lọ yàgbẹ́ òun ní máa ń gbé bàbá rẹ̀ lọ. Ẹkú àdìtú ayé mọ̀mọ́ lójijì ọmọkùnrin lọ́nu igbó láti lọ wa iṣu nínú oko ọlọ́dẹ kan pàdé rẹ̀ bó ti ń rìn náà kan mo rò pé ibi tó ti ń wa iṣu aṣọ rẹ̀ ẹrọ̀fọ́ yìí ó wá bọ́ra rẹ̀ sí o nínú oko láti wù ẹ̀ bí ọdẹ ṣe rìn náà kan ọdẹ ní mo ti ń wá ẹbọra èèyàn ti pẹ́ ọdẹ yẹn dẹ̀ ta níbọn lẹ́sẹ̀ bó ṣe ta níbọn lẹ́sẹ̀ ó lọ mú un ní ìwọ̀sọ ó di okùn sí lọ́rùn ó ní ẹbọra ni ó ṣe parada sí èèyàn ó fẹ́ wọnú ayé lọ ó wà ní wọnú ayé lọ mo ti ń wá ẹbọra èèyàn láti fi jó oògùn ó dẹ̀ mú un jáde ó mú un lọ lé ọmọkùnrin nkígbe èmi nìkan nìyá mi bí mi kì í ṣe bọra mo wá wasu lóko ni ó ní rọ o ìwìn ni ọ ó fẹ́ wọnú ayé lọ ni ló ṣe parada sí èèyàn ẹ̀rú ọlọ́run bà mí ó sì mú lọ lé ó somogi lẹ́yìn tí kú kò gbẹ̀mí lẹ́nu ẹ ó ti ọ̀bẹ bọ̀ lára ó dẹ̀ ń fa ẹran ara rẹ̀ ya ó ya awọ lára rẹ̀ láì tí kú bó ti ń ya awọ lẹ̀jẹ̀ ń sàn lọ́mọ yìí ń kígbe oró ìyá àti bàbá rọmọ níṣẹ́ wọ́n ń retí kó dé ọmọ ò mọ̀ dé wọ́n ó ya ẹran lára ènìyàn láì ṣe màlúù kó jẹ́ màlúù gan wọ́n gbúdọ̀ pa màlúù yẹn ṣùgbọ́n wọn pa eléyìí ó dídí èèyàn wọn ya awọ lára rẹ ó ní mo fẹ́ fi awọ rẹ mo fẹ́ fi ṣèlú awọ arákùnrin yìí ibi ó ti ń ya awọ rẹ inú ìnira tí ẹni wọ ẹsẹkẹsẹ kí ẹmí tó bọ lára rẹ ó fi àṣẹ lẹ ó ní nínú ìdílé yìí nítorí pé èmi ló pé ọjọ́ tí mo pé ọgbọ̀n ọdún láyé láti pa àwọn òbí mi lẹ́rìn ó sì fi mí pa àwọn òbí mi lẹ́kún kò sí ọmọkùnrin ilé yìí tí ó wọ 30 years èmi ò máa ṣiṣẹ́ ìran tó ti lọ torí ìwo òde bá ìran bíi mẹ́rin ó mọ tó ti ṣe àṣìṣe ìran tó ti lọ tí ẹ fi ògo yín ṣẹgbẹ́ sí ẹ agbélébù tó ń tẹ̀jẹ̀ ó yẹ kó yí dànù yí dànù wèrè dáhùn dúró ó nítorí pé
6: bless you.
2: Nítorí pé òun ti wá church mi fún ọdún kan.
6: God bless you, Lord.
2: Òun ò dẹ̀ rí ìyanu. Láti ọdún kan tó ti wá. Òun ò rí ìyanu.
6: Adáduwayo.
2: Ó wá nítorí náà.
6: God bless you.
2: Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ lórí rédíò.
6: God bless you.
2: Òun máa ń yín mu ni.
6: Jésù.
2: Tó bá wà nínú ilé.
6: Adáduwayo.
2: Oníbò ṣe tún gbọ́gbẹ́ ẹni kan san 900.
6: God bless you.
2: Ó lòun ti yín mu.
6: Òun bá yín mu.
2: Ẹ sà. Yín mu tó yín mu.
6: Ó yẹ sà.
2: Bó ti ń jáde sí títì.
6: God bless you.
2: Ó ní wèrè ń dàrú dúró.
6: Jésù.
2: Ike a ní orúbọ. Òun yín mu. Wèrè ló sọ fún un. Wọ́n ní orúbọ.
6: God bless you.
2: Òun yín mu.
6: Ìṣíntí láre o.
2: Ó jẹ́ lóru.
6: Ó jẹ́ gbọ́rọ̀.
2: Tàbí kó o padà sílé.
6: God bless you, Ọlọ́run.
2: Ẹ sà.
6: Bàbá mi o.
2: Lọ́ru. Tàbí kó o padà sílé.
6: Tàbí o padà lé.
2: Ó ní bó ṣe kú òun wájú
6: ọ̀yẹ́. God bless you, Ọlọ́run.
2: Èmi yẹn ni kò ń pè mí.
6: Jésù.
2: Ṣùgbọ́n.
6: Yes sir.
2: Ó ní òun mọ̀ pé dádì ò ní gbé kọ̀.
6: Káì.
2: Ó ní bó ṣe lọ nìyẹn.
6: Ẹ yẹ sà.
2: Òun fẹ́ sọdá títì.
6: Adáríwáyé o.
2: Ó fẹ́ sọdá títì ni o.
6: Yes sir.
2: Márùwá méjì.
6: God bless you.
2: Ìkan bọ̀ báyìí.
6: Jésù.
2: Ìkan park.
6: Jésù.
2: Ó ti lérò pé ìyẹn park.
6: Ẹyẹ la yóò.
2: Bí ìyẹn ṣe gbéra lójijì ni.
6: Adáríwáyé.
2: Ẹ sà.
6: Bàbá mi o.
2: Márùwá méjèèjì gbára wọn.
6: God bless you.
2: Òun lè wà láàrin táyà méjèèjì.
6: Jésù. Ayé la yóò.
2: Kò dẹ̀ fọ́lápá.
6: God bless you.
2: Ó kàn forí gbá wíṣkìrì márùwá kejì.
6: Ayé la yóò.
2: Ẹ sà.
6: God bless you.
2: Bí pé kéèyàn wà láàrin.
6: Bẹ́ẹ̀ni sà.
2: Kí márùwá méjì dé gbára wọn. Kò dẹ̀ fọ́lápá.
6: God bless you.
2: Ẹ sà.
6: Bàbá mi o.
2: Ṣé ó lòun sáré yọkú ò nínú márùwá.
6: Adáríwáyé.
2: Àwọn èèyàn ní kò dúró kò dúró.
6: Káì.
2: Wọ́n fẹ́ máa dùn mí lé olórí.
6: Jésù.
2: Eré tètè ló sá lọ. Sí ọ̀dọ̀ ní POS. Tó lọ ṣe 900. Oṣù mẹ́rẹ̀ẹ̀rin.
6: Kábíyèsí Ọlọ́run.
2: Ó ṣe 900 oṣù mẹ́rẹ̀ẹ̀rin. Ó ṣe fún ara rẹ̀.
6: Kábíyèsí
2: o. Ó ṣe fún ọmọ rẹ̀.
6: Jésù.
2: Ó ṣe mẹ́ni fún àkọ́bí ẹ̀.
6: Adáríwáyé
2: o. Ó ṣe oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà.
6: Kábíyèsí o.
2: Fún last born ẹ̀.
6: Ayérayé o.
2: Ẹ sà.
6: Ó yẹ sà.
2: Ó wá sẹ́ni message.
6: Kábíyèsí o.
2: Mo wá gbọ́ voice note yẹn.
6: Jésù.
2: Òun ló jẹ́ kí n wá pè fúnra mi.
6: Ayérayé o.
2: Mo wá gbàdúrà fún.
6: Kábíyèsí.
2: Olúwa wa sọ pé. Ó fi dé wò ni.
6: Yẹ sà.
2: Olúwa ni kò pàdé wa ní Sangwater.
6: Ní Sangwater.
2: Lọ́jọ́ Sunday.
6: Kábíyèsí o.
2: Ẹyin wọlé gbọ́dọ̀.
6: Ó yẹ sà.
2: Lọ́ọ̀rù 900
6: yẹ o. Ó tẹ̀tẹ̀ lọ ṣe tiẹ̀.
2: Lọ sí ẹbọ 900 yẹ.
6: Ó ṣe báyìí báyìí
2: o. Ó ẹ sà.
6: Kábíyèsí o.
2: Fóòdẹ̀ ní oṣù mẹ́rẹ̀ ní lẹ́ẹ̀kan ṣoṣo.
6: Yẹ sà.
2: A ní ọmọ ẹrú lóṣooṣù.
6: Bẹ́ẹ̀ni.
2: Tó bá ti ṣe tóṣù. Tó bá tóṣù ti ń bọ̀.
6: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣé tóṣù ti ń bọ̀.
6: Ọ̀ṣẹ̀ yẹn o.
2: Ẹ sà.
6: Kábíyèsí o.
2: Ó lè jẹ́ pé. Ó lè ṣe gbogbo ẹ̀.
6: Kábíyèsí o.
2: Fún ọmọ rẹ.
6: Rí pé o ṣe o.
2: Màmá yìí.
6: Rí pé o ṣe o.
2: Àti Olúwa sì ń sọ fún mi pé.
6: Ó jẹ́ gbọ́rọ̀.
2: Ẹ̀yin kan wà tẹ́ ẹ ti ṣe.
6: Kábíyèsí o.
2: Ó kú tẹnìkan tẹ́ ẹ ti ṣe.
6: Jésù.
2: Tọmọ rẹ tó ti ṣe.
6: Fọmọ rẹ.
2: Lu ẹbọ yìí o.
6: Ó jẹ́ lọ ṣe o.
2: Má jẹun ní ẹ̀yìn o.
6: Kábíyèsí Ọlọ́run.
2: Àlàáfíà.
6: Bẹ́ẹ̀ni sọ.
2: TTB.
6: TTB.
2: 05 2 5 2 8 7 5 2 8 7 5 1 8 1 8 GTB.
6: Kábíyèsí o.
2: Pé kó orúkọ 900 naira.
6: Ẹ o.
2: Fún oṣù bàbà.
6: Ó yẹ sà.
2: Màá wá tún oṣù bàbà fún ẹ. Tó bá di ọ̀la. Ọ̀gá.
6: Bàbá mi o.
2: Sori Sẹ̀tẹ̀mbà tó wà
6: yìí. Yẹ sà.
2: O gbúdọ̀ jáde kúrò ní Sẹ̀tẹ̀mbà.
6: Ẹ o.
2: Lófo.
6: Kábíyèsí o.
2: Torí wípé.
6: Yẹ sà.
2: Gbogbo ẹni tí Sẹ̀tẹ̀mbà bá bá pàdé. Ẹ sà.
6: Ó yẹ sà.
2: Ó máa ń gbà nǹkan lọ́wọ́
6: wọn.
2: Kábíyèsí ó yẹ ká ti dúró ní oṣù kẹjọ.
6: Ó yẹ sà.
2: Ṣùgbọ́n nílé tó dé.
6: Ẹ o.
2: Ó ní ẹ̀yin mẹ́ta tó kù.
6: Kábíyèsí o.
2: Pẹ̀lú mi. Ògo mi lẹ́ mọ̀ lò.
6: Jésù.
2: Ẹ sà.
6: Adáríwáyé o.
2: Sẹ̀tẹ̀mbà. Òtómbà.
6: Òtómbà.
2: Nọ̀vẹ́mbà.
6: Nọ̀vẹ́mbà.
2: Dísẹ́mbà.
6: Àti Dísẹ́mbà.
2: Ẹ sà.
6: Kábíyèsí o.
2: Orí ìta lògó ti bẹ̀rẹ̀.
6: Orí Sẹ̀tẹ̀mbà mi sà.
2: Ẹ sà.
6: Ó yẹ sà.
2: Mi ò mẹ́ni tó sàmì.
6: Kábíyèsí Ọlọ́run.
2: Ògo yìí máa kárí. 05 2 5 2 8 7 5 1 8 1 8 GTB. GTB ni o. Ọlájídé.
6: Ọlájídé.
2: Ṣínà Yomi.
6: Ṣínà Yomi.
2: 05 2 5 2 8 2 7 5 7 5 1 8.
6: Ó di
2: yọ Sunday.
6: Yes sir.
2: Ó lágbára.
6: Ẹ o.
2: Mọ̀mẹ́.
6: Ọjọ́ lẹ́gẹ̀jẹ̀.
2: Ànúdó.
6: Amen.
7: On your Tuesday.
6: Tuesday.
7: On the 8th.
6: On
7: your Tuesday.
6: On your Tuesday.
7: Ìṣòro yẹn máa lágbára.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Ìṣòro.
6: Ìṣòro ni o.
7: Ní CAC.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Orí òkè.
6: Orí òkè.
7: Tèmi aṣeéṣe.
6: Tèmi aṣeéṣe.
7: CAC.
6: CAC.
7: Orí òkè.
6: Orí òkè.
7: Tèmi aṣeéṣe.
6: Tèmi aṣeéṣe ni o.
7: Number 7.
6: Number 7 ni.
7: Adeleke Street.
6: Adeleke Street.
7: Olúbọndú.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Olúbọndú.
6: Olúbọndú ni o.
7: Ní ìpájà.
6: Ìpájà.
7: Ibi o bá ti ń bọ̀.
6: Kábíyèsí o.
7: Tó bá ti ní ìpájà bus stop.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Bójẹ́ kọ̀ má dìlo ti ń bọ̀. Àbí yànà pájà.
6: Àbáyọ̀bọ̀.
7: Àbáyọ̀bọ̀.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Àbí ìkọlá. Àbí ojú ore.
6: Bẹ́ẹ̀ni o.
7: Tó bá ti dé.
6: Kábíyèsí o.
7: Church bus stop.
6: Church bus stop.
7: Ní ìpájà.
6: Ní ìpájà ni.
7: Lọ́jọ́ Tuesday.
6: Lọ́jọ́
7: Tuesday. Sọ pé o lọ sí.
6: Kábíyèsí
7: o. Church bus stop. Iwájú ìṣẹ̀lẹ̀ yẹn.
6: Oh yes sir.
7: Lè wá ti gbé ọ̀kadà.
6: Kábíyèsí o.
7: Olúbọndú.
6: Olúbọndú ni o.
7: Tó bá ti bọ́lẹ̀ lolúbọndú.
6: Yes sir.
7: Sọ pé CAC tó wà ní Olúbọndú.
6: Bẹ́ẹ̀ni o.
7: Kò sẹ́ni tí o mọ bẹ̀.
6: Tètè mi aṣeéṣe.
7: Orí òkè tèmi aṣeéṣe.
6: Bẹ́ẹ̀ni sir.
7: Wòlíì rẹ òkò tó Jésù.
6: Kábíyèsí o.
7: Ó máa wà mbẹ̀.
6: Hallelujah.
7: Ẹ̀yin tẹ́ ń gbé ní agbègbè yẹn. Wá pàdé Ọlọ́run.
6: Bẹ́ẹ̀ni sir.
7: Òru alẹ́ yẹn máa lágbára.
6: Wá pàdé wòlíì rẹ.
7: Wá pàdé Ọlọ́run o.
6: Bẹ́ẹ̀ni o.
7: Nínú ayé wòlíì rẹ.
6: Kọ̀fà.
7: Ó máa lágbára.
6: Alágbára o.
7: Ago méje.
6: Méje.
7: Alẹ́ Tuesday.
6: Alẹ́ Tuesday ni o.
7: Ago méje.
6: Méje.
7: Alẹ́ Tuesday.
6: Alẹ́ Tuesday ni o.
7: Ó bá ti wá ní ọjọ́ Wednesday.
6: Wednesday.
7: Ó di sango ọ̀sà.
6: Sango ọ̀sà yá
7: ni ọjọ́ kẹsẹ̀.
6: Ọjọ́ kẹsẹ̀.
7: Oṣù kẹsẹ̀.
6: Oṣù kẹsàn-án.
7: Ó máa lágbára.
6: Ó máa lágbára o.
7: Fọ́jà.
6: Bẹ́ẹ̀ bá mi o.
7: Olórí yóò mọ̀ pọ̀.
6: Rárá o.
7: 1000 pieces.
6: Kábíyèsí Ọlọ́run.
7: La rí padà sí.
6: 1000 pieces.
7: Àwọn tó bá tètè dé.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Àwọn ló ní o.
6: Jésù.
7: Oyin májẹ̀mú.
6: Ajẹ́ra yóò.
7: Àwọn tó wá ní sẹ́ndẹ̀ tó kọjá.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Wọ́n ti mọ èdìdí ẹ̀. Tó bá lè dirí ní oyin yìí.
6: Kábíyèsí o.
7: Wọ́n ní tó fẹ́ lọ fi ṣe. O fẹ́ lọ bẹ́ẹ̀rì ẹ̀.
6: Kábíyèsí Ọlọ́run.
7: Ó máa lágbára.
6: Alágbára sà.
7: Oyin yẹn la máa lò.
6: Jésù.
7: Ní ọjọ́ kẹsẹ̀.
6: Ọjọ́ kẹsàn-án.
7: Oṣù kẹsàn-án.
6: Oṣù kẹsàn-án.
7: Èyí ti ṣe.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Ọjọ́ Wednesday.
6: Wednesday.
7: Ní sango ọ̀tá.
6: Ní sango ọ̀tá ni o.
7: Ó máa lágbára.
6: Alágbára o.
7: Ago méje.
6: Méje àárọ̀ ni o.
7: Àárọ̀.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Ọjọ́ kẹsàn-án.
6: Ọjọ́ kẹsàn-án.
7: Oṣù kẹsàn-án.
6: Oṣù kẹsàn-án ni o.
7: Ó ní iṣẹ́ tá a fẹ́ ṣe.
6: Àdá ni wọ́n yóò ṣe o.
7: Nine ló yẹ ká bẹ̀rẹ̀.
6: Kábíyèsí Ọlọ́run.
7: Ṣùgbọ́n Olúwa ní kí n pín ẹ̀bùn kan.
6: Yes sir.
7: Láti 7.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Títí wọ 8:30.
6: Láti ago méje bẹ̀rẹ̀.
7: A máa bẹ̀rẹ̀ lágo méje.
6: Bẹ́ẹ̀ni sà.
7: A pín ẹ̀bùn yẹn wọ 8:30.
6: Kábíyèsí Ọlọ́run.
7: Ẹ̀bùn yẹn la fẹ́ fi gbàdúrà. Wọ ago mẹ́sàn-án.
6: Kábíyèsí Ọlọ́run.
7: Ọjọ́ kẹsàn-án. Oṣù kẹsàn-án.
6: Àdáni wáyé.
7: Ó máa ní agbára.
6: Ó máa lágbára o.
7: Ìwọ dẹ̀ ni yánú kan.
6: Amẹ́sàn.
7: Ìrẹ́dẹ́.
6: Amẹ́.
7: In the name of Jesus.
6: Amẹ́.
7: Tètè o.
6: Ọjọ́ máa bọ̀.
7: Máa bọ̀.
6: Ọjọ́ máa bọ̀.
7: Olúwa náà mi ṣí o.
6: Báyọ̀.
7: Dìdí ọ̀run wí pé.

0: Adaba 88.9 FM Atunti Fufere
1: Adaba yo.
2: Vina Vina
3: Vito
2: Vina.
3: Vito,
4: which one you don't win again?
2: Baba, now bet where you want to. Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert that to cash. Hey, ole me.
4: Ah, ole you.
3: I beg, show me.
4: Enjoy Betway rewards, play, end points, and win big.
5: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
6: Bazo, Olomajaro, Bunwaiso.
7: Moki onile moki alejo ani faison lo gba oruko ti emi ni Babangana ti gbogbo aye a ma pe ni Baba Kerewa alase ati oludari Stand Action Koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
8: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
7: phone number mi 08164122777 lekan si 08164122777
9: ki la mo si Stand Action Koboko awon egbogi to da fun olomo okunrin nikan soso o ni a pe ni Stand Action Koboko ani ni olomi ani oni powder olomo okunrin nikan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbe ra daada ki agbo re ko le ma kan bi agbo ki e sin ara re ko le ma gbe ra abi oruko ti e ti e tri pada si boda asuke asuke ni waju ololife re iru nkan bayi ko da o ma fa itiju fun olomo okunrin ni tori re la se mu egbogi Stand Action Koboko wa fun olomo okunrin nikan soso aiso ti o gbogun olowo o le fe se wa gbogbo nkan ti o ba le ma se wo olomo okunrin n fe ko gbianju ko wa ba mi
8: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
7: phone number mi 08164122777
9: egunje egun o saju osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re o gbe dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbe dada ma fi dagula
8: mo wa ni waju Continental Guest House Nepa nilu Akure
9: ibe ni o wa to mo okunrin nikan mo nse itoju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyin ro ni gbogbo igba ori kele ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
7: 08164122777
9: nkan ki nkan ti o ba nse e boya won se eyo e marun e mefa kile to mo bo se nse eyo lo se mo mi abi ti o ba ye se eyo ti e a ma ta a ma yun e ba fi dagula gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara n ta e ni abi ara n ja eje ni abi inu re n kun ni gbogbo igba orukun ru e ni orikerike ara n ru e ni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti ri pe nkan omokunrin yo dode a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to bi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isan ara omo olomo okunrin isan ara kan wa to sise pato ti isan ara yi to ba ti ni pe nija o ni olomo okunrin ma di boda suke suke abi wo ti e ni aisan ti a pe ni arun jedije wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dà kọ sí mi.
8: Ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
9: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ́n lọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kọ sí mi.
7: Phone number mi 08164122777 08164122777
1: sẹ́wọ̀sẹ́wọ̀ àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ á ṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àá kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe kọ sí mi
8: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
10: phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777
11: Radio. Adaba FM.
12: Adaba FM.
11: 88.9. Akure.
13: Books?
14: Check.
13: Uniform?
14: Check.
13: School bag?
14: Check.
13: And Bornvita?
14: Double check.
13: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
15: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
16: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, ti e kon sun lo ni.
17: Aba, ajo ko ti gbo ni nipa 24/7 Aba Make Sure. Korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ba gbe kale lona ti gba lode. 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara. O ka gbo eyin didun ara riro. Afo gedegede doti ara danu. Logo lomo okunrin aba duro to. Ti o si ma sise akori lodun lolufe re. Iwe atebo la fi pelu re. Ajo Nafdac fun te lugba. O da lagu ara. 24/7 Aba Make Sure. Lati je alagbata jake jado le Nigeria. E ma pe
18: 09160622653 gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kọ́ mọ̀ ó yege kó soríire ni wọ́n bójú tó dáadáa pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí í ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú àyíká tó fini lọ́kàn balẹ̀ Adétọ́lá International School ni mò ń sọ wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama bẹ́ẹ̀ lówó wọn ò sì gbopá rárá tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó ti ń soríire ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìlú Adétọ́lá International School wà ní number 42 Ọ̀ṣinlẹ̀ Quarters Àkúrẹ́ àti 30 and 32 Ọ̀ṣinlẹ̀ Quarters Àkúrẹ́ wọn ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ ilé gbígbé ń bẹ fáwọn ọmọ ètò míì tún wà tọmọlé òde láti Monday tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀ pẹ̀lú ààbò tó kojú ọwọ́ ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́ ẹ pé nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-5880
19: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì kẹtẹ ẹ̀mí ọmọ orin gorósọ Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìgbáwẹrẹ ni wẹ́lẹ̀ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fàánù ni o wọ́n fẹ́ra díp frizà wọ́n fẹ́ra wọ́ṣẹ́ machine wọ́n fẹ́ra máíkúrówèv wọ́n fẹ́rẹ̀ ro kíchìn gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹyọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti sanwó rẹ̀ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tó ti yé ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè dánkó plaza lajílọ́sùn ladọ èkìtì ẹ owó ọ̀pọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tó ti yọ.
20: Yáre rúlẹ̀
21: o. Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adaba FM ni wọ́n wá. Nọmba wa ńlá wa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 08030414344 Ronke sórí 0703529 5755 tàbí Grace sórí 08032474686.

0: Ola Adrasa Rivdin Mors, Ondo Road, Adebo Wale Market, Akure, Lago Mesan Aro, Sago Mokala Aro, Ibi Keji, Ola Adrasa Rivdin Mors, Van Kema Onipanu, Ile Onuji, Ondo Stage, Lago Meji Laosan, Sago Meji Osan, Ibi Keta, Ola Adrasa Rivdin Mors, Leyi Skou Ori Malade Sabo Ondo Tan, Lago Meta Osan, Sago Mangu Ole, Ibi Kemi, Ola Adrasa Rivdin Brain Grand, Idi Mango, Odigo Local Government, Ore Ondo Stage, Lago Mefa Role, Sago Mejo Ale, Fou Alayi Le Kurege 080-33-76 2 0 4 9 gbogbo eniyan lape o
1: ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára, kálábóyún bímọ láyọ̀, kágbóhun ìyá, kágbóhun ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
2: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ìjà jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
1: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
3: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ìpele ọjà rẹ.
1: Polówó ọjà rẹ.
2: Ẹyá polówó ọjà yẹn o.
0: Polówó ọjà ẹ.
3: Polówó ọjà ẹ.
1: Polówó ọjà rẹ.
4: Ẹ máa bọ̀ kẹ wá polówó ọjà yín.
5: Ẹ wá polówó ọjà yín o. Àkọ ẹni ràn mọ́ àpolówó owó mẹ́ta o.
6: Ẹ̀yin èèyàn mi, ẹ wá polówó ọjà yín.
7: Nlínkà yín, Yánù Káírẹ́rú náà yá ọ̀nà náà yóò nù nẹ̀mẹ́.
6: Ẹnìyàn mi kété, ìyá polówó ọjà yín o.
8: Ẹ wá polówó ọjà yín.
9: Ẹ dẹ̀mi la polówó ọjà wọn o.
10: A kà bá ń dá ibèǹbè manaba lébi ra, a náà ń lòwù, a kà wá vé ti pàrọ̀nù rẹ̀ ni o, duwa wé ti pàrọ̀nù rẹ̀.
6: My people, come and advertise your goods and services.
3: Polówó ọjà rẹ.
8: Ẹ̀yin ẹjẹ́ yẹn ti ya, ń wí ẹ wá polówó ọjà yín.
3: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
11: Ẹ jẹ́ ká polówó ọjà wa o.
12: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
8: Gbogbo ẹ̀yin yẹn ẹjẹ́ kọ̀ líìsì mi, ìyẹn ẹjẹ́ arúgbó bíi tèmi, ń wí kẹ́ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
13: Polówó ọjà rẹ.
14: Come and advertise your products and organizations on parọ́nù rẹ.
15: Má dúró dégbà tí wọ́n ta lè ṣe ní gbàǹjo. Polówó ọjà rẹ pẹ̀lú Ọlọ́run Fẹ́mi Àjàkáyé, Mr. Mario Fúnra ẹ̀ lórí ètò parọ́nù rẹ.

0: Engineer Ako ne wale. O kukini eti.
1: Ito funi lobo, o funi loye.
0: Bangwewa.
1: O paro nure.
0: O du se mo jabi o ne. Engbe Engineer Ako. O ni alubarika tokpo onu. Aje tomo bi benga, o na eti darapo mo. Mami la pabi. Aja ma ki ore mi decision. Aje John. A se bye bye fun ya e. Last Saturday and Friday ninu osu yi. Aje John. Decision. Okay na. O du se mo je bi oni. O ni agba daada o. O ma sare fun yin lawon number kan. Ki to so du oni sugbon number te ma fi dasi eto lale oni re yo 08162519991 08162519991 oni number ti a ma fi seto lale oni se be mo ba se ma se tin ba je bi loju ti e da mi lebi ti n ba si jare e fi die na kale kale mo pupo nnu e sugba e je ki n sare lu awon ile ise ni ogo enu lale oni e je n sare lu logo enu e je ki n ma ki gbogbo awon sunshine iyen NURTW awon up national ti e tin wo moto ni cathedral won ni ka so fun yin pe nitori ise ti won se nbe bayi ni ti ago bi mesan ba ti lu ntoju ba ti mo won ni garage ondoro odu ni e ti ma wo moto nitori ohun ti gomina n gbe se nibe won fe ki titi da labala topo leyin gba na nko ireti mu be ti won na ba nlero pe ah oluwa rale fun mi o ti pe ti mo ti n paru lori ikanni lori eto yi pe olohun oba mi ti sina fun awon kan bayi o owo kekere ni le yi won sa gbianju pe won ma fi oni da oni ma si fi ola da ola o lewo 091 24 92 29 83 number keji 070 30 92 94 12 070 30 92 94 12 ona ni number ti e le pe fun ile yi e ma gbon foro won ni kope kope yi leyin igba na ko kini kan na tu ma sele ni gboro ni pinle Ondo kakakiri bo ba si je eni ti Olorun oba mi fun ladun be iwo gbianju number yi ni ko ko le opolopo awon woli won ma de ile yi to se pe 101 leyin gbianju lati ba won pade te ba si ba won pade ire na ni nkan ma so lojo yi November lo ma waye o sugbon e je ki n sare pe number fun yin 08135941440 ona ni number ti o le gbianju lati pe won to ba pe won mo mo pe ire loju ojo tin ri ire loju emi ati yo ri pelu ogu olon se gbagbe number mi 080 3379 3018 ona ni number mi
2: se be mo ipo ojojumo le dan fi gije mimu se faaji sugbon awon omo eniyan wa ranti pe awon oje ati mimu to wa injurious and destructive ton sakoba fun ago ara lo poju inu tegbetegbo tewebe ati sun lawon to le satunse wa ile ise lomsam lo si mo awon ojulowo natural product won yi aku ka fo ka yo ka wa fopo le ijile gbe kale wa lo si ago ara eni ko wa ma rejuvenate reactivate revitalize vivify resuscitate reinvigorate ki gbogbo medemede rakorako nyama nyama to wa lago ara o bere se n pora danu danu wa ni si gbogbo fifi egbegberin bi alaka ke yan ma le bere mu nkan ko wa ni sipe ibi kan lara ohun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni oh ewo mi o maro ye se people ju e ma bo ni love some natural health clinic 24 hour service de ti won ori ofe si wa lati ri awon akose mo se dokita fun abayo lori ohun kun to ba ndoju ko yin abi teyin ndoju ko bi e ba de ri pe nkan kan o se yin o de se ko pelu detoxification se dada for me da o ya si 26 sadugba ye gule ni ndoju ko high court gate akwe telephone 080 381 7728 love some natural health clinic o lu pe se dede nkan to wa fun health benefit iba
3: olorun ma je mi bi ba je laye mi mo mi la so iye oluwa
4: Yes, o daju pe olori reda ninu jajirebo on la wa fin pe o si bi apejopo awon woli ta pe ni oja sotele oluwa the lost prophetic marketplace yo waye ni november 19 20 ati 21 2026 thursday friday ati saturday ninu osu kokanla odun ye bere lago mokanla aro si ma mi role lojojumo opo awon woli olorun ni o wa nkale fun solution yi bonu won cancel si tun wa fun gbogbo eyan to fe ri awon woli ti wo si bayi fe mi sona ewo ise woli fun ona abayo tun wa ni kale o lati ra fun lilo yi toluwa o si ma tara e sise iyanu ninu aye onipojipe yo agbaripo oja awon woli ni o ohun gbogbo to je spiritual item lerwe fun rira pelu owo ti o po rara bene cac grammar school ondo road akure wa noja so tele ko bo lowo isan ojo to ti pe ivj every mo eni fe lo oke okun eni fe sun siwaju eni nwo ko waya o se ati ororo fun iyanu lokan ojo kan be awon woli toluwa pe lo ma wa nbe to nilo lati salaye ti won o ti ri soro ti nba ofira pe number fun alaye siwaju se tabi fe ni fẹ darapọ 081 3594 1040 ẹni o mọ bi tẹgbẹ ti la yóò ṣiṣẹ kú ni.
5: Up national.
6: Wọ́n ní ká máa sọ fún gbogbo ìyá ìrìn àjò látàkùrẹ́ lọ sílùú Èkó. Tá a bá wẹnu lẹ̀ tá a wẹnu ẹkọ, a rí pé gómìnà wa lọ́kẹ́ orí mi sọ ayé dàtí wá ń ṣiṣẹ́ ribiribi lọ́wọ́ láti mú ìtẹ̀síwájú ìgbòkègbodò ọkọ̀. Yá garaga nípínlẹ̀ wa, ńlá ṣe ń rọ̀ yín láti máa bọ̀ tààrà sóńdó garage. Tẹ́ bá fẹ́ wọkọ̀ lọ sílùú Èkó, látàgo mẹ́rin ìdájí sáago mẹ́jọ àárọ̀, a sì wà ní kàtídírà náà. Ṣùgbọ́n tílẹ̀ bá ti mọ́ látàgo mẹ́jọ títí dàgo mẹ́jọ ìrọ̀lẹ́, òǹdó garage la wà. Má bá wọn wọkọ̀ nírònà, ó léwu. Bẹ́ẹ̀ni ayé bandits la wà, wọn ní jíwa gbẹ́tẹrùjẹ. Máa bọ̀ tààrà sóńdó garage. Ibẹ̀ láti ń wọkọ̀ Èkó tààràtà tí ò séwu tí ò sí wàhálà. Kékulé ó gbọ́ kó sọ fún toko. Ẹni tó bá ń gbọ́ kó rò fẹ́ tí ò bá ìgbẹ́ pé. Òǹdó garage nílùú Àkúrẹ́ la ti ń wọkọ̀ Èkó. Òfò ẹ̀mí àti dúkìá ò ní ṣe wá. Ẹkùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe Súkànmí sórí 0806-207-6510. Isiaka 11 lórí 0803-873-3334. Ọlámilékan Òjó 0803-936-1561. Ọlámilékan Giwa 0803-408-3173. Tàbí Akin ọmọ Jẹdọ́là sórí 0903-442-0099. Ìkéde pàtàkì yìí wá látọ̀dọ̀ Comrade Ọmọni Yòní tí gbogbo èèyàn mọ̀ sí ẹ níbà àti gbogbo àwọn chairman Sunshine ní Cathedral. Àsọ̀kálá fíà. Up National!
7: What he says he will do, nine ways be that you. What
0: a year, Josella Leone, a Jolunye Cotuladon.
7: What is
0: all do, Shemoja be a Leone, and bad yet be a Saribo. A Jackie Maki Ambassador Doctor Messi Alayo Ayagi, a cool Mura Kuma, eh? Yadokasi Adejo, eh? Ya okay, burn. Odun se mo jebi oni re o ai Olorun oba mi gbejo kan na le mi lowo Olorun oba mi na sin gba gbogbo ogo ṣugbọn ni gba kan lenu ojo meta yi ni ikan ninu omo ojo o si ni isoro ti o si je pe owo mi ati gbadua owo la ma fi dola isoro ti o ni yi o ni lo 600,000 naira asisto laarin awon omo olorun won si dide ran lowo mu dupe lowo awon omo ojo mi sugbon gbogbo owo ti awari ka ma gbagbe pe 600,000 naira ni omo ojo mi nilo lati gbo isoro tin ba fira sugbon nigba ti aso ninu ipejopo awon omo olorun awari 1.3 1,300,000 soye 1.3 nigba ti owo yi pe 1.3 600 la nilo sugbon awon ti olorun oba mi fi si lokan ti won gbagbo ninu fifun ni mo wa yo 600,000 si eni ti o nilo owo yi a ko fun a si ko yoku pamo si ile olorun eni kan si wa gbo on ti o so sa e ma je nso lori ero agbagbe ṣùgbọ́n lójú yín àti lọ́kàn tí se mo je bi lori igbese temi gbe yi se be mo number te ma fi pe 081 62 51 99 91 elu ekale o
5: ekale o
0: oruko yin
5: Benga Adepo igi
0: lati bo ye se mo je bi lohun ti mo se
5: ah e je bi o
0: lona wo sa lona wo
5: o ye ki e ko gbogbo owo yen fun ani ti o ni soro yen ko ye ka fi koko pamọ
0: mi ile oluwa ni mo ko si emi o ko pamọ
5: ko ye ka ko si loluwa o
0: egba mi ara ale loju ti yin ati lokan ti yin elu e kale o
8: kale o
0: e kale se oruko yin o
8: Ijomoba Eke Osaga lati Lesuwa
0: yes sir daddy se mo je bi loju ti
8: eh je bi idi ti mo fi so pe e je bi
0: ni yes sir
8: gba to ni di 600,000
0: be ni sir
8: Olorun wa se iyanu fun ijo to fi ri wa po tire
0: be ni sir
8: se de mu yoku inu apo ijo
0: be ni sir
8: ti Olorun se Robert,
0: or Latin,
8: not
0: she. Eshin, sir. Hello, Ekaleo. Ekale, sir.
9: Ekaleo.
0: Yes, sir. Lati Bonio.
9: Latore.
0: Oruko, Oruko yin?
9: Adeleke.
0: Shemo Jebi. Lugu Aleoni, sir.
9: De Jebi.
0: Mio Jebi.
9: Jebi.
0: Eba, inshallah, if I want to name Jebi, yes, I know me.
9: So I did your 600,000 fun. So ilejo le ko le to kun si ko sa para yin.
0: Mi o ko sa para mi o.
9: Ilejo le ko si jebi rara.
0: E seun sir. Adupe.
10: Opportunity comes but once. Ẹ̀ṣẹ̀ èèyàn ọmọ yìí tẹ́ ẹ bá ń gbé dáadáa fáyé rí. Ọ̀pọ̀ èèyàn ló ti nájà ayé títí kò pé wọn. Lójúmọ́ ló fi ń fà á tí ò tó ra wọn ọjà títí kò já. Ogun ayé ti bọ́ ọmúlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú. Ó ti yá o. Yájọ lọ lẹ́jọ̀ náà báyọ̀ kọ́rùn ìtúsílẹ̀ ó ṣí fún wọn náà. The Lord's Prophetic Marketplace. Ọjà sọtẹ́lẹ̀ olúwalélé yóò kọjá bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn wòlíì ni ó wà ń kalẹ̀ láti máa dáwọ ènìyàn lóhùn. Gbogbo ìṣòro tó ń dayé rẹ láàmú. Àbí mọ ni àjogúnbá àforíkù àbáfọwọ́ fà. Ẹ máa lórí ọ̀fẹ́ àti báwo ní ìsọbọ́bọ olúwa ṣe máa gbẹnu wọn sọ̀rọ̀ ìtúsílẹ̀. Ọjọ́ mẹ́ta ni o. Bẹ̀rẹ̀ láti 19th of November sí 21st of November 2026. Àgọ́ mọ́kànlá òwúrọ̀ ojoojúmọ́ láti máa bẹ̀rẹ̀ sí rírá àwọn wòlíì títí dago márùn-ún. CSC Grammar School, Ondo Road nílùú Àkúrẹ́ ló ti máa wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀mí ajagun gbógunmi ni ó wà níkàlẹ̀ lọ́wọ́ péréte. Wọ́n náà wọ́n kánsẹ̀lì pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ẹ dẹ̀ lè máa pe nọ́mbà yìí 0813 594 1440. The program is packaged by Prophetess Elizabeth Gray and sponsored by PEG Group International. Má sọ pé ó gbọ́ o.
11: Bò nánza. Ìwé ìfà ti wọlé bá wa nílẹ̀ yìí. Ẹ̀tọ́ wọ ìfà bọnu èyí tọ́ ṣe yẹ kó wọlé. Over 11.3 hectares of land, scale 1:5,000. Ilẹ̀ yìí ti di títà ó sì ti di rírà. Fẹ́ni tó fẹ́ invest nílẹ̀ yìí. Fẹ́ni tó fẹ́ rà fọjọ́ iwájú. Ẹni fẹ́ fi ṣiṣẹ́ àgbẹ̀. Ìbá jẹ́ ohun ọ̀gbìn ni tàbí ohun ọ̀sìn. Ó da púpọ̀. Bákan náà bẹ̀ bá fẹ́ kọ́ estate. Ilẹ̀ yìí wà fún yín o. Ó pọ̀ nlẹ̀. Owó rẹ̀ sì wọ́n kò pọ̀ jù. Kó lọ nlẹ̀ kó dowó ní kíákíá ni. Ilẹ̀ ọ̀hún wà nítòsí ọmọ méjì kan. Off ìlú àbò via Àkúrẹ́ Àkúrẹ́ North Local Government. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí làwa ṣe máa tà fún yín. Gbogbo àwọn document orí ilẹ̀ yìí ló sì pé pérépéré. Kò sí jẹ́ àwọn ẹjọ́ kan lórí ilẹ̀ ọ̀hún o. Tààràtà látọ̀dọ̀ àwọn tó nílẹ̀ ọ̀hún. Lẹ ti máa rà á. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí. Ẹ pe àwọn nọ́mbà wọn yìí 0703092 9412. Lẹ́ẹ̀kan sí 0703092 9412. Ẹ sì lè pe 0912492983. Ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí 0912492983. Àǹfààní ńlá rèé o. Ọ̀rẹ́ wa má jẹ́ ó fò ọ́ rú.
12: Ọ̀làdàbọ̀.
13: Ọmọ tọrọ.
12: Ṣé ẹ̀sìn kan rí ọ níbu iṣẹ́?
14: Àìsàn mo ní kúmọ́ ládìde nìkan bá mi fínra ni jàre.
15: Bẹ́ẹ̀ rọrùn ṣe ni mèmí gúlegúle.
12: Ṣé o ti yẹ ṣàyẹ̀wò àgọ́ ọ̀rà rẹ?
15: Irọ́ o. Ṣé ni mo kàn ní oògùn mọ̀ ń súlé?
12: Ṣé medication lọ́lọ́ òyìnbó ìperú rẹ?
15: Ibi tí mo ti yọ ṣàyẹ̀wò.
12: Ṣé o ti gbọ́ nípa Lofsan National Air
13: Health Care Center. Number 26, Ayegunle Street, opposite Airport Akure. Ya ero iwa lo dele libe. Ibi kibi kai saba abale mo bakadi ya balenye. Ninu agora re. Kerede bala. Ba na wi ona rijo ra isa isa. Ati pepe laye. Kia abara ati jo mipe. Kami lu agoro adu ati juba. Anyo le moro. Lori uko yo jeko mo. Togba o. Ya ori shirishi uke yo jagwara regba bodi aisa. Ba balenye ubile. Ma to machine re ho.
14: Ibi sa adiresi yongo.
13: Number 26, Ayegunle Street. Opposite Airport Gate. Akure. Bro, we go do je unko si mori nuwe ya shaye. Lo yiro kutu. Telephone 08038177268.
14: Ope o orali le pada je temi.
13: Thank you, Nosa.
0: Hello, Eka Leo. Eka Leo. Eka Leo. Orugo yin lati mo Orugo yin e ka le o Hello e ka le o
16: oga wa
0: ah mo tin re mo ni tin ba fe soro pe oro yin ni mo ma so lale oni loju tiyin alaji olopa eleran se mo jebi
16: in to koju se ni ke yin lo ko se lomi
0: lona wo we poju
16: eje bi lodo temi
0: lona wo
16: won le ni aba tori e padi e iwe lo nje
0: be ni yoruba lo da lasa
16: eni da di fowo peri eni to ni di owo
0: eh
16: asini olo ni di 600,000
0: be ni sir
16: gbogbo eran lo de n gbadura pe kọlọrun za lekun alubarika won so kọlọrun wa za lekun alubarika re
0: no
16: adam meji ko yege da o meji yege ko gbogbo e fun ni
0: kini idi ti mo fe fi ko gbogbo e fun
16: idi de fi ko gbogbo e fun ni pe on lo need owo owo to need e to ba na 600,000 yen tan to ba je ka soro e leyin soro yen to lo n ba mu lo tan iru senji to ba ku only the
0: alaji bi n ba so pe ke je adajo idakude ejo le ma da o
16: mo ti gba ba o ka mo ba mo
0: aja ke sare so yi ati to ba mo pe o n wa ise to lo ri di nursing ni lewe ti course e de je bo chemistry or microbiologist won ni di osise o abi staff nurse ile ise ina ni di security pelu cleaner number te ma pere is 080 38 17 72 68 elu e ka le o e gbo n soke daada o ko yin lati bo
17: e ka le sir adedeji ati won lati abi
0: yes sir loju ti yin ati lokan yin se mo jebi
17: e
0: ba n salaye fun alaji olopa eleran
17: iwa to je pe owo to ni de bi ko
0: be ni sir 600 lo ni di mo de ko 600 di fun mi o to pinpin baya iro lo wa fi gbowo ni church mi o so pe
17: won ba te fun yan ji to e te de ko lo le olorun ya anfani awa ori ofe awa fun yin e jebi o
0: e seun alaji se gbo se gbede elo e ka le o
18: e
0: ma se o ma uko yin
18: uko fun la yan lata lade dan
0: yes ma mommy loju ti yin ati lokan ti se mo jebi ma
18: e jebi o
0: lona wo ma
18: da te ti fi pe ri eyin ko ye ke tun ni en dawo si ile olorun o ti ile olorun awon ta dawo si ile olorun ti wa
0: e gba mi ara dupe gba mi a ki omo je dola padi mi daada o ni wale o ni yojo olorun yo ma ranti re up national elu e ka le o e ka le sa uko yin lati bo
19: uruko mi ajire ile so lati
0: akure yes sir daddy se mo je be lokan yin ati loju yin
19: ni ti re je bi
0: e ba n salaye fun won
19: ah bi eni yen se ni bi bo se nilo 600,000
0: be ni sir
19: eyin le mo gbon te fi ko owo yen jo
0: ti mo fi ba omo ijo mi soro baya mo ti e la nkan baya mo do baya oro olorun ni mo fi ti leyin o
19: oro ọ̀rọ̀ lá ǹkọ̀kọ́ a fi sí wọn lọ́kàn láti ṣe ni
0: láti ṣe
19: nígbà tẹ́lẹ̀ ti rí $600,000
0: bẹ́ẹ̀ni sà
19: ìyókù inú ìjọ ló yọ kó wà
0: inú ìjọ náà ni mo
19: ẹ̀ẹ́dẹ̀
0: ti ṣe wọ́n á fi ṣiṣẹ́ ìjọ. Ẹ ṣeun sá, ẹ̀gbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé ó yẹ kí n kó fún kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ìwò bẹ́yà mo lè rí ìpè méjì náà gbé sí. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Orúkọ yín láti bo ni o.
20: Olówó la yóò máa láti rí.
0: A gbowó lọ́wọ́ yín náà fẹ́ ni. Yé mo jẹ̀bi sá.
20: Ẹ jẹ̀bi o.
0: Lọ́nà wo?
20: Alábùkún fún ni Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ ni.
20: Ó bùkún ẹnìyẹn ni.
0: Pé ẹni tí ó bèrè ìrànlọ́wọ́ Olúwa ló bùkún.
20: Olúwa ló bùkún.
0: Lọ́nà wo sà?
20: Tó bá jẹ́ pé ẹni tó ní $600,000.
0: Bẹ́ẹ̀ ni sà.
20: Tẹ́ bá ọmọ ìjọ sọ. Yóò pé $600,000 ṣé ẹ fẹ́ fi kún fúnra yín.
0: Èwo ni question burúkú tẹ̀ ń bi mí lérí ìra yìí? Ìkànnì yín sá, èwo ni béèrè burúkú tẹ̀ ń bi mí? Ẹ jẹ́ máa dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ̀ darapọ̀ mọ́ mi lálẹ́ òní. Ibi ò ní wọnú ilé yín kò ní wọnú ayé yín. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Orúkọ yín?
21: Délé láti
0: Ọ̀rẹ́. Yẹ sá, ṣé mo jẹ̀bi lódù òní? Lọ́nà wo ní pápápá? Sáfíìsì yẹn kò clear. Sáfíìsì mi ò gbọ́rọ̀ yín dáadáa. Ẹ jẹ́ máa dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní tá a jọ ṣètò yìí. Ibi ò ní wọnú ayé yín, ibi ò ní wọnú iṣẹ́ yín o. Ẹ bá ń polówó lórí ètò yìí kò gbúdọ̀ kú. Álímì ni kò gbúdọ̀ kú. 08033793018 ni nọ́mbà mi. Tó bá lóhun tí mo polówó fún yín tẹ́yìn ọ̀ka dáadáa. 08033793018. Bàbá wòlíì adúpẹ́ o. Ọjọ́ mẹ́jọ náà lọ́dà Sẹ́lẹ̀ Alex bàbá nìyẹn. 08033793018 Ebenezer ọjọ́ mẹ́jọ lọ́dà.
22: Adaba FM.
23: Adaba FM.
22: 88.9.
24: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo abẹ́. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
25: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ béèrè kankan àbọ̀ fẹ́ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èpé òun fi atara ra. elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa pe ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na lawa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 64 19 alafi ara wo ni bi fi abia odiba
22: number 1 radio Adaba FM Adaba FM 88.9 Akure
1: irin to ti gbiyanju titi ko ti ibo si irin re ku sona kan se o ti de Celestial Church of Christ Calvary Parish Similoluwa Olokun Agbaluku Arigide Akoko nibi ti Oluwa tin lo jise re fun iran yi Prophet Dr Alex Omojowo JP ti gbogbo eyan mo si sele Alex o ya nbe
2: baba mi mo mo ti foro mi
1: akoko ti e dola darapo mogora awon eyan ibi akanse adura to wa fun gbogbo eda kakiri agbaye ta pe akori re ni atunye ogo ojojo tuesday ni eto adura yi mo nwaye lago mewa ro si meji la osan wa gogo ti e na ofun loke be gege ni olorun alaye rin ni bi sin ojo isimi wa ko isoji laarin ilu abi isoji ninu ijo olorun e le mo pe baba wa ninu oluwa yela fun adura aluyo anu aseyori igbega ati bebe lo gbogbo loselu ati gbogbo eni naga bi giga olorun ni nba ni se o fe de lu oba ni rorun eni wo ko wo mo waya wa bujoko ayo mo fo ya wa siwaju oluwa jesu christi oluwa n duro de gbogbo eyan nbe fun adura ma pe woli alex omojowo sori number yi 0803 524 8215 0803 524 8215

ẹ sáré ṣe mí lóore, ẹ ṣe mí láǹfààní. Ẹ̀yin alára wa tẹ́ ẹ wà ní Facebook yẹn, ẹ ṣe mí lóore pàápàá, ẹ ṣe mí lóore kíákíá. Ẹ kọ́kọ́ bá mi ṣíà fídíò yẹn dáadáa. Anda torí ẹ̀yin tó yẹ pé for the first time ẹ̀ ń bá a pàdé lórí ètò yìí. Adégbòyègà Àlàní la fi ń ṣe ní Facebook yẹn. Adégbòyègà Àlàní, ẹjọ́ yẹn wà lọ́nà láàyè ní regret. Akíndayọ̀ mi àbí you are welcome. Lọ́sẹ̀ tó kọjá, ó ní nǹkan kan tá ń bábọ̀ lórí ètò yìí. A sọ̀rọ̀ nípa ìrírí àwọn èèyàn nínú ìrìn àjò ìfẹ́ yìí. Anda ńgbà tá a bétò yẹn tó kù díẹ̀ ká parí, àwọn èèyàn pe àkíyèsí mi, wọ́n ní Adégbòyègà Àlàní, ẹ dákun ẹ já tẹ̀síwájú. Gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn, I'm very sure pọ́n ti jẹ̀ fọ́rí. Nǹkan méjì ni mo fẹ́ address lálẹ́ yìí kó tó di pa máa tẹ̀síwájú. Wọnú agbá mi ìfẹ́ yẹn mi ò fẹ́ sọ̀rọ̀ lọ́pọ̀ jù. Mo dẹ̀ fẹ́ appreciate àwọn tó ti pinnu láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bákan náà. Àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀rọ̀ ìfẹ́, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé dégbè ga Àlàní. Torí mi ò lè gbéra mi, ẹ mọ́jà tanra wa. Kẹ́ni Ọlá Yeye, Pamílẹ̀rín Bold, Pickle Wait, good evening, you are welcome to the show. Tóbi Tìmó, thank you very much, you are welcome to the show. Pike White lele yi, abi Pike Wheat lele, kò tí ẹ fẹ́ yé mi báyìí. Èbó náà ti gbọ́ Yorùbá ni. Ẹ bá mi ṣíà fídíò yẹn dáadáa. Ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn máa wọlé, kí láìkì sì máa tẹ̀lé. Yà, mo ń bọ̀rọ̀ kan bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ gbé ètò ọ̀rọ̀ ìfẹ́ lérí, tẹ pé kétò yẹn máa tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta Adégbòyègà Àlàní, mo dúpẹ́ lọ́wọ́ yín. I'm not in competition with anybody. Mi ò bẹ́ni kankan fi gágbága. Gbogbo ẹ̀yin tẹ́ pè mí torí àtẹ̀jáde kan tó jáde, ẹ mọ̀já tanra wa. Káró dìímọ̀ sọ, káró sọ mọ́ dì í, kí dìímọ̀ ti gbófo náà ni. Níwọ̀n bá gbà tá a bá ti ń ṣe borí ṣe ràn wá, tẹ́ ń fẹ́ tẹ́ ń gbà á, àbùsé ti bùsé Adégbòyègà Àlàní. So, ẹ mọ bá wa gbà bẹ́ ṣe ń gbà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń polongo ẹ̀ káàkiri, Adégbòyègà Àlàní ọ̀rọ̀ ìfẹ́, ètò yìí lọ́hùn, ètò yìí níbí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ mi, tí n bá dòde tí mo lọ ṣe MC, the way báwọn àgbààgbà yìí ṣe máa ń gbà mí, ó máa ń mórí mi wú bákan, mo dúpẹ́ lọ́wọ́ yín, thank you. Iṣẹ́ yìí ò tí ì parí o. Ẹ túbọ̀ mọ bá mi sọ fáwọn èèyàn, ẹ mọ sọ fáwọn èèyàn, ẹ mọ sọ fáwọn èèyàn. Ẹ ṣe, mo dúpẹ́. All right. Bọ́jà ò bá tà yí ò ní kówó lè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pinnu láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Àfáà Kọ̀mpútà, nígbà tá a gba wọ́ọ̀dù ní Sunday méjì sẹ́yìn kan, last week tá a lọ gba wọ́ọ̀dù níbì kan, wọ́n fún Àfáà Kọ̀mpútà náà láwọ́ọ̀dù ńbẹ. Àfáà Kọ̀mpútà ní Adégbòyègà Àlàní mo ti ń wá ọ, èmi náà fẹ́ gorí ètò rẹ. By the grace of God, Àfáà Kọ̀mpútà ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Advert tí wọ́n máa lo, ẹ máa gbọ́, ohun tán ní fún yín. Janusaj Bet King, ó dúró gbagbagba pẹ̀lú mi láti 2023. God bless you, my brother. Ọjọ́ Wednesday, 9th of September 2026, a máa celebrate Janusaj Bet King. Ọ̀rẹ́ mi Ọlájúwọ̀n,
o ti sodun ile iwa atuse mi lagbara Olorun Oba asodun modun bayi ni sawo asodun modun asosu mosu bayi ni sawo asosu mosu ogbologbo edan o adagbara ko ni ti gbin Olajo won ami Januzaj Bet King wa pe laye wa fowo pawo se ani wa firigi jobi bo se wa sodun ile yi wa semi ninu opolopo on rere gbogbo. Happy birthday to you Olajuwon, the chief executive officer of Januzaj Bet King Akure. AAT Tradomedical won se wa pelu wa bakan na KK20 won sa wa ngba kan won sa lo ṣugbọn won ti de bayi won ni degbe gala ni se baba pe mi lati America oni wo program yen mo fe tatan sori e KK20 ti de o bo ba ti ya a mo fi ipolowo won si oju opo fun yin lati gbo awon nkan ton ni fun yin e mo gbo ngba to ba ya Miss Namani Flora Chi, thank you. You are welcome. Mommy Flora ni ye. Ologun Dudu Ojo West. Ogbeni Awuwole Gbenga. All right. Eja lo toast papapa. Ojo tin lo. Ise po nle. Se ti je fori. Mo promise yin ma mo se a ma tesiwaju ade ma pari e lale eyin te ba ni story yin nle e package e to ba je Facebook le fe fi sowo si ma ka se ti je fori Adeboye gala ni loruko temi nje o alani ti ugo eni to nbare ni omo owo kembele n todun mole oko lomoge radio boyfriend yin re olowo ori oko eyi mo fe. Nice. Eja lo toast papapa e ka le o she ti get cup yin e ma binu mo ma wa selfish die lori program lale yin because emi la fe toast si ọjà tó bá ti ń tà láyé ń kówó lé nígbà kan là ń bẹ̀bẹ̀ dápọn ẹgbẹ́ polówó wá sórí ètò rẹ̀ àdúpẹ́ so à ń tòsí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí ìtẹ̀síwájú náà ń bigger connection pẹ̀lú àwọn ilé iṣẹ́ tó ní kìmí a ń toast sí ìdílé aláyọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ ètò ọ̀rọ̀ ìfẹ́ we are toasting to a bigger celebration more bigger celebration ẹwẹ́ ń tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ fi kọ́ọ̀pù yẹn kanra kẹ́kẹ́kẹ́ ẹ sọ fún ọ pé sí ọ olólùfẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ dáadáa.

0: emo bi ta ba din je jo se ti je fori emo gbagbe efo ta nso yi se efo soko ki se efo tete a ni pe ke emo je efo lodo yawo yin o a ni ti yawo yin ba se be efo ke emo je on ta nso ni wipe se ti wa ninu irin ajo ife ti o pe yin ri I mean kon de eyan mo le ninu relationship as in I understand the buying tori awon to ba se ni darapo mo wa fun ba akoko 0816251 9991 hello somebody e ka le o
1: e ka le sa
0: salafia le wa sa
1: alafia ni
0: mo se ti je fori
1: le mi se je fori
0: ba o lo se sele
1: so ni ta yen mo ni mo se jade yàwó mi wá sí kẹ́rin tèmi ó ti lọ sí ilé boyfriend ẹ.
0: ìyàwó yín lọ sí ilé boyfriend ẹ. báwo lẹ ṣe mọ̀ pé ilé boyfriend ẹ ló lọ.
1: àwọn arádùúgbò ló sọ fún mi bẹ́ẹ̀ tó mo ṣe délé mo pe nọ́mbà ẹ̀ pẹ̀lú mọ́ odidi bíi 4 months ó wá tún padà wáyé bí wọ́n ó wá sọ fún mi pé bóyá oògùn ni ó lò fún
0: un. ẹ̀yin kọ́ lẹ jẹ̀fọ́ ṣé ẹ̀yin jẹ̀fọ́ rí nìkan tá a mean kò ń ṣe ẹlòmíì ẹ má fún wọn story ẹlòmíì ṣe get ẹ ṣe o 0816251 9991 ìṣẹ́jú méjì fẹ́nìkan kan ní so ẹ mú àlàyé yín kẹ sọ pọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ̀lú ẹ̀ kalẹ̀ o
1: ẹ̀lú ẹ̀ kalẹ̀ sọ
0: ẹ bá parí di wọn.
1: Ẹ
0: bá a pa rédíò yín.
1: A ti pa sàn.
0: Ok, ṣé ẹ ti jẹ̀fọ́ rí?
1: A ti jẹ̀fọ́ rí o.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
1: Mo kàn tráfù láti ìlú Edo wá sí Ọ̀sun State. Bá rí ọmọbìnrin yẹn. Àbádẹ́jọ sọ̀rọ̀. Láti ìjọ tá a ti jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni rántí ìyàwó mi mọ́.
0: Ọjọ́ tẹ́ ẹ ti jọ sọ̀rọ̀ lẹ́ẹ̀ ti rántí ìyàwó yín mọ́.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ tíyàwó mi gan bá pè mí sọ pé ìjọ ilẹ̀ máa dé dájú wa, yóò máa pa fóònù mi fún ni.
0: Kai.
1: Mo dẹ̀ lórí oṣù mẹ́rin nílé.
0: Nílé lédi yẹn.
1: Bẹ́ẹ̀ ni mo sọ fún mo kó lọ sílé ẹni.
0: Báwo lórí ṣe wá yọ yín?
1: Ọjọ́ tí orí máa kó mi yọ báyìí ọjọ́ yẹn, èdè tí mo pọ̀ lọ́run wà lọ́jọ́ yẹn. Abẹ́ẹ̀dì tá ń sùn, bí tá ń gbé orí sí, èdè kan lè fi ṣí sókè ìjọ yẹn, ìjọ tí ò sí ilé ni. Mo sọ̀rọ̀ kan ilẹ̀kẹ̀ yẹn, tó fi sí bí abẹ́ fi ṣàlẹ̀ bẹ́ẹ̀dì nìyẹn.
0: Ilẹ̀kẹ̀ náà fi
1: ilẹ̀ wà. Mo ti mú ilẹ̀kẹ̀ yẹn nìyẹn. Nígbà tí mo wá ń ta lónìí ilẹ̀kẹ̀ yìí, mo yẹ sọ di wàhálà mọ̀ mí lọ́wọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni ẹ̀ sì kí fún nìyẹn. Ẹ̀ ń jẹ́ pé tó bá bínú kẹ̀kẹ́ mo máa ń bẹ̀ ni. Máa dọ̀bálẹ̀ tí mo máa bẹ̀. Àwọn ọmọ mi jẹ́ mi tí wọ́n rò mọ́ mi ò sẹ́nibọ́dì o. Mo sọ padà sí ilẹ̀ ẹdún nìyẹn o. Nígbà tí mo wá dé ìlú ẹdún ni wá padà pè mí. Mo wá dáhùn pé mi ò ráyè wálé o. Mo wá sọ fún mi pé èmi náà ti gbọ́n. Nǹkan tó sọ fún mi ò ní mo ti gbọ́n. Àti ìjọ ìgbọ́nà tí kò mi yọ ni o. Mi ráyè dọ́dọ̀ ẹ̀ mọ́.
0: Mo ti mú nǹkan tí mo fẹ́ mọ́. Ẹ̀yin tẹ́ wà ní Facebook yẹn, ẹ lórí ọ̀fẹ́ àti fi experience yẹn sí comment section máa kà jáde. Hello, ẹ kalẹ̀ o.
2: Hello, ẹ kalẹ̀ sọ.
0: Ṣàlàfíà lẹ wà máa.
2: Àlàáfíà ni mo wà ọkùnrin ní.
0: Ọkùnrin ni yín, ṣé ẹ ti máa rí?
2: Bẹ́ẹ̀ sà.
0: Ok, ṣé ẹ ti jẹ̀fọ́ rí?
2: Mo ti jẹ̀fọ́ o.
0: Ok. Báwo ló ṣe ṣẹlẹ̀ àfi gbọ́?
2: Sà, mo dédé láti ṣiṣẹ́ ni. Àfihàn pé ìyàwó mi lògùn fún mi ni tó dédé bọ́ṣọ lára mi.
0: Ìyàwó yín dédé bọ́ṣọ lára yín?
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀fọ́ nìyẹn.
2: Ẹ̀fọ́ gidi ni o.
0: Ẹ pa rédíò yín. 0816251 9991. Ẹ bá mi ṣí ẹ fídíò yẹn yín tẹ́ wà ní Facebook. Ẹ má torí pa ti bẹ̀rẹ̀ sítórì kẹ́ ẹ mọ́ bá mi fọwọ́ sí mọ́. Ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì yín máa wọlé. Ẹ mọ́ bá mi bó láìkè kẹ́ ẹ dẹ̀ bá mi ṣí ẹ dákun. Hello, somebody ẹ kalẹ̀ o. Hello, ẹ kalẹ̀ o.
1: Hello.
0: Hello,
1: ẹ kalẹ̀ o.
0: Ṣàlàfí àlẹ́ wa.
1: A ti pẹ̀ fún ẹ kó ètò náà.
0: Ṣọwọ́ ti bà yín rí.
1: Ọwọ́ ti bà mí.
0: Ká lọ́nà wo.
1: Ọmọ náà mo pàdé ẹ̀ nígbà tí ní àbújá ni.
0: e soro si fo yin e soro si fo yin
3: omo na mo pade ni dati labuja
0: abuja
3: omo kogi ni
0: kai
3: igba ti mo pade mo ko gugu ipon to yi to ti mo nlo ni ni mo ko lo fun ni ti pe ni ti mo tin ba sise lo ti mo ba lo kaakiri to lo ba le ni se ti ba lo kaakiri gugu ti ba po mo ni ma re mi te
0: te ba re mi ti e fun wa ko
3: ti mi ba re mi te fun ni fun mi ni nkan se la le ojo na
0: eyin de fe se nkan
3: ebi de fe se nkan
0: ibi to pari se yin si ibi to pari se yin si le fe mo lo yen ke
3: Abi baba.
0: Eh de kuku mo nkan kan wo get the password yin la ko.
3: Wo ba get ye ni.
0: Eh ya, sorry. O da ro. 0816251-9991. Hello, somebody e kale o. Hello. E kale ma o. Mi o gbo yin dada mo.
4: E kale so.
0: E se o.
4: Yes,
0: you. Yes, you. She is Jeffrey. Okay, Udaroma. 0816251-9991. Hello, Eka Leo.
5: Hello.
0: Chalafia Lewa.
5: Hello, where?
0: She is Jeffrey.
5: Did you hear you?
0: Paolo Shechele.
5: We tell you, you're going to get okay, if you really want to be a deep, okay, only baby quality. Could you marry me? So, you must buy your mouth faulty. So, what most you believe in? One is only for a little movie. I mean, not even for my daddy. I'm a day, and you might get a jet for my grandpa, I started body life.
0: Ko sare ba yin boil rice e sha je rice ngba yen
5: mo ko je rice ewo mo se fun yin o di 2 weeks le o ti le mo
0: ngba te ma je e ji si lu awon agbagba ko niyan
5: won be ni wa mi ki won ko ngba go number 2 show
0: kai
5: mo la ki yo mi pe je wa pada jaje so won tun le to ma se mo sa si wo do mo wa ri adukere kan won ti awon apa ti won ba di train go to mo se gbe ni emi se be mo sa gbe ni e tu ah
0: ke
5: no go fine go wan fun la lati
0: in a nutshell rice le yin je
5: te mu ye lati mu de je
0: o le ja lori aberan
5: o ti mu ja tutun pelu mama
0: pelu pomo daro aya 0816251-9991 oyinda mola feel free to ask your question e gado do afa computer won ni awon imoran kan won lawon ise kan ti won fe ka gbo mo npada bo na e ku kale
6: E tete si ikede pataki yi, iwo ti NIN right is sonu, abi iwo ti koti se NIN ri, yala oni ipenija pelu NIN re, nipa ojo ibi ati oruko, abi ofeso NIN re di plastic, oni ke alagbeka, kosi afa akompi.

0: lọ́wọ́, iṣẹ́ ti kó àwọn dírẹ́fà tó wà lọ́wọ́ wọn lọ́wọ́, wọ́n dẹ̀ fẹ́ kíṣẹ́ kó rọrùn fún wọn. Sò bẹ́ẹ̀ bá léèyàn tó lè wa mọ́tò dáadáa, tó pegedé dáadáa, bó bá sì jẹ́yìn náà ni, màá padà pé nọ́mbà, okay, ẹ pé nọ́mbà yìí tó lu jásọ̀dọ̀ AAT Tradu Medical 0803-444-7184 0803-444-7184. Ó máa já advantage tẹ bá ń gbé nítòsí Àkúrẹ́. Hello, ẹ ká lẹ́ o, ṣàlàfíà lẹ wà. Hello. Hello.
1: Hello.
0: Ẹ ká lẹ́ o.
1: Ẹ ká lẹ́ sá.
0: Ṣé ẹ ti jẹ fọ́ rí?
1: Ebúre ni mo jẹ rí o.
0: Aya. Hello, ẹ ká lẹ́ o. Hello. Okay, 0816251-9991. Hello, ẹ ká lẹ́ o.
2: Hello.
0: Ẹ ká lẹ́ sá o. Ṣàlàfíà lẹ wà. Ṣé ẹ ti jẹ fọ́ rí? Ṣé ẹ ti jẹ fọ́ rí?
2: Mi ò lè sọ pé mi ò jẹ rí, èmi náà tún lè sọ pé mo jẹ rí.
0: Ó dáa. 0816251-9991. Hello, ẹ ká lẹ́ o, ṣàlàfíà lẹ wà.
1: Hello.
0: Ẹ ká lẹ́ o. Ṣé ẹ ti jẹ fọ́ rí? Hello. Àgbọ̀ yín, ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ ẹ bá tí ì ní experience yìí, ẹ má wulẹ̀ pé wọlé. Tẹ́ ẹ bá tí ì ní experience yìí rí tẹ́ ẹ lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́, ẹ máa gbọ́ rédíò. Ẹ já gbọ́ látẹnu àwọn èèyàn tó ti ní experience, ẹ jọ̀ọ́. Hello, somebody ẹ kalẹ̀ o. Ṣàlàfíà lẹ wà. Ṣé ẹ ti jẹ fọ́ rí?
3: Ẹsẹ̀ mi ló jẹ́ ẹ̀sẹ̀ tó ṣe jẹ̀ fẹ́yìn tó bá ló ti lélẹ̀ fún mi. Ó lè ti lọ láti ojúgbẹ́ ọdún márùn-ún kò padà wálé. Ẹ wà lọ́hùn-ún, èmi mò ń bẹ́ẹ̀ ṣe àdágbé àdáṣẹ́ ìtorí mo máa ń láìpẹ́ tó dá òun yín tí wọ́n fi máa múnú ara mi dùn mí sí mi.
0: Kí ló dé tẹ̀yìn náà lérò fọwọ́ kọ yín? Kí ló dé tẹ̀yìn náà lérò fọwọ́ kọ yín? Kí ló dé tẹ̀ lè ro ẹ̀fọ́ fún wọn tẹ́ wá jẹ́ kán rò fọ́ fún wọn ta?
3: Ṣé mi ni?
0: Ìyá.
3: Àti bí mo fi ọmọ ọdún náà ti ra lẹ́ẹ̀kọ́.
0: Ó ti dáa. Ó ti dáa. Ẹ bá wàá rí, Ọlọ́run ti jẹ́ kó ká lójú àwọn èèyàn kan, yóò ká lójú ọkọ yín náà. Ó dáa rọ o. Ojú ò ní tì wá. Ẹyin tẹ̀ wá Facebook, ẹ má bínú. Network yẹn ń dá wa lágara. Hello, somebody ẹ kalẹ̀ o. 0816251-9991. Hello, somebody ẹ kalẹ̀ o. Hello. Hello. Okay. Hello, somebody ẹ kalẹ̀ o.
4: Kalẹ̀ o.
0: Ṣàlàfíà lẹ wà.
4: Látàlẹ̀ o.
0: Ṣé ẹ ti jẹ fọ́ rí?
4: Àmọ́ ìjẹ́ rí o.
0: Báwo lè ṣe experience ẹ̀? Ṣó dùn?
4: Èrè nǹkan tó dáa.
0: Ẹni?
4: Èrè nǹkan tó dáa.
0: Kì í ṣe nǹkan tó dáa?
4: Ẹ̀gà.
0: Báwo lè ṣe wá bọ́ sí, báwo lè ṣe wá jẹ̀ fọ́?
4: Àwọn obìnrin dáa.
0: Obìnrin dáa sà. Hello.
4: Hello.
0: Èmi ò ní bá yín gbà pé obìnrin ò dáa.
4: Àwọn ò dáa.
0: Obìnrin dáa sà. Ìyàwó yín kọ́, kí ló dé tẹ̀yìn náà fi sọ pé obìnrin ò dáa?
4: Iṣẹ́ wọn ni.
0: Iṣẹ́ wọn ni pé ká má dáa?
4: Bẹ́ẹ̀.
0: Ṣókùnrin dáa?
4: Ọkùnrin dáa.
0: Bíi báwo?
4: Ọ̀nà kò ṣe àánú wa. Mo ní kọ́ lọ́nà kò ṣe àánú wa.
0: Tẹ́ ẹ bá gbàgbọ́ pé obìnrin ò dáa, ẹ máa bọ́ sọ́wọ́ àwọn tí ò dáa. Ṣé gbádùn mi bá wọn? Báwo lè ṣe wá jẹ̀ fọ́ tí yín? Ẹ fún wa lẹ́ experience yín.
4: Ó ti yẹ̀ sí mi dada. Ó ti yẹ̀ sí mi dada.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
4: Nígbà kan rí mo ní ìyàwó kan tó ìgbà tó rẹ̀ di gbé.

0: ṣe lóòótọ́ ni obìnrin ò da mo máa kọ́lẹ̀ a máa ṣe section ètò yìí kan peradventure tó bá di inú oṣù kọkànlá máa kọ́lẹ̀ nǹkan tá a dẹ̀ máa béèrè ni pé ta ni ò da nínú ọkùnrin àtobìnrin màá wá ṣílẹ̀kùnlẹ̀ fáwọn èèyàn láti pè because láti ìsìn títí da inú oṣù kọkànlá mo fẹ́ tanná àwọn èèyàn lẹ̀ ni ẹ̀yin tẹ́ bá ti máa ń bá mi rìn ẹ má mọ̀ pé ìrìn àjò mi nínú october yẹn máa ń different mo máa ń gbé náà kàn dání because it is my birth month birthday mi wáyé lọ́october so gbogbo nǹkan tí màá ṣe ní october it is give away màá dẹ̀ tanná àwọn èèyàn lẹ̀ àwọn èèyàn máa bímọ o àwọn èèyàn bímọ gan o àwọn èèyàn jésù october yẹn máa gbéná dání so a ní bèrè question lọ́wọ́ ara wa bí eléyìí lọ́któbà ó di november máa wà bèrè lọ́wọ́ àwọn èèyàn a wà mọ́ fà dáadáa lórí ètò yìí ta ni ò dá nínú ọkùnrin àtobìnrin ṣókùnrin nìka ni àbóbìnrin nìka we will know ṣùgbọ́n kò tí ìyà ń sìn hello somebody ẹ̀ kalẹ̀ o ẹ gbóhùn sókè dáadáa ẹ̀ kalẹ̀
1: hello ẹ̀ kalẹ̀
0: ṣàlàfíà alẹ́ wa
1: dúpẹ́ sá
0: ok ṣe ẹ ti jẹ fọrí
1: ọlọrun tẹ kó mi yọ ni
0: ọlọrun ṣe kó yín yọ
1: bẹẹni
0: báwo ló ṣe ṣẹlẹ
1: o lágbára náà tó rẹ ni
0: ó yà ẹ ṣọọtì ẹ ṣọọtì náà láàrin 1:30
1: ó le débi pé mi ò nǹkan tó bá ti sọ àlàbẹ bí mi ò gbọ́dọ̀ sí àwọn òbí mi lẹ́nu.
0: báwo lè ṣe jẹ fọ ìrìnṣẹ alẹ báwo lè ṣe pàdé.
1: A pàdé mo fẹ́ ní ṣùlọ́kà but at the end of the day de pé a máa kọ aṣọ àlèwà léwà fọ. A dáná láti lé lọ fún ọkùnrin kò dẹ̀ kì í tèmi lóúnjẹ kàí lè mí mu. Mo ṣáà dúpẹ́ mo ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ ni.
0: Ṣé ẹ̀fọ́ nìyẹn ni àbí àṣìyàn obìnrin?
1: Méjìdínlá la máa pé.
0: Kìí ṣẹ̀fọ́ nìyẹn o kìí ṣẹ̀fọ́ ẹgbẹ́ nǹkan tí ò pọn yín lé ni o hello sir nǹkan tẹ́ ẹ yan yẹn ó ní ò yan yín ṣóyè yín sà ọmọ ọdún mélòó ni yẹn mọ̀ bínú ẹ sọ sókè dáadáa.
1: 50.
0: Ṣọ́lọ́run ti ràn yín lọ́wọ́ láti ṣàbíyàmọ̀.
1: Bẹ́ẹ̀.
0: Àwọn ọmọ yín ń kọ́.
1: Ó wà lọ́wọ́ ẹ̀ mo fi mọ́ tí mo sáko.
0: Ẹ yọ̀ǹda ọmọ yín fún. Ẹgẹ́ ń bí yín lérè àwọn ìbéèrè bíi mélòó kan. Nígbà tó wà lákàtà yín. Ṣé ẹ tẹ́kì responsibility yín gẹ́gẹ́ bíi bàbá ọmọ?
1: Bẹ́ẹ̀.
0: Ẹ tẹ́kì responsibility yín.
1: Bẹ́ẹ̀.
0: Ọmọ yín tó dàgbàgbà ti tọ́ ọmọ ọdún mélòó?
1: Ọmọ mi sì kéré.
0: Bí ọmọ ọdún mélòó?
1: Fifteen to
0: fifteen. Ẹ sọ̀rọ̀ sókè o, a gbọ́ yín.
1: Fifteen.
0: Àwọn ọmọ yín yẹn náà dẹ̀ rí wà tí ìyá wọn ń wù àbí?
1: Hello.
0: Àwọn ọmọ yín rí wà tí ìyá wọn ń wù àbí?
1: Wọ́n rí but now ó ti ṣe ìjùmọ̀ ẹ̀dín
0: wọn. Àwọn náà wà ń bu yín àná.
1: Wọ́n sá fún mi ni.
0: Wọ́n sá fún yín.
1: Bẹ́ẹ̀.
0: Ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò tó bá dago mẹ́wàá lọ́la kẹ́ ẹ pé mi. Ṣó ti yé yín báwọn? Àáfà yín lé àwọn. Ẹ pè mí lago mẹ́wàá ọ̀la. Ẹ̀yin ẹ mọ́kàn yín balẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfà ìdùn ọbẹ̀. Ṣé ẹ gbọ́? Ṣùgbọ́n hello sir. Èmi ó ràn yín lọ́wọ́ níwọ̀nba tèmi níwọ̀nba àgbà tó bá jẹ́ pé take responsibility yín lórí àwọn ọmọ wọn yẹn ni o. Ó dàrọ́ o. Ẹ ṣe gan-an ni. Ẹ̀yin alára wa, iṣẹ́ kan bẹ́ nílẹ̀ fún mi láti jẹ́. Ẹ jẹ́ ń sáré jẹ́ṣẹ́ yẹn náà ká kúrò lójú ọjà yẹn fún àṣálẹ́. KK 20 gbogbo eyin olosin adiye gbogbo eyin olosin eja ewure eyin te fe ra eja gbigbe a bibili ati be lo eyin te mo nse ose eyin te mo nse awon kan ta mo nlo nbaluwe eja dodo KK 20 won ni opolopo awon anfani ori ofe nla fun yin be mo mo wa eku kale
2: hello somebody shall afia lewa se be mo KK 20 enterprise ile ise to nko ni lona agba

0: jọsẹ olómilẹyin fẹ́ra ni
1: aiza
0: air freshener
1: soda chemicals
0: chemical ta fi ń tọ́jú omi
1: organic materials àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
0: mo wà ní nta road
1: ọba lẹ́nìlúù àkúrẹ́
0: fún chemical and foaming materials
1: ẹ lọ sí ọjà ọba ńlá
0: off ọba adéṣidà road àkúrẹ́
1: tàbí kẹ́ ẹ pé nọ́mbà yìí 0916-229-4888.
2: bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí KK20 ẹ gba nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ pé kódà bẹ́yìn bá ti ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti dọ́lọ́sìn ẹja ọlọ́sìn adìẹ wọ́n lè tọ́ yín sọ́nà wọ́n lè kọ́ yín ẹ gba nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́lẹ̀ 0916-229-4888 ìyẹn tẹ bá ń lọ sí KK20. Alright, ẹja tẹ̀síwájú lápá bí 0816251991. Hello, somebody ẹ̀ka lẹ̀ o.
3: Ẹ̀ka lẹ̀ olú tún.
2: Ẹ ṣe o.
3: Ẹ
2: ṣe o. Ṣé ẹ ti jẹ fọ́rí?
3: Mo lè fi mo yọ ọ sí mi ò jẹ́ rí torí nǹkan mi ò fi bẹ́ẹ̀ wọnú trap yẹn lọ títí. Ṣùgbọ́n ìgbà tó gbé èsì yẹn dìde, mo wá ń wò ó. Gẹ́gẹ́ bí kọtí máa yẹn mẹ́fọ́ náà báàkì máa lẹ̀ mí náà. So anywhere tó bá wà, máa pè mí pé kí n wá gbé ìrè màsádélẹ̀. Bó ń lọ occasion yìí máa lọ gbé. Ó kúrò síbi iṣẹ́.
2: Tó bá ní kẹ́ gbé wọn lọ sí ilé ṣàlátàkù rẹ ńkọ́. Tàbí tó bá ní ó yá lábẹ́òkúta látàkù rẹ.
3: Adé a máa demide, máa demide. Mo á wò ó ní wọ́n á ń bí ọ̀pẹ ni kí ló ń ṣẹlẹ̀ oníjọjọjọ ó ní bùkátà ń pọ̀ ẹni tábà ń bèrè ní sin wá báyọ̀ ni bùkátà mẹ́rin ló ní òwò bíjọmọ ẹyọ kan lọ ní bùkátà ẹ pọ̀ ẹni tó wá bí márùn mẹ́ta kí ló fẹ́ kó sọ bẹ̀sí o báyìí mi kí mo ọlọ́kọ̀ tó ń wà mí bó ń gbà tọ́lọ́ wọn máa ṣí mi níyì mo kàn wá rí pé ẹgbẹ́ mi lọ ọ̀dọ́ ẹ á jẹun mo á ní kó fún mi lómi wá lóhùn lè fún mi lómi kí ló dé olóhùn òfowó mi ra òfowó mi ra oníhẹn ó ní èló lómi tó òfowó mi ra alif múra mi ò ra máta tó páàkì márùn tó dá mi lójú ó ní ẹ onínú márùn yẹn náà mo fi yẹ ó bẹ̀rẹ̀ tó ń kó òun ra yìí òun ò lè fún mi máa yẹn tí owó ò lè fóyàn ní omi $50 ẹyọ kan ṣùgbọ́n o lè máa dìbáìdì gbọ́ lè máa dìbáìdì àwọ̀.
2: Sà tẹ́nìkan bá bí yín lérè pé ṣé ẹ ti jẹ̀fọ́ ẹ má sọ pé ẹ jẹ̀fọ́ ẹ jẹ̀fọ́ ẹ láìkí ẹ ẹ get òun dẹ̀ ń take advantage likeness yẹn ni.
3: Ok.
2: Ó take advantage yẹn.
3: Ìyẹn ló bírèkì wá ṣá o.
2: Ó take advantage yẹn ni. Ó take advantage yẹn ni. 0816251991. Hello, somebody ẹ kalẹ̀ ẹ ti wà ń bẹ̀. Hello, ẹ kalẹ̀ o. Hello.
4: Hello.
2: Ẹ kalẹ̀ o. Ẹ ṣe o.
4: Ṣé ti bọ́dà mi jẹ̀ fún orí o.
2: Ẹni.
4: Senior brother mi.
2: Senior brother yín. Báwo lẹ ṣe mọ̀? Báwo lẹ ṣe mọ̀?
4: Ìgbà yẹn mò ń gbé lọ́dọ̀ ẹ̀ á ní jẹun nínú ilé ọ̀ ẹni yá sí àìwọ̀n àtàwọn ọmọ ẹ̀ tí ó fa ìjàdó mọ́ lọ pé ó yẹn ká jù àtà máa jà tá máa kóra wa lọ sínú ọ̀gọ̀dà mi fún dìnnáì mi lóhun ò mọ̀ mí rí. Òsínú ọ̀gọ̀dà mi ó dìnnáì mi ó lóhun ò mọ̀ mí rí.
2: Káì.
4: Ó lóhun ò mọ̀ mí. Àfi ọkọ ènìyàn gan tó ń sọ pé yẹn kí n fi wọ́lẹ̀ ó ní ṣe bí òun lòun ní ìyàwó òun nígbà tó kí n fi wọ́lẹ̀ lọ́jọ́ ààrẹ ìdùnnú gan tó ní ìdùnnú mọ́lẹ́ ṣèyíwá àṣẹyìnbọ̀ṣá ọlọ́run ṣàṣeyọnu.
2: Dà mo ti mú nǹkan tí mo fẹ́ mú.

ya lára wa. Bàbá rìn ẹ já máa fi sínú àdúrà wa pé Ọlọ́run má jà bọ́ sọ́wọ́ kọ́wọ́. Ọ̀rọ̀ ìfẹ́ kọjá ọ̀rọ̀ ẹnu pé mo nífẹ̀ lásán. When you love someone, you show it. Ìfẹ́ yìí ṣàtẹ́gùn o. Ìfẹ́ yìí ṣe ìmọ̀lára. I don't know. Let me say it this way. Ẹ jẹ́ kí n fòyìnbó sọ. I think that is the best way for me to express this. Love is not a feeling. Love is not an affection. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ wípé a ní síra wa lónìí dá máa sọ pé mo nífẹ̀ẹ́ lágbájá ìrèmọ̀dé ni. Tífẹ̀ bá débì kan, nobody will tell you. Kò sẹ́ni tó máa sọ fún yín kẹ́ tó mọ̀ pé ọmọ ìfẹ́ lélẹ̀ mo nífẹ̀ẹ́ lágbájá yìí. Love is giving. You give everything you have. Your money, your time, your attention. In fact, you give your principle. Gbogbo àwọn nǹkan tó lè kalẹ̀ as principle, you let it be until tẹ́nitẹ́ni nífẹ̀ẹ́ yẹn bá tó jẹ́ kẹ́ máa ríra yín bí ọ̀dẹ. And when someone that you love and love you, tó bá ti bẹ̀rẹ̀ sí ní ra wọn bí òpònú, tó ní ra wọn bẹ́ni pé lady yìí ti mú mi lọ́dẹ̀, wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Alright, mo ń dúró de ìbéèrè ẹnìkan ni, but unfortunately, ó ṣe ṣe kẹ́ni yẹn wá type ìbéèrè yẹn tán lé ní. Ó dẹ̀ bẹ̀mí pé kí n jọ online live ló ti fẹ́ kí n dáhùn ìbéèrè yẹn. Ojú òní ti wá, ojú òní ti mí. Bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò. Ẹ fẹ́ gba nọ́mbà KK20 ní o. Ẹ fẹ́ gba nọ́mbà AAT ní o. Ẹ fẹ́ gba nọ́mbà Janusage Betking. Tàbí ẹ fẹ́ gba nọ́mbà Fa Kọ̀mpútà. Tàbí ìtọ́nisọ́nà nípa bẹ́ẹ̀ ṣe máa dọ́dọ̀ wọn. Ojú òpó tẹ́ ẹ máa pè mí sí rèé 090-5710-9094. Alright, ìbéèrè kan wà níwájú mi ń bí. If a woman is in marriage or and with kids and they are separate, I mean one of them travel abroad, ẹ jẹ́ kí n ka nǹkan tẹ́ni yẹn sọ ní òyìnbó tí bá ti kà tó máa tu sí Yorùbá. If woman is in marriage or and with kids and separate, I mean one of them travel abroad but they communicate with each other, is it possible for that woman or the man? Is it possible for the woman or the man not to have affairs with another person outside the marriage? Wọ́n ní bí àwọn méjì tán wà nínú ìrìn àjò ìgbéyàwó tán bá travel lọ, tí ọmọdé ti wà láàrin wọn, tí kan nínú wọn wá travel lọ sókè òkun, bóyá ìyàwó ló travel lọ sókè òkun tó lọ ń gbé bẹ̀, tàbọ́kọ ló travel lọ sókè òkun tó lọ ń gbé bẹ̀, tí ìṣepò lọ 1 week ó padà wálé. Wọ́n ní so ṣe é ṣe kí àwọn méjèèjì kan jọ jẹ́ olóòótọ́ síra wọn láì bẹ́lòmíì lájọṣepọ̀. Ṣàtẹ́gùn lẹ ti fẹ́ ń dáhùn ìbéèrè yìí. Nkẹ́yọ́ kan ni màá sọ, mi ò sì ní sọ jù bẹ́ẹ̀ lọ. Bóyá wá lè pè mí lẹ́yìn o kí n ṣàlàyé ọ̀rọ̀ fún yín dáadáa. Ohun tá a bá fi ilẹ̀ lẹ́nu ewúrẹ́ mọ́ ń tó. Bẹ́ẹ̀ ni sá. 090-5710-9094. Ojú òpó tó lè já sọ́dọ̀ tèmi nìyẹn. Ẹ má pè mí mọ́ lálẹ́, ẹ jẹ́ kí èmi náà sùn, ẹ jẹ́ ń sinmi díẹ̀. Bó bá ti dago 10 AM láàárọ̀ ọ̀la, ẹ lè tẹ̀síwájú láti mọ pé.
oju oni ti yin oju oni temi na o ani e mo pe awon kan sin pe iyo ku tu dojo mejo lase olohun oba ti a tun ma pade lori eto yi adegboye gala ni loko temi nje o alani ti ogo eni to nba rin ni ogbon owo kembe le n todo mo le oko lomoge radio boyfriend yon re oluaye tanatana wan omo kan soso ti ya n pe ni my children olohun lo kori be titi dojo mejo ta mo pade a ni jeun ti o te wa lorun o da ro.

0: àtìlẹyìn Ọlọ́run. Ọlọ́run ìpè orí òkè ògo láàrin oṣù méjì. Mi ò ní owó tí mo fẹ́ fi rent ilé o. Láàrin oṣù méjì mo ra ilẹ̀, mo wá la foundation. Mo pe ìyá mi débẹ̀, kàkà kó ṣàdúrà, igbe ló ń ké. Mo bá ní òkè, orí òkè ògo yẹn, ọjà yẹn, a jọ fẹ́ ń nà ní báyìí. Mo bá kọjá wá sórí òkè. Nígbà tí mo débi báyìí ní December last year, ọba ní kara cimenti ẹyọ kan. Nígbà tí bàbá gbàdúrà fún wa, gba kọ́kọ́rọ́ ilé, mo ní mo hàn. Gba kọ́kọ́rọ́ ilé, mo ní mo hàn. Gba kọ́kọ́rọ́ ilé, ọba ní kan máa ń wọ́n mi sí wa ní orí. Nígbà tí mo padà dé ilé ní December, àṣì ọjọ́ méje ń bí, mo padà délé láàrin January sí February, mo kọ́ ilé mi. Mo kàn, mo ṣe window, mo ṣe ilẹ̀kùn pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run orí òkè. Nígbà tó di June / July, nígbà tí mo padà délé ní June / July, mo bẹ̀rẹ̀ sí ní letize. Mo ní Ọlọ́run authority tí ní kí n ṣeun tó ju ọjọ́ orí mi lọ. No carpet nínú ilé yìí. Mo bẹ̀rẹ̀ sí ní letize, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bá mi ṣe wiring. Mo wá yan Ọlọ́run orí òkè yìí ní ògo. Mo sọ fún Ọlọ́run authority, ó bẹ̀rẹ̀ bá mi parí ẹ̀. Ó dìgbà tó bá parí ẹ̀ kí n tó wá síwájú àwọn èèyàn. Nítorí pé ó jà mí lẹ́nu, mo fẹ́ rent ilé ni mo sọ. Ilé ní kí n bèrè ohun tó jọ ojú orí mi lọ. Mo lẹ táìsì, a ṣe gbogbo window, a ṣe decoration. Mo ní mi ò fẹ́ ilẹ̀kùn onígi. Mi ò fẹ́ àwọn babaláyé tí wọ́n lò ń gbà yẹn. Mo ní mo fẹ́ window gidi. Ọlọ́run authority ìyà mi lẹ́nu. Níhun tí mi ò lérò, ìyá mi débẹ̀ kò lè ṣàdúrà. Ìgbẹ́ ló kàn bẹ̀rẹ̀ sí ní ké. Ó ní bísọ ìyá ọ̀run tó máa ta sánsán. Òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìṣó òun tiẹ̀ ta sánsán. Mo gbé Ọlọ́run orí òkè yìí ga. Ẹ̀rí mi kejì rèé. Mo sọ fún Ọlọ́run authority wípé tó bá tún ṣe eléyìí, mo ti gbàgbọ́. Mo dẹ̀ mọ̀ pé
1: ojú máa ṣe. Ẹ dìde náà mò ń bọ̀.
2: Rise to your feet everybody.
1: Àìlí mu náíkà pọ̀.
2: Àìlí mu sàrà.
1: Ohun tó ju income ẹ lọ.
2: Something bigger than your income.
1: Ó yá lọ máa ṣe.
3: For nine prophetic nights, we go pray, worship, receive deliverance from Tuesday, September 1st to Wednesday, 9, 2026, with Baba Authority, Prophet Samuel Adebayo Ojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Break down with expectation, live with testimony. Papa God will put